0: ibi o wa ni bo ba wa ni bi imole aye re o le ri bayi hello eni be ninu okuku so mo n ta pe lokuku ni ninu okuku
1: lagbara
0: ekun wa nbe isubu wa nbe idaduo wa nbe ase ti nbe nbe ipoju nbe nbe ka sise bi erin ka ma jeje riri inu be lo wa se dide ruaka ebi ru adale ejina sobida wo ru adale makatabi gbogbo won oluwa jehova ohun oluwa ni o ohun oluwa ni o eni to sami ba mi e ba le jade ni ijoba okuku ekun ni nbe ninu okuku egbo si beli sori bi ekun pe di ale kan ayo nbo lowuro ale okuku ni
1: okuku lo ni
0: kilo owuro
1: imole ni
0: edan lo
1: imole ni o
0: owuro
1: owuro
0: ojo ojo afunfun imole ni ye
1: ayo ti je ni
0: sugbon ni ale
1: ekun ni
0: okuku ni ekun ni ma nwa lale ni ma nwa ninu okuku be ni sa sugbon ninu imole ayo lo wa me ayo ni o ayo iran de iran abe egbo ni ni waju oga mi ni waju baba mi ni waju oga mi adari mi ni waju baba mi oko mi oga oga ojulowo ayo ni meme to ba wa nbe aye re mo ti dare ni to ba debe abajo ti iwe mimo wipe ni waju oluwa ni ekun rere ayo wa eya katabaru in the presence of God there is a fullness of joy ni waju oluwa ekun rere ayo wa me eyin wole sami eni ni kodola jade nu ijoba oku yes lord ko ese sile leni ko le jade tan
1: yes sir
0: o ba ti ko ese le o jade tan ni
1: jade tan
0: o ma jade tan
1: yes sir
0: mo gbo won oluwa jehova
1: jade waye
0: ninu ijoba okuku igba peteru si wa nbe
1: yes sir
0: peteru on simoni igbo wa nbe
1: yes sir
0: saye re da
1: ara o
0: ẹ̀dà ló ẹgbọ́n tó sọ ni ó ní gbogbo òru ni mo ti fi ṣiṣẹ́ mi ò kó èrè kan kí ni òru
1: òkùnkùn ní
0: ẹ̀dà ló òkùnkùn ní òru o ó ní gbogbo òru ni mo ti fi ṣiṣẹ́ mi ò kó nǹkan o yé ele ile o ẹsà ṣùgbọ́n nígbà tí lè mọ́ ta ló pàdé jésù adarí ìjọba ìmọ́lẹ̀ bó ti ń pàdé rẹ̀ ìyẹn sọ fún pé sọ fẹ́ mà tọ̀mí lẹ́yìn ó ya tí sí ibi ayayaya ó ní gbogbo ibẹ̀ mo ti wá àní ò ti àwọn rẹ̀ bí bó ti tì í bẹ̀ ó kú àkópọ̀ bá bọ́ sínú ìmọ́lẹ̀ ohun àkọ́kọ́ tó máa kó àkópọ̀ náà ń pè tó bá ti bọ́ bẹ̀ ohun àkọ́kọ́ tó máa kó àkópọ̀ ni kí ni àkópọ̀ tí mo mí àkópọ̀ ohun rere àkópọ̀ owó ọrọ̀ tó yẹ kó o ti ní 20 years ago ó yẹ ẹgbà ẹgbà ẹgbà ẹgbà o ẹgbà o ẹgbà o ẹgbà o ẹgbà o ẹgbà o ẹgbà o ẹgbà o ẹgbà o ẹgbà o àkópọ̀ àkópọ̀ àkópọ̀ òrere àkópọ̀ òrere àkópọ̀ òrere àkópọ̀ òrere ṣé mo ń bẹ sọ ọjọ́ mẹ́ta la máa fi ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ìjọba yìí máàkì dàpàrúwà tàbáwá débì kan a máa sọ̀rọ̀ lórí ìjọba ilé wa ẹ̀ẹ́nà kàtàrúwà ìjọba ilé wa ṣé ti mọ́lẹ̀ ni àbí tó kùn èyí ń dọ̀la wọ́n rẹ́ mi ṣí ọ gbogbo ẹni sàmì àṣìṣe ìran dé ìran àṣìṣe baba ńlá baba àwọn baba ti ṣe wọn kò sì sí mọ àwa sì ru ẹrù ẹ̀ṣẹ́ dédé wọn ẹrù ẹ̀ṣẹ́ dédé baba tó ń gbé kiri
2: Yes, Lord.
0: Don't you see me job okuku? Wanna miss you? Oya kolana. Bye bye kolana. Bye bye kolana. Until my wire. Hey, ijoba okuku.
2: Yes, Lord.
0: Sami, Sakwe Afaya, you suck a Sakwe
2: Afaya,
0: Sakwe Fajobo
2: Kuya,
0: Loria Yetemi,
2: Loria
0: Yotemi, so Bati Fire, Oma took Madabel, Super, Bati Fire, Loria Yetia, Waleri Mu, Waleri Mu, Sibemo, Sakwe Jobo Kuku. Somi malato dui.
2: Somi malato dui.
0: Eya. Aso ileke tapili.
2: Aso ileke tapili.
0: Boti ya. Ijoba okuku.
2: Somi ma.
0: Lato dui. Mojade. Ijoba yi ya.
2: Ijoba yi ya.
0: Oya dua.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

gẹ́gẹ́ bó ṣe wà látàpá tíbẹ̀ yẹn òun náà ni mo tún ṣe dàdọ̀ balẹ̀ ó yẹ pápápá eré gbogbo ṣe wìtìwìtìwìtì ẹjẹ́ sádédé bẹ́ẹ̀ nínú ìdíje super six àwọn obìnrin lórílẹ̀‐èdè nàìjíríà ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé pẹpẹ gbogbo lọ́wọ́ ẹ̀ǹjẹ̀ pé ló parí fásitì ẹ̀ǹjẹ̀ sílẹ̀ bí ẹran àbọ̀pá lánàá àmì ayò kan sódò lè fọ́ yẹ lójú nazarawa amazon ó gbàlẹ̀kẹ̀ lọ́rùn bàyẹ́sà kùnrin ìyẹn gangan lánàá nígbàtí robokùnrin àwọn tó dé robo ìyà fún o ikọ̀ ẹgbẹ́ gbọ́mọ̀lú ẹdókùnrin òun ló dé robo ìyà mẹ́rin sẹ́yọkan ló fún wọn ìyẹn gangan lánàá nazarawa amazon ó pa bàyẹ́sà kùnrin pẹ̀lú àmì ayò méjì sẹ́yọkan bá ṣe wá wà sí lórí ẹ̀dá ìgbélé wọn tábìlì ẹ mọ̀ pé ni tó bá yan yọ òun náà ni ó mórí délé nazarawa amazon ló wà lókè téńté pẹ̀lú 6 points lẹ́yìn ìtàn ti gbẹ́fẹsẹ̀wọnsẹ̀ méjì ẹnì kọ̀ọ̀kan ó sì gbá márùn-ún márùn-ún abia angels òun tẹ̀lé ń pò kejì pẹ̀lú 4 points ẹ̀ẹ́dọ́kùnrin ìyẹn wà ń pò kẹta river angels náà wà nípò kẹrin 3-3 points nípò kẹta àti ipò kẹrin jọ ní sẹ́wárì bàyẹ́sàkùnrin tó wà nípò karùn-ún 1 point péré lónìí robokùnrin ṣe náà ń dín robo ìyá fún tiẹ̀ kò tí ì ní point kankan gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó yá mo tún ti láǹfààní láti já yín ajá àjá tán ìjà ní dálẹ̀ ní gbòòrò ayé gẹ́gẹ́ bó tún ṣe wáwà látàpá tibí ẹjẹ́ sáré ta mọ́ra nítorí pé luka modric àjẹ̀nà gbọ́bọ̀ lọmọ orílẹ̀-èdè croatia eléyìí tó ti ṣe kí ni tó ti ṣe wọ́ndà tó ti láǹfààní láti gbé ìfẹsẹ̀wọnsẹ̀ tó tóbi 198 méjìdínlẹ́gbà nìyẹn gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó ti gbé àwọn tó tóbi 29 nígbà tó ti ṣe ìrànwọ́ tó tóbi 29 29 goals, 31 assists òun náà ni luka modric ti ní ìyẹn fún orílẹ̀-èdè croatia wọ́n jọ ń kó físọ́físọ́ lọ ní o wọ́n ní wọ́n pẹ̀ kan kò sí ńbẹ̀ lọ sí fi ẹ̀yẹ àgbáyé ẹjẹ́ sáré débẹ̀ inú ikọ̀ ẹgbẹ́ gbọ́mọ̀lú real madrid ni ọ̀rọ̀ ẹni ṣe pẹ̀lú ozi mourinho àjẹ̀nú ọmọ orílẹ̀-èdè portugal nítorí pé pẹ́pẹ́ ó ti ṣe é ṣe pé kó darapọ̀ mọ́ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ asọ́mọ́gbé olùkọ́ ni eléyìí tí ṣọ́sí mòríò ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù real madrid nígbà tí wọ́n bá jọ bẹ̀rẹ̀ iṣẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù chelsea ẹ̀dínwó mọ́rí ẹ̀kẹ́ torí pé makùkù rẹ̀ là ọ̀rọ̀ rẹ̀ ti ń jọ bí ẹni pé yóò fi kọ̀ ẹgbẹ́ agbábọ̀lù chelsea lẹ̀ kódà ó ti yẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù barcelona láàyò wípé ó ṣeéṣe kó jẹ́ pé bẹ́ẹ̀ ló ń wò lọ wọ́n ní wọ́n pẹ́ kankan ò sí ńbẹ̀ ṣùgbọ́n ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù barcelona wọ́n ní lókítà ní kọ́kọ́ fi kọ́ ẹgbẹ́ agbábọ̀lù ọ̀hún lẹ̀ alejandro bade ó gbọ́dọ̀ kọ́kọ́ fi kọ́ ẹgbẹ́ agbábọ̀lù yẹn lẹ̀ kó tó di wípé wọ́n ó lè gbé makùkù rẹ́là ìyẹn gẹ́gẹ́ lápá tibẹ̀ yẹn ó yẹ pápápá divo corrigi ó ti láǹfààní láti kéde wípé ohun ti fẹ̀yìntì nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn gẹ́gẹ́ bó ṣe wà yẹn agbábọ̀lù ńlànà eléyìí tó ṣe wọ́ndà ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù liverpool wọ́n ní wọ́n pẹ́ kankan ò sí ńbẹ̀ ẹjẹ́ sádẹ́jà yín pé julian timba ó ti fara ṣèṣe kò ní láǹfààní láti kópa ìyẹn nínú ife ẹ̀yẹ àgbáyé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù orílẹ̀-èdè netherlands gẹ́gẹ́ bó tún ṣe wà látàpá tibẹ̀ yẹn mo tún ti sádẹ́jà yín láti orílẹ̀-èdè gẹ̀ẹ́sì agbábọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù liverpool yìí rí onùngúmọ́ àá òun náà ni

Elliot Anderson láti ní ìkọ́gbé agbábọ̀lù Nottingham Forest. Ó jáse àti gbọ́ àbẹ́ẹ̀gbọ́ wípé ìkọ́gbé agbábọ̀lù Fulham ń di fìdí ẹ̀ múlẹ̀ wípé kíra ojú Jimenez kó máa lọ tó bá fẹ́ lọ gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn nítorí pé àwọn fẹ́ fún Harry Wilson àwọn fẹ́ fún ní New D gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn nìyẹn ó yẹ pápápá. Ìkọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Real Madrid wọ́n ti sọ̀rọ̀ ṣàlàyé wọ́n ní sẹ́rí Julian Alvarez gbogbo ọ̀nà náà gbogbo àwọn ọmọ fẹ́ gbé ọmọ náà àwọn fẹ́ gbé wá sínú ìkọ̀ ẹgbẹ́ agbábọ̀lù àwọn gẹ́gẹ́ bó ṣe wà rí ó yá pápápá ẹjẹ́ lọ sínú ìkọ̀ ẹgbẹ́ agbábọ̀lù wo inú díje fẹ́ yí àgbáyé ìyẹn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà kí ló ń ṣe wọ́n tó ń ṣe rọ̀bọ̀ rebe àwọn èèyàn ń bi mí lèrè gbogbo wa lajọ máa dá sí nítorí pé atọ́kùn ayò ọmọ orílẹ̀-èdè Somalia yẹn ọmọ Atan ẹni tó jẹ́ pọ́n ló gba atọ́kùn ayò eléyìí tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tó rántí gbà wẹ̀bọ̀ ìyẹn fún ọdún 2026 nílẹ̀ 2025 nílẹ̀ adúláwọ̀ àjọ FIFA ń ti ka orúkọ rẹ̀ mọ́ àwọn atọ́kùn ayò eléyìí tí ó lọ sí ife ẹ̀yẹ àgbáyé o ṣùgbọ́n orílẹ̀-èdè gẹ̀ẹ́sì orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n tún ti ṣe tuntun tún ti ṣe míì wọ́n àjẹ́ kó wọlé wọ́n ní gbogbo nǹkan tó bá wù kán mọ̀ gbé ẹgbà nígbìyànjú àti irú fíṣà tó bá wù kán ṣe fún wọ́n ní kò lè wọlé níṣẹ́ wọ́n ní kò sí tó jọ wípé kò sáàyè fún láti wọlé gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó ní mo ṣe ń láǹfààní láti jẹ́ ìyìn tèmi bẹ́tà torí pàjẹ́ àjá tán ìjà ni ó dálẹ̀ nígboro ayé kó má bàa wá di 2-5 ó ló jẹ́ kí n mọ̀ gbé yín débẹ̀ ó yá pápápá ẹ jẹ́ kí n mọ ṣe lọ́làfíbọ̀ bí okun ṣòkòtò ìyẹn gẹ́gẹ́ ló rọ tòní torí pé àwọn tí mo fẹ́ jẹ́ kányẹ̀ nàná gbẹ̀gẹ́ lù ó pọ̀ ó dẹ̀ ti ń bá ó sì ń gbà kan jù kan lọ ìgbà àkọ́kọ́ rèé o tí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù mẹ́wàá láti orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tí ó láǹfààní láti kópa fún ife ẹ̀yẹ àgbáyé kí wá lorúkọ àwọn mẹ́wẹ̀ẹ̀wá tán láǹfààní láti qualify Morocco Senegal Algeria Tunisia South Africa Egypt Ghana Côte d'Ivoire DR Congo pẹ̀lú Cape Verde àwọn yẹn ò ní wọ́n láǹfààní láti qualify ẹ̀yin tẹ́ wá láti West Africa ẹ̀yin inú ọlọ́nu ara yín ti ba grandi nínú gbogbo àwọn tó qualify ẹ̀ ju méjì péré lọ gẹ́gẹ́ bó ṣe wà látàpá tibẹ̀ yẹn ó yẹ pápápá ẹ jẹ́ sáré láǹfààní láti já yín níbí nítorí pé agbábọ̀lù láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù àtàǹtà tí máa yú ṣẹ̀ṣẹ̀ gbé yẹn ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé wọ́n ti pè é ìyẹn nínú láti wá ṣe kíni láti wá farahàn fún orílẹ̀-èdè brazil ìyẹn nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé eléyìí tó máa láǹfààní láti wáyé gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn robert thomas ni ó ní o olùkọ́ni àgbà ọ̀jẹ̀ ìyún fún orílẹ̀-èdè ìtàló lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní wọ́n pẹ́ kankan ò sí mẹ̀ mọ́ tán bá níta ló jẹ yín ẹlẹ́mìí ni mo jẹ yín ànípẹ́sẹ̀ lọ́dún 1930 tán fẹ́ fi ìtàn balẹ̀ kàṣàgbà pé ife ẹ̀yẹ àgbáyé yóò láǹfààní láti mọ wáyé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù mẹ́tàlá péré òun ló láǹfààní láti lọ pẹ̀lú ọkọ̀ ojú omi kódà kò sí qualifier ngbà náà kò sì sí wípé mọ̀máwòrán eléyìí tẹ́nìkan ò fi wò ó kò sí pé gba òbítíbitì owó ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ pẹ̀lú ìfere bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó padà dúró ìyẹn lọ́dún 1930 lórílẹ̀‐èdè uruguay òun ló ti láǹfààní láti wáyé ronaldo arojo ó ti láǹfààní láti farasì ti ṣùgbọ́n wọ́n ti gbé wá sórílẹ̀‐èdè spain wọ́n dẹ̀ ti ní wọ́n máa mójútó wípé lẹ́yìn ọ̀sọ́kà yóò padà lónìí ìyẹn sínú bò sínú kámpu orílẹ̀‐èdè uruguay nítorí pé kò ní mìíràn ìfẹsẹ̀wọnsẹ̀ kankan gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó yẹ gbọ́sgbọ́s ẹjẹ́ sáré fún yín lélẹ̀ kẹ́ fómi lò nítorí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù barcelona àwọn náà ní ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù tí wọ́n ní agbábọ̀lù eléyìí tó jẹ́ pé ó láǹfààní láti gba world cup golden ball award ìyẹn lé ẹ̀ẹ̀mẹta ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù olóto ní ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù juventus ní àwọn òwò náà ní fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù barcelona Joan Cruyff lọ́dún 1974 Romario lọ́dún 1994 Leonis Andres Messi kíngíkíngí kẹ́ngẹ̀kẹ́ngẹ̀ ìyẹn lọ́dún 2014 gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé àní lọ́rọ̀ ẹ fi ẹ̀yẹ àgbáyé yìí à á gbéra wa lọ fàràwé nítorí pé orílẹ̀-èdè spain ẹ̀ẹ̀kan péré ni wọ́n ti kọ́ sí ìdí o hat-trick látọwọ́ ẹnìkan nínú ìtẹ̀gbésí ayé ìfẹ́ẹ̀yẹ ìdíje ìfẹ́ẹ̀yẹ àgbáyé ta ló wá gó rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn ọjọ́ bí mi ló bọ́ sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹfọ́ ọdún 2018 ni nítorí wípé kí ni a pa wọ́n lẹ̀bi ẹran àbọ́pa cristiano alvaro dos santos ronaldo òróró sí gògóńgò òun ló pa àwọn ará abilékun ó yẹ thomas tuchel ó ti sọ wípé declan rice òun náà ni vice captain ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù orílẹ̀-èdè gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bó ṣe wà látàpá
ti be yen e je ma se yoku la la fi bo bi okun sokoso nitori pe akoko o n ko mi nipa pa mo la collectively eyin temi n gboraye se ti wa nbe.

0: abule sowo jasi number 1 jasi gbogbo ipinle osun ajasco ri wayara awon yen duro fere be nba ni gbogbo ti se seyi lo mo ga nla gbogbo ta kogun comrade paul obasanya alaga mogbara mi o ni wa yin ti ba mi awon ile duro kakaraka won duro kore koda an tu duro fere be nba ẹyin ti gbọ́dọ̀ sì tán sọtán sọtán moriam bi oduro de brotherly àgbàwo tó ń fasẹ́ mumilẹ̀ poster mojú sọmọ comrade oyè kólé ebẹ̀ arábàbí ó wá ike spare party lójú àkọ̀ráyè kò sọmọ náà tí ó jọsẹ ó yá wòlé àwọn ọlọ́gbọ́n wòlé àwọn lọ́balọ́ba comrade prime senior apostle tó dé ajíjọlá ọlánìyàn àjí àwọn ti yẹmọ jámọ folúkù lóṣòdì ó yẹ mọ jẹun lọkùn sáwẹ lápá àti ibẹ yẹn mi ò ní wá yín tì àwọn england champion nìyẹn kò sọmọ náà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ àwọn náà ti ní champion ó yá obj ẹ bọ́ra gbogbo òkè pa bà mí mi ò ní wá ìtì agbára tó gbẹ̀tagún mọ di dúró títí tó fi dábàá stọ àwọn yẹn dúró kakaraka ni kò sọmọ náà tó fẹ́ gbégẹ̀ sí yẹn ó yá báwo ló sì wá àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó jẹ́ ọlọ́rẹ̀sọ̀rẹ̀ tó láǹfààní láti wáyé lánàá orílẹ̀-èdè netherlands ó fi ìyàjẹ́ orílẹ̀-èdè pakistan àmì ayò méjì sẹ́yọkan ni orílẹ̀-èdè faransé ó fi ìyàjẹ́ oko gbọ́ gbọ́bọ̀ lórílẹ̀-èdè northern ireland torí wípé àmì ayò mẹ́ta sẹ́yọkan ni michael olise ọmọ tó mú náà sọ lọ́wọ́ yìí ọmọ náà ló mi àwọn bí ẹni pé torí ẹ nìkan ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ sí wáyé ó yẹ mọ́ bọ̀ lójú òpó facebook diamond 812 tv lẹ́yìn mọ́ wò mí ketekete gẹ́gẹ́ bó ṣe wà látàpá àti bẹ̀ yẹn ẹ̀yìn ti liverpool never walk alone mo rí ẹ̀mí odúró rí bà mí mi ò ní yt number 1 liverpool gbogbo àkọ̀ráyè ó dúró fèrè mí bà lójú ráyè mo dà sí rù balógun àwọn yẹn dúró rí up liverpool wọn ni never walk alone ẹ jẹ́ ọjà yìí náà tí ń bá padà dé ká dá gbogbo ẹ̀dọ̀ balẹ̀ lónírà bájìgà àti lónírà gẹ́dẹ̀ fi mo lọ́wọ́ mo ń bọ̀ wá gbogbo ara mo fi padà bẹ̀ kú kalẹ̀.
1: orúkọ mi ni yèyé lua tóyìn adégbọlá mo sì ti lé ní 50 ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi àwọ̀ mi sì ń jí pépépé sí ibi ìtọ́mọ tuntun lójoojúmọ́ ẹ fẹ́ mọ̀ di abájọ monomin plus atẹ́jẹ̀ṣe oògùn tó ń fi epo ẹja cod liver oil ṣẹjọ́ ẹ̀ full supplement ni èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń máradán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé monomin plus.
2: monomin plus fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀.

0: ẹ̀ka bọ̀ padà ìyẹn látàpá àti bẹ̀yẹn ó yẹ ẹ̀yà yànnà tó gbóúnjẹ fẹ́ gbẹ́gbà ó bẹ̀ bá ń kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tán láǹfààní láti gbé wa láàárọ̀ tó ní.
1: Wọ́n ní òru lónìí ilé ọ̀dẹ lónìí òtútù a kí gbogbo àwọn èèyàn wa tó ń bọ̀ wá káàkiri àgbáyé tó bá jẹ́ pé àárọ̀ náà wà àárọ̀ ó máa rọ̀ wá lọ́rùn tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sán ni ọ̀sán náà máa sá wá tó bá jẹ́ pé alẹ́ ni alẹ́ wa máa fọ́n nǹkan gidi Ayọ̀dèjì Sọ́ni Bárádúrókọ mi.
2: Ẹ káàárọ̀ mo kí o gbà wọ́n ara mi lé orúkọ tèmi tí yìí padà ọ̀daràn ló ń pààrọ̀ orúkọ Olúwa Tọ́pẹ́ Arẹwà Ṣẹ́gun òun lorúkọ tèmi.
0: Ó dà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti inú ọ̀rọ̀ ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí ó bẹ̀rẹ̀ ní ọ̀tún láti ṣe ọjọ́ Àlàmísì orílẹ̀-èdè Switzerland ibi tán fún nǹkan ti máa ṣe ìgbáradì ẹnu ejò ni ibi tó jẹ́ pé àwọn ejò náà máa ń ṣeré ń bẹ̀ amúlé tó jẹ́ pé yóò wá tó kọ̀yìn sí tí ó kọ̀yìn sáwọn ejò yìí gòpó rẹ̀ ló súnmọ́ ibi táwọn ejò yìí wà àkọ́kọ́ nu orílẹ̀-èdè gẹ̀ẹ́sì ibi táwọn náà wà tó jẹ́ bẹ́ẹ̀sì tiwọn àwọn náà gbúrò bá ń bẹ̀ èèyàn bíi mẹ́sàn-án ló ṣe léṣe ẹlẹ́ẹ̀kejì nu o ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ wá ni pé orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n sọ fún ọmà ẹni tí í ṣe atọ́kọ̀ ayò láti orílẹ̀-èdè Somalia wípé kò lè wo orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì pẹ̀lú oríṣiríṣi nǹkan tí orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ti ń fojú wá rí kán tó di pé ife ẹ̀yẹ àgbáyé ń súnmọ́ báyìí ó yá ẹja mú mẹ́tẹ̀ẹ̀ta káyẹ̀ wò láàárọ̀ yìí.
2: Ṣeré tí a bá wo orílẹ̀-èdè tó fẹ́ gbàlejò ìdíje yìí tí ò bá kí ṣe pé owó tó ti wà nínú football àti pé nǹkan tó máa rí àti nǹkan tí wọ́n máa ṣe US ò kí ṣe football nation. Football nation tí mo sọ ilé mi mú wọn national team o ẹgẹ́ ti a rí pé tá a bá wo US yìí ó dà pé eré ìfòfífò eré sísá àwọn nǹkan tí wọ́n ṣe
1: kiri kiri
2: àwọn nǹkan tó ti ṣe nìyẹn ṣùgbọ́n a ti rí pé sin pé football sin báyìí ó dà pé nípa tọrọ owó dé ni ṣùgbọ́n nǹkan tó ti fi yà mí lẹ́nu pé ta bá wò á rí pé àwọn náà ti ní league á wò wẹ̀ pé mls wà ń bẹ̀ tó yẹ kí wọ́n gba league wọn tàti ráwọn bíi inter miami air league galaxy àwọn kankan máa yẹn ó jẹ́ kí wọ́n ti improve báwo la ṣe fẹ́ lọ sí tournament tẹ fẹ́ welcome àwọn èèyàn ní àtòrí iléèdè oríṣiríṣi orílẹ̀-èdè tó yẹ pé ẹ fún wọn níbi tán ti ń yìnbọn ibi tí ejò wà ó jẹ́ ẹ̀kan tó kù díẹ̀ ká tó wálé rí pé ó jẹ́
0: ejò ejò nínú gbogbo nǹkan yìí ejò
2: ó yẹ kán ti lẹ̀ lára kan tí wọ́n ṣe host fifa club world cup tí wọ́n host ní ọdún tó lọ so èmi rí pé ní ibi tá a ṣe bá dé níbi tó júláde yìí ó jẹ́ kí wọ́n ti ju ibi tí wọ́n wà yẹn lọ because èmi ò mọ̀dí tí pé ẹ ń retí àwọn èèyàn rí pé fútbọ́ yìí olóṣogbo àpapọ̀ tẹ wọ́n á retí àwọn èèyàn tẹ wọ́n á fún wọn níbi tẹ́ ti ń yìnbọn ibi tẹ́jọ́ wà èmi rí pé ó kù díẹ̀ ká tó dẹ́ èmi rí pé àwọn orílẹ̀-èdè ti ń complain dẹ́ fifa ní láti wá nǹkan ṣe sí nípa ti olùdarí ìdíje yẹn rẹfrí tí wọ́n dá dúró pé kó má wọlé kí fifa tún lè sọ pé kí èèyàn wá tó wá ọfíṣẹ́ta àwọn ìdíje ó rí pé ó ká tó tó ni ìjẹ́ kí ni ìdí ṣé press list wà ní ìdí tó yẹ pé us sọ pé ẹni yìí ó kò lè wo ìlú àwọn èmi rí pé.
0: A ní òfin tuntun ọ̀rọ̀ òfin tuntun ọ̀rọ̀ fisa táwọn ṣẹ̀ṣẹ̀ ṣe fún àwọn orílẹ̀-èdè kan
2: jáde lọ́wọ́. Ṣé ìmọ̀ àbẹ̀rẹ̀ pé ṣé òun nìkan ni èèyàn dúdú tí wọ́n mú lórílẹ̀-èdè áfíríkà bí pé rẹ́fù tí wọ́n mú lórílẹ̀-èdè áfíríkà ojú èèyàn kan lọ. So èmi rí pé us wọ́n ní àwọn nǹkan kan láti yànnàná fún.
0: Àwọn kan sọ wípé wọ́n ní orílẹ̀-èdè Amẹ́ríkà wípé wọ́n ní idea agenda lórí àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan.
2: Ẹ̀ wọ́n fẹ́ bí wípé kí ni ìdí tó yẹ pé àdìsá ṣàrò orílẹ̀-èdè Sẹ́díkà tó lọ sáfkọ̀ ṣe bóyá Áfíríkà ni wọ́n. Àwọn orílẹ̀-èdè tó yẹ pé wọ́n wá láti Áfíríkà tí wọ́n lọ sáfkọ̀ táwọn fans wọn dẹ̀ ń bá wọn lọ kí wá ní ìdí tó jẹ́ wípé rẹfrí yóò fi ṣe kí ni tí yóò fi ní tẹ̀lé wọn lọ. Èmi rí pé ìbára ẹ̀ Yorùbá yìí ìdíje bọ́ọ̀lù ó jẹ́ kó sowó papọ̀ ni kò jẹ́ kó ṣe kí ni
1: kò jẹ́ kó yà wá.
2: So èmi rí pé fifa wọ́n ní láti jókòó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ fi orílẹ̀-èdè us ni o àbí ààrẹ orílẹ̀-èdè us pé kíní yìí ẹ ti nípa máa fi ẹ̀ẹ́mà gbàlejò ọdún kẹrin eléyìí ó yẹ kẹsìn pọ́ta ṣe ń ṣe eléyìí ẹ rí pé ńgbà míì wà ẹ lè ní agenda against àwọn orílẹ̀-èdè kankan but tó bá ti dọ̀rọ̀ fútbọ́ọ̀lù tó
1: ń bọ̀
2: lóṣooṣù pàpà ẹni tó jẹ láti áfíríkà àwọn ẹ̀rọ àtẹjọ ń jagun kọ so èmi rí pé ó yẹ ká kọkọ gbé ọrọ ogun tì kíní yẹn kó unite wa ni so ní aspect yẹn.
0: ó yá sì gbádùn fi ẹ̀yà àgbáyé tọdún
2: yìí. ní aspect yẹn gbogbo ogun tó lè máa gbà lórílẹ̀-èdè àbí àjẹ́ndà tẹ ẹni sí àwọn aláwọ̀ dúdú ó yẹ ká pátì ó yẹ ká ẹjọ́ ẹ fùbọ̀ ni so ipa à ń kọ́ àjẹ́ kéèyàn kan wọlé àbí ẹyẹ ìjò wọn àbí kan àbí ayínbọn bí kan níbi tá a bá dé ní century tá a wà yìí ó yẹ ká ti jù bẹ́ẹ̀ lọ nípa eré ìdájá so us èmi sọ pé àgbẹ̀ fífa ni wọ́n ní láti wò pé next time tó máa fẹ́ gbé ìdíje kán wọ́n máa wo owó ọbẹ̀ nìkan àti nǹkan tó lè mú fún wọn àti sọ̀rọ̀ wẹ́dà o ìyẹn sì wà bẹ́ẹ̀ o lóòótọ́ náà kò sí kátó lè ṣe
0: nípa. So 35 degree
2: e ma binu o se o je ko rilede US gan le host world cup li temi lo to won wa la football nation loju temi ko ye ko host because tori pe ti weather de won se ri won tu wa fi lori ofe yen e ti wa mi suje
0: ago na to wa nbe o ti o to ma ja wa ya die die
2: eh so ebi ni pe
1: da bo ti loru
0: o ni so oru live se
1: o ni so oru ni daji
2: eh o da bi pe eni ton fe manage ni to na tu ma se to tun gapa o rilede US
1: won lo da ko wa nbe ni pe eh anfani won ko ye kan chi lo nitori pe ta ba o US e ti gbale do jide lati 1994 emo US 94 odun ti e tu wa gbalejo emi de wo pe ko ye ki iru awon kan ma ma se nigbati ori ede US te ba ni bi 52 state abe mo ni state ni country 52 emi o pe no 52 ye awon ilu ti o ye ke gbe won si awon ilu to je pe o ye ko da tan abe mo nitori pe ki ni gbogbo ki yan na 52 ye ibi te ba ti ri pe kini wa nbe challenges wa nbe pe ko ye ke gbe won sibe yen ki de se nikan le o si competition orile de meta o de pe mexico na awon na jade ni anamo jeta tan so pe awon to nbo pe okan bale pe pelu kan to sele ni ke mexico ni odun o mo pe an se ife onu won abon pelu tan pa kini kan to ngbe kin drug so awon na de guy la na jeta pe ko ni si wahala iru awon kan bayi o ye kan ti le se atunse pe awon to nbo fun tin mu ko ni se pe ejo kan sele bi
0: ko lo se fi le si bi ejo
1: bo
0: lo se fi le bi ejo
1: e ka ti won ka da so ni
2: ko ye ki se get odiju odun merin
1: ko ye ki run kan ba e
2: ko ye ki se pade le bayi lati ma to ma host
1: ni ati morocco portugal spain ati mo morocco portugal spain
2: ni last year o di avenue fun lati correct opolopo se get so emi wa mo ri to pe imo n ta bo lutu mo wo ejo se get
1: e ka da ti
0: so ejo ye wa lokan mi je ni ti lo
1: You can go. Ibi te ma mo pe e ma ko won si eh ibi to wa ba so pe ta ba o ke ba Nigeria ba boya fe gba lejo idije
0: ale
1: mo Abuja ale mo ko ale mo Akwa Ibom ale mo ke Port Harcourt ale mo Ilorin ale mo Ipinle Osun Obakan ni papa sere ale pada ale pada ko tun ibi to se o te ta ti mo pe eto abo abo mo ti o si wa la e to eh nkan to ah le fe gba je ba ka wa gbe lo Maduguri o ka gbe lo Zamfara a mo pe o ma tabuku o ma tabuku wa Nigeria gbogbo an player to de nbo e ti mo pe awon player yi orun yin na wa e di ar kongo gan pelu igba tan fe wole a mo nkan tan pass through
0: oju won ri oju won mo bo
1: e tori pe e bola to wa lu ye
0: ololufe lumumba ololufe orilede di ar kongo lumumba ti won fun laye wi pe ki o na tele won lo oju ti e na ri pon pon na yen o
1: e so pe a mo pe awon face challenges e bola nbe a de mo eyan to ti
2: gege bi orilede won awon dabo ofi kojo orilede awon kan ta se live won ni lati protect awon eyan won fine sugbon eyan kan mo na wi pe kiyan to le pe kiyan to le ma bo orilede eyan won ti ma gba medical clearance for popo gbe kan ti se so emi ri pe US nkan ta ni bi ta ba de ni certificate ta wa yo fufu bo o ro ngi so won ni opolopo atun se lati se because tan ma se bi eleyi lo to won ma gbele lo bo je won le tu se kini lojo waju se won tun le gbe fun won mo so won ni lati improve lori tan je se lowo lowo ba ko ju bele because won jo orilede po baba e lo wo wo won se get tan ma kon le ka ro kon le ka orilede meji meta lagbaye ba ke ma ka orilede US mo tan je se lowo ni party football yi o da po ron ko ju bele
0: se ka so wi pe orilede America se ka so wi pe Donald Trump lo kan mo se into ifenu e
2: se ri eyi o fe daruko are won ko ma di pe boya eyan sta ko won emi ri wi pe di pe pe orilede se ri orilede ti wa tori pa wa ko si to le se orilede wa
0: ati bi to ti bere lati bi awon demand to bere lati wa FIFA
2: se ri awon ni ofi to
1: ori boy ti ran gan to ni boy igba kan to kan mo wa pe to ba wa
2: ari pe to se to ba ye pe awon tan to orilede won won complain o tun mo si pe kan ta re won se
0: o ti olorun
2: o te so ofin wo orilede won niyan o de ati FIFA ti mo ru eyan ti awon ba di so emi ri pe FIFA awon na mo kan tan ri tan fi gbe lo si US so kan tan ba ti se fun won na won lati se kini lati fara mo ni emi mo pe to ba di tan ba se le tan iru o ni se kini ko ni waye
1: nkan tan FIFA de se ni pe an fe ti akoyawo an fe je gidi ge yen pe ko fi so na kan
2: pe o ti Africa
1: o mo pe ele tan ma bere ni otun lai ojo Thursday o lo ma je 23 edition an de o pe nu ke continent to wa lagbaye pe kan le spread kini eka if adon ba kan je pe awa kini africa ikan lati gbalejo south africa sugbon ele tan de gbe lo kini na 2030 an ti gbe si africa ati
0: morocco wa
1: be spain ebe ati portugal at 2034 an ti gbe lo saudi o fe da pe an fe fe kini eka sugbon awon country na te gbalejo anfani e ko ye ke si lo
0: oda 0916151111 oloju oko te fi lafade lati dasi laaro yi o ti sele o ti happen o ti sele ejo tejo ba sayan lese won ni ko so ko so aso mo tejo ba sayan lorun ibo ni o so aso mo
1: eh boya alo gbo
0: lo abuna batata oye egbo sogiri papa le wa yi oya victor oya dasi papa papa kilo so yi Hey, akuna matata
3: babu wala
0: ta lo wa nu agba yi
3: no chelsea
0: no football adigba oya
3: aki ayodeji suni bare o atayin na o owo ile owo chelsea agbese ni lati gbogbo
0: ya
3: be ni se atokunrin ti se npa wa lekun ni gbogbo bibolu bayi ko le ya si wa lori
0: ki lo de
3: nigeria ti o lo
0: eyin
3: ni atokun ki nigeria ba lo gbogbo stop
0: Awa fokan si tore le we dun po.
3: Awon te je wa ndamu won yi bayi to lonbo la je wa fe si
0: bayi. Abi. Ah.
3: Olorun sha nu o.
0: Ejo. Ami, ami. Akuna batata.
3: Babu wala.
0: Ta lo wa nu igba na.
3: Mala ma suku ti lati lorin.
0: Oya. Ba mi.
3: Awon nkan ta ma nso niyan to ba ja si pe Nigeria ni won ba ti reju mo gba ke ba nkan se so ye so ti o buru ju be ni
0: ah
3: ola pe oro yi kan awon ti o kan yen ni na ise ran fe nu so e ri pe
0: mi o ran fe nu so ani tejo ba sayo lese
3: order di ko ku die ka to se o tun dadi wa nu oro won mo
0: ko si o ko si
3: to wa je pe africa bi Nigeria ni mo mo pe bu enu atelu ju ba yen lo
0: e se ko bi be nu atelu mo ti be nu atelu orile de america na
3: so eje wa so fun yin gbogbo ru abu ko ma bu Nigeria si
0: mo
3: se lebo fun won awon ma nda gbogbo ti won ni ida gbogbo ti won ni o je ke mo mo awon na nda gbogbo won en to ba tin taburu eje ka mo so ka ti je ra mo paru aburu ti wa na ka ki agbaye ida gbogbo aburu won ro ja mo ri won ti eyan re olohun ni gbogbo pa awon eyan be wo
0: oda oda e mo ko to paru e ju bayi lo bayi yo abi olohun wa sa nu akuna batata Only 0916151111 bi mo se pariwo e do yi ah e ri pe edejo ni nka mi lara ju ninu gugu
2: ni please se sey ni pa toro elejo je yi
3: hello
0: o ba je mu pe aguna batata
3: babu the prince ejo e sani wahala
0: o ni o ah
3: boyi bo ti pariwo ejo lana lo mi sabola ni wahala ti fe lo gugu o pa yi
1: aye to bo wa bo ejo lo beru
3: ejo gaga lo beru
0: Kine ba? Abi ba le?
3: Ri oro wa ko bo odun yi. I know Nigeria ga o pa lokan ba lati wu daada. Ori pe ko ni pa laya so ke.
0: Oni sa attention ero ni pa hospital.
3: Ah, a lo mu ra daada.
1: Asa akorin, abi ta ba gba bo akorin.
3: Ta wa ni America je gbe lo. Gbogbo je ba foju wa ri lodun e jagba be ilu dagun je wahala wa gan wa nbe tele. Gbogbo cho ma jade nbe ki se tewo gba. A ke pa kadara ni.
0: Oda.
3: Gege be obi ero temi e kweto.
0: Ala no to. Je mo ko yi. Akuna batata.
3: Babu wala o chesi.
0: Oya, ogbeni.
3: Awa e kweto.
0: Oya, o ko yin bele ti pe.
3: Mr. James Gladu pe.
0: Ah, mo wo pe James re.
3: Yeah, you can see. Be ele ti ma lo ti eyin o. Ibi ejo ele ma lo lodun.
1: Eh boya, en to ko lati oko irin boya kan fun ole ri yo. Abi, akere ma pejo.
3: E wo ejo, ki lo de?
0: Ejo. Nenu gbogbo to wa leyi.
1: E fun ole ri. E fun ole ri akere ma pejo.
3: A ni ejo ladugbo wa ose kan mi le sun.
0: Ah.
3: Ejo ke. Ala ba won pa o.
0: E le gburo fun e bi ba lo wo fi eye agbaye. E le de bi Switzerland wa o. Ogbeni Bolariwa won so wipe baba Bolariwa lati latosogbo won ni mi o pariwo ibi tan tin yin ban bi pe bi ejo mo pariwo e fi ban le kini ban e fi ban le segbe kan alejo ejo la se o ya so to fe sare wa gidi
2: sare fe leku se ri US ni gbagbo won laju abi to e gas ku ti gbe to e pa wa ni pa ma pa ma lo se to ba ti ni pa toro football US ati African country ayato sira o because ko ki se ona ti won na
0: pa na pa
2: oponu badminton abi e fun ere awon na won se ile ni ikan to se to gbo bi abi spain lo ti sele abi england abi abi portugal mo kan ti ma so awon na o ki se football nation awon na se nle ni so ba kan la se to ni pa toro football de
4: ipa
2: kan mi won le ju wa
4: lo mi to wa be bo bo se pa lo bayi won ma tete jade si awon to ku lo awon na ti ma ku de an de mo kan to wa stake fa awon player to nbo pe eto abo won on koko la ko o de pe to ba de won awon fifa han se kan tan se pe e ri han pe kan mo omi wa kan mo se gba omi tan ba ma se gba to
0: won ti pada gba won ti pada gba bayi aguna mata tata lo wa nbe
5: hello ziko gara sin lati bi sa
0: o ya e so se ko ni radio yin ka tete ba nbe nu sikini ipa papa
5: ah o lagbara o pelu ka lo fi awon eyan sibi ti ni ni world cup
0: go ki bo wa ko yin sibi tejo wa
5: to an o ye ki o ye ka won FIFA ye kan wa kan se sin ajo yen because awon sister la won ile se training ba yen ba won se be se training
0: go give wa ko yin sibi tejo wa koda e we je mo lojare o rangi na go give wa ko yin sibi tejo wa ejo wa so go give leyin ibo le so so mo ibo le so so mo se po mo lomo ni mejo ba sa yen pa ko e kan ni mo n pariwo ejo ni ejo to je pe ko ni ko gbogo ko gbokom to ba din na ma si yen o dile so ni bo o ya denu bo yen kole ti o denu kole so mejo godu ejo wa lola ko toni ojo thursday ni dije bi aye agba yo bere to ba dojo thursday yen ja pade ka wa fo gbogbo etutu ibi to do ba konde ati mo ngba na loruko aye deji to ni ba ta jo se lola toni loruko se gbara wa adewale adedaya lo ko temi rumele to gbe no radio kun yun ma to ba transistor radio titi di gba mi ta mo pade oni mo nda gbere fun yin pe bye for now o ro fun a o da

0: tẹ Nigeria pàtàkóso àwọn ilé iṣẹ́ ṣẹ́ Africa nílẹ̀ Nigeria ó dárúkọ àwọn ilé iṣẹ́ kan ṣùgbọ́n ìdárúkọ lórí ètò yìí ni pé kí Nigeria gbàṣàkóso wọn láti di pé a fìdí ẹ̀ múlẹ̀ wípé ilẹ̀ Nigeria a fi ọwọ́ yẹpẹrẹ mú àwọn ọkọlù tó ń wáyé yìí ṣùgbọ́n kan sọmọ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé ní oṣù kínní kí ọjọ́ kẹtàdínlógún kọ́yìn ṣẹ́yìn náà ni 93 ṣàgàríngbà náà ona ni awon are ti won fe le ni millionu meji
1: meji ngba na
0: ti won ni won niwe lati gbe Nigeria ki awon na ko le Nigeria South Africa kan na so na ni pe ile Nigeria pupo awon are yi ipin South Africa pupo awon are yi pe won niwe igbelu be awon se kekeke to ye kan je ka South Africa se won je ki won se ah erin to ni ka wo bayi e je ka wo ba mo la sokuti te ba ni le se sẹ́yìn gbọ́ mi táyé lè ṣe bẹ́ṣẹ́ bàbá yìí ká ní ẹfẹ́ fún àwọn ọmọ ilẹ̀ nàìjíríà àwọn ọmọ ilẹ̀ nàìjíríà báyìí fún wọn ní ẹtẹ nẹ́ra tẹ́ bá wá rí àárẹ̀ tó jẹ́ pé bójá àwọn kan wà ọ́sùn nàìjíríà ni kò ní mọ́lẹ̀ kò ní ẹ̀ẹ̀kan tó sì rò pé owó nàìjíríà gbéwọ̀n ju owó tẹ̀lé tó fẹ́ gba 6 naira sẹ́yìn pé ilé iṣẹ́ afẹ́ fún àárẹ̀ tó di pé àwọn cost of production ó máa reduce wọ́n sọ bẹ́ẹ̀ ni pé torí àwọn àárẹ̀ tó wà ńbẹ̀ tó jẹ́ pé wọ́n ń gba àwọn iṣẹ́ yìí ló fà dépa fún àwọn ilé iṣẹ́ àwọn South Africa wọn fún wọn iṣẹ́ pé kì í sọ pé ọ̀rọ̀ kan wọ̀n níwèé ẹ̀rí.
2: Ẹ ṣe rí bẹ́yẹn bá wọ̀ lóńlu lọ́nà àìtọ́ ẹ̀tọ́ ni kí wọ́n lé tó pé wọ́n ní àwọn ọmọ Nàìjíríà kan tán wọ orílẹ̀-èdè South Africa láì rin ìrìn tó tọ́ kán lé wọn ìsaburú kán lé wọn dáadáa bẹ́ẹ̀ bá lé wọn lórí àwọn nǹkan báyẹn kò ṣaburú mẹ́ ẹ ò rí pé láyé ti ṣàgárí tẹ̀ ń sọ kìí sá àwọn ọmọ Nàìjíríà là ń fi gítì wọn a bá ń lù wọn ni a sì máa pa wọn torí pa nìkan máa lọ ìjọba rẹ state reasons ló padà lọ wò ó sì pé ìjọba state reasons gbà yẹn pé àwọn ọ̀wọ́n wa documented nígbà yẹn wọn ní káwọn kan máa lọ pẹ̀lú pé economic tún wà ash nígbà yẹn gọ́ọ̀mẹ̀ntì olóde yìí kọ́ ló sọ pé kọ́ ọmọ Nàìjíríà kú ọmọ yẹn o àwọn individual ló maltreat àwọn yẹn o kìí ṣe pé báyà gọ́ọ̀mẹ̀ntì ṣèpẹ́ tí gọ́ọ̀mẹ̀ntì bá fi yà jẹyàn gọ́ọ̀mẹ̀ntì ò ní mọ lùyàn lórí títì ká máa fa aṣọ mẹ́yàn lára ká máa jáyàn sí òò ká máa molest àwọn èèyàn lórí títì ká máa lè yẹ wọn no ìyẹn ó ṣe tó bá pé gọ́ọ̀mẹ̀ntì ní máa ń ṣe léyìn ó tó ohun tí ìyẹn le torílẹ̀-èdè ń gbọ́dọ̀ rí taliate lé lórí pé how can a whole government of a country go treat foreigners like this no gbogbo foreigners náà ní right àti gbẹ́lumi kò sẹ́ni tí ò lè gbẹ́lu òun lò ọkàn gbọ́dọ̀ tẹ lófin wọn ni tọ́mọ Nàìjíríà bá wọlé láì lo òfin lọ́nà tí ò tọ́ tí ò níwèé ẹlẹ́mọ̀nà àmọ́pọ̀ ọmọ Nàìjíríà wọlé pẹ̀lú ìwé òfin ó sì níwé ẹ̀rí tó fi lè gbé ìlú yín àwọn nítorí pé àwọn kan bínú pé ń ṣiṣẹ́ kan ẹ̀yin ò ṣe ṣiṣẹ́ òun nígbà tó ṣe pé ńgbà tó dé wọ́n lé yín bẹ̀ fún wọn wọn ò lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà débẹ̀ wọ́n lọ innovate ni òkè kí làwọn ará àdúgbò yìí nídìí ni wọ́n lọ ń pèsè fún wọn náà gbà àwọn service kan báyìí báyìí wọn render àwọn fún wọn lágbègbè yìí èmi ò mọ̀ ṣe lọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ẹ̀yin wá ń bínú torí pé ẹ̀yin ò ní ronú kẹ́lẹ́ gbé àwọn àgbékalẹ̀ ronú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá bínú lórí eléyìí ẹ̀ ń bínú orílẹ̀-èdè ní tíjọba wọn dẹ̀ wò wọ́n ran èmi ò tí ì rí ìjọba wọn kó sanction àwọn kan àbí kó lè ẹ́ má kó gbé òfin kan tó le kalẹ̀ lórí pé bẹ́ẹ̀ nìkan bá fọwọ́ kan àmọ́ àjòjì ní lọ́nà àìtọ́ ìjìyà ó wà fún orílẹ̀-èdè wọn náà ṣe ó túmọ̀ sí pé tíjọba Nàìjíríà náà bá ń lo tó bá lóun fẹ́ retaliate of course it is welcome orílẹ̀-èdè mìíràn lè ṣe bẹ́ẹ̀ fún ọmọ wọn lágbàáyé tí wọ́n gbà fún yín wọn ò ní gbà báwa náà bá dákẹ́ ta dákẹ́ orílẹ̀-èdè wo ní wúlónù yóò ṣàfihàn pa níjọba tó kẹ́ta fún láìfù ọmọ orílẹ̀-èdè yìí tó ń gbé bòmí so ìgbésẹ̀ tíjọba sọ pé àwọn fẹ́ gbé òun èmi ò lòdì sí torí àmì ọ̀ní nǹkan ta lè fi dì wọ́n mú lọ́wọ́ nígbà tá a ti ní ta lè fi dì wọ́n mú lọ́wọ́ àwọn náà lè lo against wọn láti fi challenge ìjọba orílẹ̀-èdè yẹn kó lè ṣe nǹkan tó tọ́ ọmọ wa ń gbé South Africa oníkẹ́ ẹ máa fara ní ntẹ bá rìn pẹ́yìn náà lè máa ṣe tẹ́ fi lè máa improve ẹ̀yin náà ṣe ẹ lè bínú sẹ́ni tọ́lọ̀ ń bò lẹ́bùn tó bá délu yín tó lu ẹ̀bùn rẹ̀ tó sì fi ta kọyàn kẹ́ ẹ máa bínú rẹ̀ kò síbi tí wọ́n ti bínú ọ̀pọ̀lọpọ̀ yẹn kọ́dà àwọn míràn máa ń ṣe lábẹ́lé àmọ́ ìwà tí ò da ni irú wà bẹ́ẹ̀ a expect lára orílẹ̀-èdè South Africa ta gbà pẹ̀lú fún ta gbọ́lá fún báwọn nǹkan sì mẹ̀yẹn kò bá mu ìjọba wa sì gbégbèsè kán gbégbèsè yàjóyàjó lórí kán lè mú òpin dé bá àwọn ìṣẹ̀lẹ̀ yẹn.
1: ọ̀dà eléjì rẹ̀.
0: kí ká wo ọ̀rọ̀ mi tó yà kókó wa n fẹ́ àbáyé ká wo ó ti wáyé nígbà kan náà rè tó yẹ pé gbà yẹn ṣe kégbé ga.
1: àti bí àjọ sọ̀kan lè adúláwọ̀ gan au jẹ́ wọ́n ní gbèsè táwọn gan gbé lórí ìṣẹ̀lẹ̀ àbí wọ́n kàn jẹ́ àjọ lásán tí wọ́n kàn dúrúkọ lásán ni ó yẹ káwọn náà ṣé kò níyẹ káwọn náà.
2: irú àwọn nǹkan báwọn láti sọ pé tẹ ẹ bá ẹ máa expect pé wọn fi ìyá jẹ ọmọ Nàìjíríà pé gbogbo ayé lórí rárá ìgbà táyẹ ti rí wọn ẹ̀yin ọ̀wà officially bu àwọn tó yẹ kẹ́ ẹ̀bùn gbọ́ ẹ̀bùn wọn gbọ́ ẹ kọ ìwé sí wọn àwọn irú un gan wọn lè kọ̀wé sí un gan United Nations pé tọ́ ẹ wá ọ̀rọ̀ yìí ń lébọ̀ awon arabi fara ni awon mo wa o lona ito o e ko we si won e mo wa respect action wo lawon ajo yen ma gbe to ma wa ko ti won gbe gbese kankan eyin na wa ni eto la lese ko so nbere pe ije ti relate pelu government won officially ije ti bu awon te ke bugbo te ba ti bugbo awon yen gbo af ko saburu nbe e wa gbe gbese to se yajo yajo lori e ngba te ti mo pe to gbogbo awon te si e si fi gbende ke si pe to e fun won di gba bayi ti o ba si yato lori sele tin sele yen eyin na lawon gbese te gbe atodo yin e wa ese wa gbe gbese un se get bawo
1: tori akoko eleje
0: awon yen wo kiru se ba ori sele ngba kan na re to je pe won se nkan bayi in 2012 ko niyan na ni bayen gbengashiru ni minister for foreign affairs ngba mo ti dada won ni ngba yen pe amo nigeria won le won ko won won gba fasin won ni won pe kini yen ni FIFA fasin card eh card won ko gba eh gbengashiru no gbe se ngba na asadrika ton won nigeria da won pada gata won kan woni e ka lo si pinle oyo ah kijo mo yi pe won ti tokun lorun awon mole bi adilabo ti won ko ni gbekun ṣugbọn ni bayi ijọba pinle oyo lana ile tan kun pamọ si won ti bile yiwo ta won wo ni pe oju e kan ko bi na ile tan bi oju re fi wo na kan wo gba e kan je pe boya won to sise gan ba won kan lo kole ba won ya legbe ni
1: boya won gan kan lo ni le
0: se ero pejo igbese ijọba o ti buru o jangan te po buru ja
2: eh eh ala kokko ni pe ke to bilewo gbogbo eni ti ba le nile se da ko ye pe le enje abandon
0: won ti kotan won ta re won ti ko le na tan
2: ile hun ti kotan
0: ti kotan
2: so o sunmo ko se pe eni to ni lehun atawon tin sise bi nbe jo sise bu ni o ko rorun fe ni to ni le kawon kan mo fi le re se se bu ko won mo si to ba mo si o lalaye to po lati se lori aimo si yen emi o si expect pe joba kan le lo bi lewo kan awon kan ni lo bi lewo just like that lai se pon ti se awon iwadi kan tori pe ile ti won ka awon odaran mo ile hun na ti di ile afurasi inu te afurasi ni aye yen pe won se ma lo lu nle yi won gboro iwadi ije won ti fi lede pe awon iwadi o eni to ni leyi o alaburu lohun na o koda ma je kin tan yin ile hun ti di ile aiwo fopo lopo mo lede nigeria ah ile ti won ti gbiyan gbe si ko se nti oran ti e gbogbo en to ba lohun fe lo lohun fe gbaru le npo fe mo gbe be ah e ri pe ohun nu o le gbigbe pelu alaafia tori pe lehun ti dile ton ti fi aba won pelu sebu ti won se bi le won ti fi ba ile yin asiri won si tu ni tori pe won gbigbe san to ye kan gbe lati fi mu won in ta wa n so le leyi o eyin te wa loke eyin le n fa topolopo mele nigeria afi ma binu olori o on safiyan pe bi nkan ba sele so lori ona abayo wa amọ na abayo daju foma mekunu won mu yin won laarin ojo meta eri igbale gbogbo ona lesan te fi igbale creative awon ona be ta ri san lati fi tu awon to je mekunu tan be ni gbekun won ti lo 25 days bayi won ti di 25 days ti o ba ti ju be lo ton ti lo ni gbekun lawon mo tan ko ni ni inside ogun so me njo ni nta n so be ni pe be se n ri ti yin se tin rorun te ri ti mekunu se be lawon mekunu na fi ma binu yin njo ni ti won gbe omo adelabo ababuro re ni tan ko amo yin a ri awon yen ti won so pe he he se pe ko e ko ri ba ta so pe eh bi gba ti yan kan sara siru be pe o ye odo won na le ko ti ma bere e gbegbe se ti o fi safihan pe eni fe awa na e je kokan wo bale eyin nikan lokan yin bale nisinjo awa ara lu lo ara lu ti manage to ni mo kaluku manage lati survive na ni bayi amo ka manage pa survive fun ko mi pe ko ji wa gbe o gbogbo ona te ba fi dekun ijini gbe tin sele yi lore kore ye ba wa ogbon dasi a fun won ni moran lopolopo gba be awon ti e gbo ni awon won gbo abi won gba ni a ni e lo ko awon ile gogoro awon bi tower house yen awon ile to mo ga gogoro yen sa awon strategic point to yes pe ti awon agboforo ba du olo kankan be won o le mo view gogbo nkan to lo nbe won o le mo awon tin bo lati bi gogbo bi ti e ba ti le ko mo bo e ko awon kini won sa awon areas to po e lo le fi ko owo tan fi san ransom yi awon yen gba yi owo ti kan wo gbe lo ni ti o ni tumo sori lede ba ba ko millions jade ko nu ilu yin affect economy na were were afura ni owo ni ta ba pe nu ilu na lawon yen ba na si laarin ara won mo ra nkan lowo mi satawo na ra nkan lowo mi mr opa mo ra nkan fun gogo wo yen sise owo the money is working to be working for our economy ama won kan kan lo joko bi kan owo na won ori na koda won so ma kan ma fowo won nu di ta ba se ga won ma fowo won se abasa won ma fi se won ma fi yo yin idoti mu gbogbo awon kan nanu won fowo yen se o tun mo si pe popolopo owo tan gba na ke se pe won lo fun kan gidi nta won so ni pe e ba gbegbe se ti o tete mu idekun ba njine gbe yawa na fe mo lo ka mo bo lalafia be ba lo travel lo okeya abe travel to jin nisin aya yo mo se po kan kokan ta fi de ni gbogbo asiko la lo balu gbogbo akọ la lo balu enikan so fun mi jo ni pe to balu lo n gbe wa lo rin o ah bo lo se ni ah o lo n consider re ni o n consider owo balu ato ransom o fa pe jo wo ju wo balu sara samaun won ti gbe wa debi pe won ti fe gba ona mo wa lowo ati rin ona ti diberu fun wa bayi so a re joba e gbe gbese toto igbese le gbe fun awon eyan yin to jara yin nda o kan won yi to ya yi ara lu o gba te poju wa di abi ti wa fo awon yin soro awala le fi gbogbo enu soro bi ta wa yi ama awon yin mo so
0: aha e je ka wo bayi mo la sokuti ako wa tin lo ni ah a be se ka wo fun are tinubu temi to pe ajayi oni ko ye ka ma fi awon to ye pe won kan wa nkan ti won je te pe wa nugboro tan jiyan gbe amoye awon to je pe won se kolu si awon igberiko to ye pe awon je odaran tan tun wa nugbo won ni a le ma fi won wera won ka wo bayi na e pa pa so oro ni oro leyi seju kan pere se en ka wo awon ton fun yan le ka ninu le bayi boya won ti e fun yan ni won fun bi agent kan Bẹ n to kan gan ba ko ti e sin badan gan bo wa le ko abi ko la bu to kan ko e je ka wa won ta n fun le bawo ni a se n fun eyan le ta bere ise wo lo n se ba ti mo wa le den gba yen baba ka fa fun le aba yen a ni ko made card office e wa awa pe yen ko sin le de awa pe yen awa send si awa send si awa pe yen awa pe nikan pe awa se lo si shape lo si be lo bere question me ni yi ri ati pe ka tu wo le na owo ta yen gbe le sile se to sise 8 to 5 food o le ro kan ke wa san 1 million naira 1.2 million naira lowo odun kan se wo yi awi agency no fi ti won na si
1: agency na
2: puta package e kokko ri na ah yato si pe landlord gboro screening en ti o ba gbele fun ko screening re daada is allowed and is even proper ke yan mo en ti mo fe gbele mi fun baya mo gbe fe agent ni o agent gboro relate pelu mi opolopo awon onile nisin
0: agent gon je ka mo le
2: e gbo opolopo awon onile nisin won wa ISB dani en ti o sanwo to po lori ile won fe pa owo ile owo tan lori ile won fe pa ni yajo owo ile si ri baun e mo pa lo werewere ni e tun mo fi die die satun si re e mo pa lo werere te mo je lo ni se ri ipe onile o se wa di eni ti won gbele fun o gbe fun katika ni o gbe fun kini kan ni o ti aburu ba sele si o learn ni hardware ni is normal to won ba learn ni hardware baun yo send the signal sawon elomi na ti won nile tawon tin ba won gbe ale tan ba won gba yan sile ti won o je kan ma mo awon tin gbe nu le won te nikan o ba te ba ti fe nikan jofin se rofin ofin wa after ko mu yan pupo ijiya ofin ko wa after we yan repete eyan die na ni o wa lati ko awon yokun janu se get ba won o normal kin gbele fun yan ki ma me niyan ki ma le si wa de ki ma le so koto ibi se re ni ki en gbe dabi en te so le de o eyan gidi ni to mo tin se
0: yo a nu a pe yan ko lo
2: wo so fa mi bo se ye ki bo wa mo tan se nu se wa ran ti o ba ti mo tin se biji ya imo tin se ba je yo pada wa mo tin se
0: agent nkan to je pe won je ke mo le gan
1: owo ni ka wo
2: pe se mo pe agent ni won ba ni titi enbe oni le lo ni control re iwo lo gbe agent to wo ogboro ni control agent yen lowo nti mo fe lele to ba ti le se nto fe lori ile re ba buru ba pada wa de iwo lo kesan to po nbe o iwo lo kesan ji ya to po lara le yen
0: opa je ka lo pa gita pa de won kan ba wa dasi
3: Ejo Olorun tesiwaju e ku osere pogoji odun ogun ni fun Olorun loke orun ose kan gbako lati yasoto fun ajoyo laye be ni oniruru awon eto lati lakale fun ayeye ogoji odun wa bere lati Monday ojo kejo di Sunday ojo kerin la osu kefa labe akori ti won pin ni ogo to tayo greater glory Monday ojo kejo concert ni o waye pelu awon egbe akorin bi First Equa Choir Ilorin Alafia Oluwa Baptist Church ni Ilorin Equa Osere Choir at Evangelist Emmanuel Bamidele Ayariwi Tuesday ojo kesan eto lera ofe la fi se fawon eyan adugo ijo wa Wednesday ojo kewa iwasu ori itage Latodo Ansidram Kwara Chapter Friday ojo kejila ayeye ojutunrari reunion service fawon omo ijowa ta ti jowa tele ri Saturday ojo ketala la o safihan itan ijowa ati funi lami eye Sunday ojo kerinla la se kagba ayeye na eto idupe ati ikowojo ni o waye fun kiko ijo ta awon omode ati tawon elede gesi Reverend Dr BM Owojaye lolubani soro ojo na Reverend IO Enupe ti se alufa ijo lolugbalejo agba ekwa osere ni lu lorin tesiwaju ninu ogba jara Olorun the Central Planning Committee lolukede
4: e ti ri ni labi mo wa ogunjo bi ID card maker and Princess International de sai wo mi o ba won abi won ti ko gba wole ni
5: ko gba wole bi ti bawo
4: opo ogunjo bi ma ti sun si waju ko je ohun to lero ijo je mo pe won ti ko ni le sa to se ID card
5: ko batan
4: ati company si nikan
5: eh lo to
4: beni ogunjo bi tech obtains la won mere mere ni le sa won
5: bi web development
4: software development
5: graphic design
4: cyber security
5: to fi make kon ni pa itako ayelujara
4: iyan digital literacy
5: awon akose mo se oni mo ni pa itako ayelujara lo nbe ni le sa won
4: ohun iwuri be tun ni danileko ti won se fa won eyan
5: ati iranlowo fa won to ba keko yege
4: won tun laye to gba won akeko gorun le
5: kan soso
4: ayika to gun rege ni won kale si
5: bi ise gbogbo tun jade ni le sa won se dara to
4: owo won ogun padara o
5: eyi ma dara o
4: o si juwe ile ise won fun
5: mi won wa ni number 24
4: ogunjo bi legacy house
5: lado juko owo ni boy
4: opopuna ojaya
5: off taiwo road
4: beside the neck hospital
5: ilorin ipinle kwara
4: tabi ke ma pe won so de ro ibani soro won fun ekurere alaye
5: 08033970546
4: tabi ke kan ti won lori ero aye lujara
5: www.ogunjobitechup.com
4: ogunjobitechup ko ja be
5: e ma ga be lo ta
6: Etati si ikede pataki yi eyi ni lati fi to gbogbo eniyan leti pe awon akosemose ti won moju ileja nipa eto itoju oju lajo Benjamin Franklin Foundation seto itoju oju fawon eyan leyi to nlo lowo lowo nilu Ilorin ati agbegbe re lati je anfani eto yi e o gba kaadi foruko sile pelu 500 naira 500 naira Leyin na ni o ni anfani si itoju aisan oju gbigba ogun te mo awo oju ta mo si medicated glasses lowo ti ogun ni lapa nibi ti eto yi tin waye ni Olalomi Hospital to wa ni agbegbe Stadium Road nilu Ilorin ago meso owuro si merin role lojojumo ni eto yi fi nwaye o fun ekunrere alaye e pe ajo Benjamin Franklin Eye Foundation sori ero ibani soro yi 080 3262-2377 Ajo Benjamin Franklin Eye Foundation ni Olu Kede.
0: To eka bo pada sori eto yin eto wa eto atopale royin ni kan damo ni 3.7 to wa ni lorin ni ipinle para ajo aloni anu mala so ku sa ma leyin lo kan ba yo pa ojo fun ara
1: ni 0913655952 why e kan ti je lori whatsapp ni 0913655664 na le le fi so lori whatsapp
0: boya ki e ba wa tumu ah ni owuro toni ka wo
1: 0913655695
0: e ko ju me ti wa nbe o
7: no sa e ka wa tu ti o se o lata data
0: an gbo yin sa
7: o an yo ba ni pe omo san ni kunkun ko ba ya eru kan mi se mo ni gbugbe eru se ti South Africa awon omo wa lo fa nitori pe ni 2012 awon mi kan mo ma awon kan yawu yawu na se ko lori ki won lo won ti wa gbo eru mo pe to ni South Africa ogun kan bayi wa nbe lo je ki won lo o ye le je to gbowo awon kan bawo la awon mo won ri ni Ghana bo se wa ni ke awon mo tin se ta awon eyan wa gan be tori mo na awon customer mi tin taja so fun be taba ko so ba oni tan bill won pelu pe to se loja se beta ni e da ko toru tolo e bi awon ijoba lo le se ti o da fun wa ni gogo wa a ti ri wa won gbe ni lo kere nigba ti mo fin gbe nguru ni chadi awon mo chadi awon mo ku nigeri won wa raja ni nguru to ti kankan e won ba ni se ko ti di ko di di bank awon mo chadi da mo ni je pe kan ma wo nigeria mo nigba se gbe na tin se ba kan ba kan ni olorun le do se je
0: o e se gan fun e tin belo lati kure ni whatsapp wa won ki wa Wani bi agbaye se nwo ni Nigeria nkan to fa na ni pe pupo awala Nigeria ba se soro nipa le yi lo fa ta ta fi wa ege bi pe are sha ko ba fun won iyan bi lati kolende e ko jumo
7: e ta ro
0: sa e ko jumo
1: o ko igbele tin pe
7: oruko
1: yin
7: fa lo n pe lati ta pre doctor lari o kike ku ni
1: ti an gbo yin sa an gbo we
7: se no lo awon South Africa ta n gbe ko ye nu yi ìdánijí ló jẹ́ fún ìjọba àpapọ̀ nàìjíríà nínú tiwa náà bá dáa ni lóòótọ́ wọn ó lọ́rin àjòbọ̀ tí wọ́n fẹ́ yan díẹ̀ ní ọmọ sáko nàìjíríà ìdánijí ló jẹ́ fún àtikéjì agbọ́nú òyìn fẹ́jọba nàìjíríà lọ́bẹ̀ láìpẹ́ láti lọ fi kò lu kò ṣèpàdé pẹ̀lú ààrẹ wọn tá a gbọ́ níròyìn sọ ìpàdé kan ṣe kẹ́wọ̀n ṣàṣeyọrí pẹ̀lú tó fi tún fẹ́ lọ ṣèpàdé mi bí àṣìṣe sọ kan gbéra lọ sọ́hún láti lọ fi kòlùkò lórí báwọn èèyàn ó ṣe lómìnira lọ́hùn àfáà dr láàrin òkìkẹ́
0: sílẹ̀ ìdílẹ́tà ẹ ṣẹ́gun fún ìwòye ti ọ̀dọ̀ tí yín ní whatsapp kọ́lá dáyìndé láti àṣàdáàmù wọ́n ní nàìjíríà wípé kán kó àwọn ọmọlẹ̀ yìí kí wọ́n kó wọn padà wá sí ilé wípé nípa ẹ̀sìn rẹ̀ kán lo ìfikún lókun láti yanjú ọ̀rọ̀ ìyẹn kọ́lá dáyìndé láti àṣàdáàmù ẹ kò jùmọ̀ ẹ bá wa túmú ni ati ọdọ ti yin honorable abaya yusuf lati aga kaisale fula ni ilorin awon ni ni kaso oto wipe ida 60 na 100 kan mo kan sasa rika tojo kunrin won ni ole ni won won ni awon na awon ara dugbo te kon ti lo sibe won si fi ere e mule e kojumo e kojumo
8: balaji lo so lati babu
0: e dasi
8: ninu yin te ka to e lori oro kidnapping to sele na yo pe ora so awon uma to mu se fe yen pe ijoba won be awon kidnapper yen obere owo mo fi pe yen lo je ki main point se ka se di so la robo yen so lori
0: nkan ti nkan ti a so ni ke je ka pekelu ni owuro to ni en ka ode lati airport awon ni ile tan so yi wipe won fi de mule wipe onile yi o gbele fun agency lati gbe jade ni won ni onile yi gangan ko mo pe won fi le yi se iwa aburu won ni awon aja awon tun je agency yi wipe awon ki n wa de tun fe gbele fun owo tun fe gba oni kan ni awon ma mo yen kayo de lati airport e ko jumo
8: hello
0: e ko jumo
8: I
0: tok ba ka wo yo kan si
1: tori akoda
0: je ka wo ba ma ri ipe kan si ni oni
1: o da si ti o mo ni kama kama
0: hello
9: e ka ro
0: e kojumo
9: e kojumo e ku eto olorun ma pelu yin
0: oruko yin sa
9: oruko temi ni se uto lati agbaji
0: agbo yin sa
9: oro ti ta tabi kan ni o wu won ni won se ti won se gba tan tan joba wa won ni ti won se Nigeria nikan ni won abẹ ti an ko ni ke se Nigeria ba tan so pomo Nigeria le ni won a e so le en to jade last year lo ti se o gbian ju aje lo ni ama nkan te mi ni se to ba di se owo owo fowo ojuboju ni to ba di se won ba gbon tan baba an so se Nigeria no gbo jogu ti won ni o won le ma pa won ma ta ko pa Olorun pe bi yin
0: o se gan fun o ye to
1: come on fi yisi lo ran
0: da lo le pa
1: o da dupe lowo lami to wa tuni malam abrauf olariwaju asukuti adupe titi igba ta tun pa de olariwaju ogun ni ope bi ti lo ko temi atenikeji
0: to taiwo adeyemi ni oruko mi o double

0: Ǹjẹ́ kogo kogo báyìí là gbóhùn àgógó. Dúgbẹ́ dúgbẹ́ lóhun takiri gbendo. Ojúmọ̀ òní mọ́ kọmọrogùn mọ́rọ̀kọ̀ ojúmọ̀ òní mọ́ kátẹ̀lẹsẹ̀ mọ́ tẹ̀nà. Kọ̀gá báyìí lè rí yẹn tiẹ̀. Kẹ́rin àbìtẹ̀lẹ̀ fà wọ́. Ọgọ́rùn-ún ọdún lónìí òkúta àná òkúta àná ni ọmọ jẹ́. Ẹgbẹ̀rún ọdún lónìí kọ́ òkúta àná òkúta àná náà ni ọmọ jẹ́ o. Ẹ kú dédé àsìkò yìí, ẹ kú fọmọnìyàn ṣe, ẹ kú bójú ọjọ́ ti rí. A kú wini wini ojú ọjọ́ yìí. Kini ọ̀hún tutù rin rin díẹ̀. Òní gbòdì lára wa o, ká ṣe Èdùmàdù. Bá a ti wá jáde lọ sẹ́nu iṣẹ́ òòjọ́ kó wa wa. Ajé ògúngúlù sọ onísọ̀ òbòjì. Yọ́balẹ̀ kà sọ́ọ̀dẹ̀ kó wa wa. A rí tajé ṣe. Nǹkan òní ṣe wà wá láàmú gbé ohun tó dáa ṣe kó wá nípa láàánú wa àti àwa tí wọn yóò ṣàánú fún. Ẹ̀rá yẹ sàmí àbẹ bízì. Akọ́ṣe ètò rèé o. Èyí tí iléeṣẹ́ IBEDC tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ tí máa ń bá fẹ́fẹ́ sọ̀rọ̀ ẹ gorí ẹ̀rọ agbágbé. Bí aago mọ́kànlá bá ti rókè níkànnì alálùbáríkà tá a wà wá yìí. Diamond 8.7 FM nílé ìlọrin. Ọlárewájú òye wọlé ló kọ tèmi gẹ́gẹ́ bí atọ́kùn ètò yìí. Bẹ́ẹ̀ ni mo ní àwọn tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ IBEDC lórí ètò pẹ̀lú mi láàárọ̀ yìí. Àtàkínní ọ̀hún kankan bí a bàbá ń sọ̀nà tó ráàrọ̀ jọ mú sọlókùn. Adébí Sẹ́mọ̀ṣe àgbà ọ̀lẹ́ ni wọ́n ń perú èèyàn bẹ́ẹ̀ o. Àwọn àgbábọ̀ wọn ní àìlásọ lọ́rùn pàkà ó tóhun àpérò fọmọ irin wo. Gba ní ìgbà lọ́hùn-ún òun ni bàtà fi ń dún. Alàgbà Gbẹ̀ngà Ajíbóyè wọn ń bẹ lórí ètò láàárọ̀ yìí. Ẹ bá ń sálámọ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n tún kò dédé àsìkò ìsà.
1: A kí gbogbo àwọn olùgbọ́ wa àti àwọn oníbàárà pátápátá níbi tí a bá wà nílé iṣẹ́ wa ni nínú mọ́tò ni àbí ní ẹnuṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ káàbọ̀ sórí ètò wa ìmọ́lẹ̀-èdè títí ọ̀sẹ̀ yìí.
0: Adúpẹ́.
1: Ẹ bá wa nǹkan fìdílé ẹ fìdílé nǹkan máa bá wa ká lọ.
0: Ẹ ṣeun gan, ìmọ́lẹ̀-èdè òkùnkùn ní láti paradà ni. Arábìnrin Olúwaṣọ, ẹ̀yin náà kí àwọn aráalé. Can you just say good morning? Thank you. Ọ̀yá alàgbà Gbẹ̀ngà Ajíbóyè ẹja dẹ́sẹ̀ sọ́nà ká tẹ́pẹ́pẹ́ ètò láàárọ̀ tòní. Ibo là ń lọ gan lórí ètò fún tààrọ̀ tòní. Ẹ jẹ́ káwọn ará ilé mọ̀ sá.
1: Ṣe atọ́kùn lénìí a fẹ́ sọ̀rọ̀ nípa bí àwọn ẹni tí ò bá jẹ́ oníbàárà wa tẹ́lẹ̀ bó ṣe lè jẹ́ oníbàárà wa. Fún bí àwọn tó bá ṣẹ̀ fẹ́ faná tọ́ṣẹ̀ kọ́lé tán tọ́ṣẹ̀ fẹ́ múná sílé. Tàbẹ́ tó ní ṣọ́ọ̀bù tí ò lóná tẹ́lẹ̀ tó ṣẹ̀fẹ́ di oníbàárà iléeṣẹ́ IBEDC. Àwọn ìgbésẹ̀ tó yẹ kán gbé ọ̀nà tó yẹ kán rìn láti rí pé wọ́n di oníbàárà wa lọ́nà tó tọ́ àti
0: tí ó yẹ.
1: Gẹ́gẹ́ bí ìlànà tí iléeṣẹ́ fi sílẹ̀ fún ẹnikẹ́ni tó bá jẹ́ bóyá ilé tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ ni tàbí ẹni tí ò tí ì lóná rí bẹ́ẹ̀ ó ti kọ́lé ó ti ṣe díẹ̀ tó bá fẹ́ fa iná wọlé. Ọ̀nà pé ó bí oríṣi méjì tí wọ́n lè gbà láti fi fa iná wọnú ilé wọn. Alákọ̀ọ́kọ́ tó bá jẹ́ pé wọ́n lè lọ sí ọ́fíìsì wa tó súnmọ́ wọn jùlọ ní láwọn ibi tá à ń pè ní customer care unit wa. Wọ́n lè lọ síbẹ̀ láti lọ bá àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa tó wà níbẹ̀. Wọ́n á fún wọn ní fọ́ọ̀mù kan tá à ń pè ní Form 74. Fọ́ọ̀mù iná máa lò láti fi fill details wọn. Gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ilé yẹn ibi tí ilé yẹn wà orúkọ wọn gbogbo àdírẹ́sì gbogbo nǹkan báyìí ni màá fíìlì sórí fọ́ọ̀mù yìí. Tó dẹ̀ yẹ pé tán bá ti fíìlì ẹ̀ tán wọ́n á dá padà fún wọn á dẹ̀ bá wọn ṣe ogun tó bá yẹ láti bẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n ṣe àfikún àwọn kiní yìí pé fún irú àwọn oníbàárà bẹ́ẹ̀ tán bá fẹ́ lọ wọ́n láti kọ́kọ́ wọ́n láti mú àwọn kankan dání gẹ́gẹ́ bí pásípọ̀tì wọn ID card ìdánimọ̀ wọn ID card fóun nọmba wọn àwọn nǹkan tó jẹ́ pé a fi lè mọ̀ pé ok àwọn náà nílé àti àdúgbò tí àti àdírẹ́sì ilé yẹn
0: ibi tí ilé wọn wà
1: bẹ́ẹ̀ ni so gbogbo àwọn kan báyìí náà máa mú dání tó máa béèrè lọ́wọ́ wọn tí wọ́n á fi bá wọn fíìlì fọ́ọ̀mù. Ṣùgbọ́n fún àwọn tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣe fúnra wọn ó rọrùn fún wọn láti ṣe fúnra wọn. Iléeṣẹ́ ní app kan tá a ti ń pariwo láti jọ yìí tá à ń pè ní IBEDC app. App yìí tó bá ti lọ síbẹ̀ wọ́n á ti rí portion kan tó máa click wọ́n á ní tó wà fún new customer.
0: Fáwọn oníbàárà tuntun.
1: Bẹ́ẹ̀ ni fáwọn tó bá ṣẹ̀fẹ̀ darapọ̀ mọ́ iléeṣẹ́ IBEDC. Gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ bí ID card bí àdírẹ́sì ilé fọ́tò gbogbo ẹ̀ náà ni wọ́n máa béèrè lọ́wọ́ wọn ń bẹ̀ tó jẹ́ pé wọ́n máa fill sínú fọ́ọ̀mù yìí. Tó bá ti fill ẹ̀ pátápátá wọ́n á béèrè irú ilé wo ni ìbò ló wà báwo la ṣe lè débẹ̀ kí àdírẹ́sì wọn kí ni bá bí landmark jọ pé tá bá dá àdúgbò yẹn wọ́n lè fi trace ilé yẹn
0: easily
1: bẹ́ẹ̀ ni. So tó bá ti ṣe ilé yìí tán igbese to ku ni pe why you know gini agbo lo si because my to my download form kan pe form ni le kan form form awon contractor
0: okay
1: awon elo ma fowo si pe emi ni mo se wiring inu le yi o
0: hmm
1: pe emi ni mo se wiring inu le mo de se mo se dada ninu le yi mo ti inta design sibe ni pe AC meji lo ma wa nbe o bob me wa lo ma wa nbe o bob me dogun ni o ton ba ti wa se tan wa stamp we wa fo wa fun won customer a upload e sori app yi igba yen ni o ti ri pe awon ti pari ise titi won
0: okay
1: nibe
0: latodo onibara
1: latodo onibara to ba je podo wa na nigba tan wa si ile se wa na ni won a fun won ni form ton ma lo fun eni to ba won se wiring inu ile won
0: okay
1: lati ri pe okay on ti se ti mo se sinu ile o ni wiring o da mi loju pe koni mi wu dani rara ipe nkan ba nkan ba ile na tun ma fun wa na lori ofe lati mo ru meter to a le recommend for customer to ma lo e je ki wa se afiku e ni bi pe ni isin fun gbogbo awon onibara to ba fe darapo mo wa lati bi igba die seyin ko si nkan to je pe a nse account fun customer mo pe a fun customer ni bill mo
0: okay
1: ofin to n dari ile ise monomono lasiko yi ti ni kan ma se bill fun enikeni mo
0: kan mo se bill fun enikeni mo
1: ah se bill gbogbo onibara ti o ba darapo mo wa ni lati gba meter ni
0: tojo onibara tuntun
1: tuntun be ni ipe afẹ finance le ni isin se npe lati le lati ma paro estimated bill na fun wa on ton fun wa po o se kini kan so ofin monomono ni isin pe en to ba fe final wole ni isin oni lati gba meter ni so ta ba re nikan kan to ba so fun pe a se bill fun yin ko sin tojo mo ile ise monomono o se ru e mo o so lasiko yi so ton ba so wa se ogbo ile ton
0: so bawon onibara mo nbo na e ri alagba gbinga awon onibara to ti wa nle tele awon si n gba bill abi
1: be ni awon to wa
0: nle asapo me ko ya awon tan gbo wa nle o
1: se awon to wa nle tele won gba bill won tan si n gba bill tele won gba bill won lo sugbon fun eni to ba se fe fana si le ni isin ti o ni bill tele won se bi a se bill fun eni keni mo en to ba fe fana si le ni isin won gba meter ni
0: agboye
1: so ton ba ti wa submit form ile a wa bere processing won le odo ti wa a wo gbogun ton submit fun won fun wa a lo wo ile won a se everything abari pe bia kini form bia akude kan wa be won se n to ye kan won bia won fun kan kan abi kini kan a pe won pada so pe okay e wa correct kini
0: kan satunse e
1: be ton ba ti wa se atunse e gbara ehn be no ti ma wa ta ba ti pari gbogbo eto yi won wa generate code kan fun won code ni wa lo fun register fun meter
0: okay
1: code ni na ma lo fun register fun meter gege ba se ma so lati ijo isu lati
0: ateye wa
1: yi pe en to ba fe gba meter o rorun fun won lati gba meter so se ti wa ri se pe gbogbo wa gbogbo ni bara patapata lo ma ni meter bayi ko si pe
0: irorun lo ba de
1: so gbogbo ilana ta so yi ko se to ma pe te ba bere o se se ko pare laarin jo meji si meta se code a fi jade fun won lati gba lati le bere lati process meter won ati process meter won na nkan to rorun ni
0: okay
1: won le se fura won won le wa si ile ise wa ton ba ti ri code won ma notify won no through email ipe okay mba baba ite se o ti pari won ati you know my pai do won de wa a bere gbogbo nkan tan lo fun
0: process
1: account similar things no normal lo fun ti ti meter won so to ma so wa se won do okay won fill form na fun meter loto to ma ti fill form to se wo a wa se lo sile won lo wo ile yen e pe okay ile ni o iru meter wo lo ye ka recommend fun won ta ba so pe iru meter wo lo ye ka recommend fun won boya single face meter ni
0: okay
1: a se yen pelu gbogbo idaniloju ti en to ba won se wiring ile
0: to
1: ti fi yan e pe okay ibi o single face tele fe gba si bi o single face o le gbe o three face o le gbe o a wo ru wire tan fe fa wole se ki se wire to je pe awon wire tirin tirin ti o lagbara lati gbe nkan tan lo nu le a so fun pe wire ile yo ko ba standard wa mu le lo wire ile e change to ba je pe to mu wire na gba bi oru le ni a so fun won ka to le gbe meter si bi I change wire yo fun abonu le en lati gbe wire e gbe kuro labe oru le e je ko bo si bi ti a ti ma ri no da ta ba fe de meter so ta ba se ogbe le ton a wa ni okay ko customer be ko lo sanwo meter to ba de ti sanwo meter e gbara lẹyin ọsẹ meji ton ba ti sanwo meter 10 working days ko to 10 working days gan a ti pe meter won ti ready kon ma bo kon wa gba meter won won wa won tele awon ise mo awon ise wa won tele won lo ba won de meter ton ba de ti ba won de meter o ti ton o ni immediately na le bere si ra na ko si wa la kankan ko si pe e so ten ko bo kan e so kini kan gbogbo wo yi owo te so fun o meter o ti ka gbogbo e e de bere si gbadun na yin te ba to wa se tan owo te fi ra meter e gege ba se ma so won ma da para fun yin die die be ba se ra na lo soosu so irorun ti de ba ati gba meter nsin o ti di rorun ko se nkan to le mo ko si wa la kankan be so an ro awon ni bara wa ja lu afani ilana susin danu to rorun ni ti o ni wahala kan je pe ke to mo to sele laarin bi ose kan gbogbo to wa nbe pe to jo pe e fe gba meter e ti yanjo patapata
0: amo ibere kan be ti mo fe bere lowo yin ko to ri pe ata ko so sori on to ni se pelu orisirisi meter to wa to ri o se se kan awon kan ma gbo ite lowo lowo kan ma wo wi pe ti menu bo on to ni se pelu isori meter eti nbe nle sugbon ibere to nta water se lodo okun temi re ko to bi pa soju opule fa won ara le lati pe wole ka mo no bere ti o ba ta water se lodo okun ti ana e menu ba e soro ni pe oju opo ta won yan le to e wa ja wo ka gba pe e ma laye ta wa yi awon jenzi awon ni won mo nipa ero aye lujara boya wa ri ninu awon to jobi wa yala agbalagba lokunrin agbalagba lobin tawon na fe gba meter tutun tawon mo won osisi nto si eyin bo ni oju opo la won le to ti kini ohun yo fi rorun woku fa won na lati le ri meter won gba
1: e se atokun gege bi mo se so le kan ti won ba le lo phone won lati se tabi computer won o rorun fun won lati lo si le se wa to sumo won julo awon akose mo se wa wa nbe ti won to won sona ti won so fun bo won se ma se gbogbo to ba ye kan se won aso fun won won de ba won se pelu irorun ti o ni won rara ti o ni ni ka lo kabo gbogbo ti won kan ma kan ro won ni pe gbogbo to ba ma lo gege bi card dani mo ni
0: ko dani
1: ko ma di pe won a nlo a mo so ko se nkan to ma pe ko se to gbasiko laarin bi iseju melo kan iseju perete won ti se gbo etan won de ti gbagbe
0: oda eh e wa ja sare jole mo ko to di pe abo mi la die orisirisi sori meter lo wa e je ka won ara le mo iru meter tin be nle bayi to je pe won le ra lowo lowo ba tin soro
1: gege bi e se bere sorry meji meter la ni fun awon ni bara wa to je pe bi residential customers ati commercial customers kekeke ya to sawon oni ile ise nla nla je pe meter ti won yato ani single face meter ani three face meter mejeji la ni nle to je pe won le
0: apply
1: fun be ni
0: to oda e ja sare bomi lade eyin ara le ogba be ta ba ti parade asoju opo le fun eyin te ba ni ibere kan tabi ekeje te fe bere lowo alejo mi laaro to ni alagba gbenga jiboye ti won je asoju ile ise IBEDC awon ni atin foro jewo lati bi iseju melo kan ta ati guri ati eto fun ti aro to ni e ja sare lo papapa mo nbo won ni pede
2: kere o se ti gbo ile ise ara na pina IBEDC tin pin meter won ka ina prepaid meter fun isori awon onibara wa ti won wa ni band A ati band B be ni o ofe lo bade fun eyin onibara wa ni band A ati band B labi arubajo maf ati distrep ko si iforuko sile kankan ko si kiko we bere koda ko si owo sisan pelu ohun to le se ni lati yoju si awon abaniseto meter ti enikeni ba bere owo lowo re tete tese morin ko ja kankan bo ti mo so ko gbo o tete lo fe josun lori number yi 07 0 1 2 3 9 9 9 9 tabi ko fe josun lori ero aye lo jara maf distrep at ibedc.com reti o leyin ton ba ti so prepaid meter re ko si an to jubo meter ko si si an gbe meter gba ibo mi lomo to ba daru aso be soro wa san owo itanran tabi ko fa so pe nperoko oba ofe ni prepaid meter fa won ni bara wa ni band A ti o ba ti ni meter tele ibedc distributing power changing lives

0: ẹ káàbọ̀ padà. Bóyá yìí ṣẹ̀ṣẹ̀ ń ṣe àpótí rédíò yín. Akọ́ṣẹ́ ètò yìí ti lè ṣe IBDC tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ náà lẹ̀ ń gbọ́ yìí o. Ẹyí alàgbà Gbẹ̀ngà Àjíbóyè tí wọ́n jẹ́ aṣojú ilé iṣẹ́ IBDC àwọn ni wọ́n wà lórí ètò láàárọ̀ yìí. Wọ́n dẹ̀ ti ṣàlàyé ẹ̀ lọ́rin kíni wín. Gbogbo àwọn oníbàárà tuntun tó fẹ́ dòwò pọ̀ pẹ̀lú ilé iṣẹ́ IBDC pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ gbálé tuntun àbí ẹ ṣẹ̀ṣẹ̀ kọ́lé tuntun tẹ́ ẹ fẹ́ gbà mítà síbẹ̀. Ìlànà tẹ́ ẹ lè gbà tí kinní ọ̀hún yóò fi rọrùn wọ̀kùwọ́kú fún yín mú yẹ́ẹ̀sì. Gbogbo ẹ̀ pátápátá kòrògodo ni wọ́n ti láǹfààní láti nà ń bẹ̀. Ṣàlàyé fún wa láàárọ̀ yìí. Ojú òpó yìí ti ń buná wàyíwàyí. Ẹ jẹ́ ń sójú òpó lẹ̀. Ọbẹ̀ yín bẹ́ẹ̀ bá ti pè wọlé ẹdá kọ yín bí ẹ bá ti ń pè. Ẹ sún kò nídìí àpótí rédíò yín ká lè gbọ́ra wa dáadáa. Ẹ má wàá sọ̀rọ̀ kò bá gbùgbé kò bé tirẹ̀ o. Tí a ò ní ta, wọn ò ní ta tí ọ̀dà sí wa ń gbá. 0913655695 ní nọ́mbà tẹ́ láǹfààní láti pè sí. 0913655695 Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀.
0: Ẹ ṣeun.
1: Dáàmọ̀jò ní bàjẹ́ o.
0: Àmì Ọlọ́run.
1: Mo kí Ọláníwájú.
0: Ẹ ṣeun gan.
1: Ó yẹ káwọn àlejò yín Ọlọ́run ní dààmú yín lágbára.
0: Àmì tuntun.
1: Orúkọ tèmi ni Àfá Sàídì láti Tánkì Òkè Odò.
0: Ẹ ṣeun Àfá Sàídì.
1: Ẹ lọ́kùn jẹ́ rí gbogbo ní jẹ́ Tánkì Òkè Odò láti fi ìjàrun àmì náà o.
0: Láti ìjàrun.
1: Tákéjòdò ẹ mọ̀ pé gbogbo sáìdì bẹ̀yẹn àwọn èwo ewé wa lọ́la ló wà sáìdì bẹ̀yẹn àwọn student ẹ mọ̀ pé sáìgbà ẹ mọ̀jẹ wọn ṣe test ó ní iná ni wọn fi kàwé tí wọn fi sẹ́fíìsì ẹ dákòtò ọlọ́run fún wa níná ní tákéjòdò
0: ẹ dákòtò ọlọ́run ọ̀dà ẹ ṣeun àfáà sáìdì láti tánkì òkè odò àdúpẹ́ mr gbẹ̀ngà abẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ sọ lórí ẹ.
2: Ẹ jẹ́ kí n tọrọ àforíjì lọ́wọ́ àwọn oníbàárà wa tó wà ní tánkì odò. Ìbéèrè Àfáà Sàídì àti ìnáwó tẹ kì í ṣe pé bóyá ó wà lásìkò láti máa fún ẹnìkankan níná ṣùgbọ́n iná àdúgbò yẹn ló dàpọ̀ láàyè lásìkò tá a wáyé bọ̀ iṣẹ́ ń lọ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ láìpẹ́ láì jìnà á tọ̀nà fún ọ.
0: Ẹ̀dà ẹ ṣeun ẹ já tún wẹ̀ lómi ti ń bẹ́ẹ̀ ẹ lọ́wọ́. Ẹ ṣeun. Bí ọdún láti tánkẹ̀. Ó bọ̀ sọ́wọ́ àwọn ara tánkẹ̀ láàárọ̀ yìí.
3: Mo ti ń pè láti rere last 2 weeks àbí 3 weeks báyìí ní ibi wọlé.
0: Àwọn èèyàn pọ̀ lójú òpó ni.
3: Nǹkan tó fẹ́ sọ ni pé àwa tá à ń lo common PFN mita tó yẹ pé tàbá dítà lẹ́yìn àní recharge. Mo dẹ̀ rí àwọn èèyàn tá ń kọjá ládùúgbò àwọn ògbè lọ́wọ́ wọn. Òun fún mi ní èsì tó dáa mo dẹ̀ ti ń tà àti ìwádìí pé báwo la ṣe fẹ́ lè gba mítà tuntun. Because common PFN mita ìlà ń lò. Àwọn PACN mítà tó ti pẹ́.
0: Old mítà lẹ̀ ń lò. Ẹ wá fẹ́ gba mítà tuntun báyìí àbí.
3: Ó rí ìgbà tó bá dé challenge ká tó rí.
0: Ó dá ẹ farabalẹ̀ kẹ gbọ́ ìdáhùn. Ẹ farabalẹ̀ kẹ gbọ́ ìdáhùn.
2: Ẹ ṣeun fún ìbéèrè yín. Ṣé rí mítà tẹ̀ ń sọ yìí àwọn mítà tó ń lo káàdì tá a máa mú káàdì tó pé náà bá ti mú káàdì yẹn dídi machine kan lóde ẹ̀ wọ́n lè rí náírà. Àwọn káàdì yẹn lèrí tó bá ra iná sí orí ẹ̀ kò dàbí àwọn tó à ń lò ó sìn tó máa punch tó máa tẹ nọ́mbà sójú mítà òun wá láti ti bọ ìdí mítà ni. So gẹ́gẹ́ bọ́ ṣe sọ tán bá ti dé ọ̀dọ̀ wa kò síbi tí punch tán ti lè ra iná. Ọ́fíìsì wa nìkan ní challenge àti bàbá òkú bí iná ti lè ra iná. Ṣùgbọ́n tó fún wọn ní àǹfààní láti ní tó bá fẹ́ gba mítà míì ó rọrùn torí àwọn mítà yẹn àti ń fèsè out díẹ̀ díẹ̀. Bọ̀ tó bá yá gbogbo ẹ̀ náà la máa change tó bá yá ṣùgbọ́n tó bá fẹ́ gba mítà míì ìlànà tá a là sílẹ̀ lórí ètò ilé ni náà làwọn náà tẹ̀lé. Tó bá ti mú káàdì tó fi ń ra iná tẹ́lẹ̀ rìsíìtì náà kan tán rà kan mo lọ sọ́fíìsì wa ní tó bá súnmọ́ jùlọ dípò pàápàá ní challenge bíi wọ́n á ṣàlàyé fún ọ wọ́n á dẹ̀ bá wọn ṣe ní rọrùn bí wọ́n ṣe ra
0: mítà wọn
2: tí ò dẹ̀ ní sí ìyọlẹ́nu kankan.
0: Ọ̀dà ẹ ṣeun ẹ já tún ẹlòmíì ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀lọ́. Ẹ ṣeun.
4: Orúkọ mi ni Kàwú Látàdéwọlé.
0: À ń gbọ́ yín o alàgbà Kàwú.
4: Ẹ dákun arọ àwọn NEPA wọ́n rán mi sí wọn ní Bàbókù especially in school wájú sùn Bàbókù tásọ́mà àwọn wọ́n ti káwáyé àwọn yóò tó bá bí oṣù méjì báyìí gan ti káwáyà wọn tí wọn ní náírà rárá.
0: Ká ń káwáyà.
4: Wọ́n yẹ wọ́n pé bí kébù gẹ́gẹ́gẹ́.
0: Ẹ.
4: Wọ́n jẹ ká.
0: Òkè òkè.
4: Ẹ dákun arọ àwọn NEPA. Ẹ dákun tí ó bá ṣe ṣe bọ́sì kò sí ó ṣàgbó.

0: ìyá nàfi sọ ma pé ọkùnrin tó ń pè lẹ́ńtìjú rẹ̀ sọ ma pé àṣírí ti fẹ́ tú ọ ṣe ọ lè ṣe fa.
1: ọkùnrin ní tó bá jẹ́rú òun ó ní bí bá ti ń fọwọ́ kan ìyàwó òun ni kò mọ kọ wíìlì ẹ̀
0: pé ẹni ta ìwo
1: bàtà tuntun méjì tó ń rà ẹ kó fún kàbírú ó wọ jẹ ní kankan lówó àjọ táwọn ń dá nọmba 20 ni ó kéèyàn mẹta tí ó kan o ó torí àtẹni ta ìwo ni ọlọjọ lè bá lálejò kábíyèsí rẹ ìdùmàrè
0: ìwọ lọ ní àtúgbàbí tá a gbà lónìí
1: oni ka ma se wa si fun gbogbo awon to ba wu ti won leti ti won fe gbo ati ti se wa ti kan ti to ba leti ko ma gbo
0: gbo ni o
1: pe wudi eh okunrin eni ka so fun pe iku ni ki zarun to ba ka okunrin mo ori iyawo ohun oni tori po won odori iyawo oni iyawo ri o leni o ba debe oni iku ni ki zarun
0: se be mo pe olorun oba la wa koko ki
1: ise to ran wa
0: ki e to gajagbe o to ga tegun
1: iwo na lo so be oni to ba ri iṣẹ́ kan ní emergency
0: káyà tètè
1: jẹ
0: kájẹ ni
1: àìmọye àwọn èèyàn ti ń bẹ nínú ọkọ̀ ní bẹ nínú ọkọ̀ taisi jẹ́ ń gbé ìyàwó níyàwó lọ hòtẹ́ẹ̀lì ẹ̀dùn oní taisi já wọn lẹ̀ ikú ni kì í sàrùn ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé bàbá rí nǹkan kan ní yàjóyàjó ká sọ fọmọ aráyé kó lè ṣe wọn lóore kábíyèsí rẹ ìdùmàrè ọba tó tóbi jẹ́ nìkan ò tóbi tó àtọ ọmọ bí orí aláàfin àjọbọ
0: òjìbíríkìtì
1: ajípọjọ òkúta
0: àwàrà
1: òjò tí bonílé ìmọ̀lẹ́
0: òkú kí kò sí
1: ọlọ́run ẹ̀yìn ni mímọ́ nínú ọ̀la ètò bí ẹjọ́ ìwà ayé lọ́wọ́ bá jà bí ìjìwọ̀ lọ́wọ́ bá tí ó ṣe é bí
0: jàdá
1: elétí gbọ̀rọ̀gbọ̀dọ̀ èyí ọ̀rọ̀ kì í kún
0: ẹ̀sọ̀rọ̀
1: dojú ìjà kọ́ ẹ̀yìn nìkan là rí ìgbàmú
0: ẹ̀yìn
1: nìkan là kọ́dá ẹ̀yìn náà la ṣẹ̀dá ẹ̀yìn lè ṣẹ̀dá ayé ẹ̀ tún lọ ṣẹ̀dá ọ̀run ẹ̀ṣẹ̀ jẹ́ lọ́wọ́ elédùmarè ká lè bá gba tuntun nínú ore ká wá mọ̀ wípé
0: olúborí ayé ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ olóko àjọbọ ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ awakọ̀ mọ́ dànù ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àdìtú àánú ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ èyí dẹ́ǹdáyé ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀gànràn tẹ̀tẹ̀ ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ pátápátá ọlá ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ gbọ́rọ̀gbọ́dọ̀ ọba ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àlàfúnfún gbòò ọlọ́run ọba ìdùmarè ẹ̀yin nìkan ṣoṣo.

0: ọ̀rọ̀ tí wá jọ pé lọ ọtọ́pẹ́ ó tún ṣe dèédé ọpẹ́ ẹ̀rí látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò àwọn èèyàn jẹ́ agbádùn tó lólólólóló alàgbà ọlọ́lọ́bí àti kọ́mọ aláfíọlá ìyá ẹ gbọ́ gáúsù ọlọ́run ni yín o àwọn ètò yín tá à ń gbọ́ la fi ń ṣòdiwọ̀n ayé wa o bá a sì ṣe ń tẹ̀lé gbogbo ń tẹ̀ ń wí bẹ́ẹ̀ ni ayé wa ń gúnrégé ayé yóò mọ̀ mú gúnrégé sí ni lágbára lọ́wọ́ ọlọ́run ẹ ní ṣubú ẹ̀mí ẹ ní ṣubú ara ẹ̀bẹ̀ gbọ́ tí bíbélì wí ẹni ọba létí ó ní ọgbọ́n tí ẹ̀mí wí alukurani náà sọ ó ní gbogbo ohun tí ó wà nu kurani pátápátá bẹ́ẹ̀ bá ti ń kà á ó ní ẹ máa fi ṣòdiwọ̀n ayé yín àwọn ìyáàlè rédíò
1: bó ṣe wà
0: nìyí àwọn ìyáàlè rédíò.
1: sẹ́rí ẹ tiẹ̀ bá wa máa bẹ ọlọ́run ẹ máa ṣàdúrà fún ẹni tí ọlọ́run gbé rédíò yìí tó gbélé lọ́wọ́ ká.
0: ń bọ̀lẹ̀ bá ti máa gbọ́ gbogbo àwọn àṣírí ayé yìí.
1: mi ò mọ bẹ́ẹ̀.
0: aláṣẹ àti olùdarí iléeṣẹ́ diamond radio bàbá wa fi olú lání ẹ máa dúpẹ́ lọ́wọ́ wọn kẹ́ ẹ máa bá ní ṣe àdúà ẹ̀mí gígùn
1: ẹ̀mí gígùn
0: fún wa ẹ̀yin náà ẹ gbé ẹyẹ̀wò ẹ fàáwò ẹ tìwò ẹ sówò ẹ fàáwò ẹ tún jàwò ẹ rí wípé bẹ́ẹ̀yàn bá fọmọ wọn yóò kàn ju tiẹ̀ sí kànga ni bá a bá ń sọ̀rọ̀ rédíò diamond fm òun ló wà lókè téńté lórí tábìlì gbogbo àwọn yòókù ni wọ́n ṣe
1: káàbíyèsó
0: fọba rédíò òun náà kí wọn pé
1: ẹ já ṣe báyìí
0: kẹpẹ
1: ìtọ́ba jọun là á fi wé òun
0: ìpẹ́ ìpẹ́jọ pọ́ sí ẹ̀lírí ọmọ lójú ata ọba àtàdọ́gba
1: òun àtàwọn jọ dọ́gba
0: ìpolówó ọjà òun lọ́jẹ̀ mọ́ ètò ètò tẹ́ ẹ bá wá ń gbọ́ tẹ́ ẹ̀ gbọ́ polówó ọjà lórí ẹ̀ ètò suẹ́suẹ́ ètò báńgẹ́ ni a sì sọ fún yín wípé kò sí àní àní ẹni ẹ̀ yẹ wò ẹ mọ̀ wípé ọbẹ̀ tá a bá ròyìn ẹnjà rẹ sì bẹ olè olóhùn ọgbọdọ bá ọkùnrin ẹyẹ lórí ìtẹ pí ní gbogbo àwọn ẹyẹ ológójì.
2: orúkọ mi ni yèyé lua tóyìn adégbọlá mo sì ti lé ní 50 ọdún láyé láàyè àtàyè ìdẹra ìgbòkègbodò mi pọ gan nínú iṣẹ tí mo yàn láàyò gẹgẹ bí òṣèré orí ìtàgé kì í sì rẹ mí bẹẹ ni kì í sú mi àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́ ẹ fẹ́ mọ̀ di abájọ monomi plus atẹ́jẹ́ṣe oògùn tán fi epo ẹja cod liver oil ṣe joy full supplement ni èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń maradán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé monomi plus.
3: monomi plus fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí i ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo ká fi ń pè é ní monomi plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe monomi plus.

0: ẹ̀tọ́ gẹ́gẹ́gbẹ́ o ni wọ́n ń pè ní jàforí ẹ̀
1: wọ́n jàfẹ́
0: ní kẹ̀kẹ́ ìtumọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ̀yìn ń wò tá ẹ̀ ń rò tá ẹ̀ ń rí tá ẹ̀ fi mí kanlẹ̀ tí pẹ́ǹtì ẹ̀jẹ̀ kan sì ń já lára yín ẹ mọ̀ ìtumọ̀ ni pé ìtọ́ yẹ kẹ́ ẹ gbélẹ́rí kẹ́ ẹ wà
1: mọ́rí ẹ rẹ ni sọ fún
0: ẹ wá gbé ọ̀rọ̀ ara ti yín ẹ wà mọ́rí mọ́ ẹ wá gbé
1: ẹgbẹ́ dẹ́ndẹ́rẹ́
0: ẹ wá gbé ẹ fà lọ́wọ́ gẹ́ngẹ́
1: báyìí
0: ìtumọ̀ ni pé ìyàwó ẹ lò míì ó ti fẹ́ gba ẹ̀mí ọkọ rẹ̀ tán nù lé
1: ṣùgbọ́n kò àti ṣe é gbọ́ ẹ bá yàn sọ̀rọ̀ mi fún yàn ẹ bá yàn sọ̀rọ̀ mi fún yàn èèyàn bá ikú talúdò ni tí kú bá fi da dọ́bù sìsì mọ́ ọ lọ́wọ́
0: tí wọ́n da òkòlò
1: tí wọ́n dókòlò méjì ọ̀tán gbèsè ọmọ
0: yóò bá
1: sìkan eléré
0: ìní obìnrin míì tó yẹ pé ilé ọkọ ẹ̀tọ́ wà bóyá ọkọ òun o a sì máa wáyé lóòótọ́ o tí ọkọ òun mèrè ṣe gan ṣùgbọ́n tó bá jẹ́ pé ìyàwó gan àti wọ ẹ̀dẹ́ ọmọ dẹ́rùbà wọ́n máa pé ya alágbájá
1: ọwọ́ kú ọ̀nbẹ́
0: ẹyẹ náà jókòó ta rù mí ni o èmi ò lè kó mi ẹrù tèmi o
1: ẹlẹ́ mi lè rù dérò
0: èmi ẹlẹ́mi lè ẹrù tèmi o.
1: ó torí ìsàlẹ̀ parẹ́ yóò kẹ́ lu ọ̀pá ni nígbà ọkùnrin bá ti bẹ̀rẹ̀ sí ní lu obìnrin.
0: oh my god
1: ẹjọ́ yẹn ló ti fún ní sàfitíkẹ́ẹ̀tì ikú.
0: bó ṣe wà nìyẹn àwọn nǹkan méjìlá ẹgbọ́n gbàǹkògbàǹkò láàárọ̀ yìí.
1: ó yàtọ̀ síra wọn.
0: ó yàtọ̀ síra wọn.
1: bí a fi ń ṣe òdiwọ̀n ayé oníkálukú wa.
0: yes.
1: èyí lẹ́wà mú abala ìtọ́ba kan yìí ń bẹ̀. ṣé rí ọkùnrin tí wọ́n lu obìnrin a ti sọ fún yín ti pẹ́ o. a ti sọ fún yín ti pẹ́. ẹ̀sìn mẹ́jẹ̀ kí n tẹ̀ yín jẹ́ ìdálù níṣèlú ilẹ̀ yìí la ti ríru lẹ ti ń ṣerú ẹ̀ tẹ́ mú jẹ́ o. tóbìnrin ọkùnrin bá dẹ́rú ẹ̀ wò nílùú òyìnbó.
0: ẹ tó bẹ́ẹ̀.
1: téèyàn bá dẹ́rú ẹ̀ wò tó bá lu obìnrin. obìnrin tí ẹ gbọ́ yìí ó ní ń gbà tí ẹ̀mí ò fẹ́ bọ́ lílù. ẹgbọ́n náà kílẹ̀ ń gbà nú ẹ ẹranko ọkùnrin ní máa lu obìnrin.
0: ẹgbọ́n
1: bá lulululululu tíjà bá tún parí ó tún gorí ẹ̀. ó ti gbàgbé pé ẹni ò lù yẹn ẹran ló ń lù. torí ẹranko lèèyàn máa lù. sórí ẹranko yẹn lọ́wọ́
0: padà sí. mi ò lè bú àwọn obìnrin ni o ń wà jẹ́ obìnrin. ọkùnrin kan nà mí tán lálẹ́ yìí yóò àtún á lọ rọ́ mi lu bẹ́ẹ̀dì.
1: tọ́ba tún kọ̀ fún náà
0: tọ́ sẹ̀sẹ̀ lù mí tán.
1: obìnrin ó ní lílù ní kọ́kọ́rọ́ tí ọkọ òun fi máa wọlé tí máa jáde.
0: èmi ọ̀gbọ́n obìnrin yẹn dáadáa ná.
1: ó ní tọ́ba ti lu òun báyìí ó ní alẹ́ ọjọ́ náà ní òkè
0: ètò
1: jẹ́ ọ́yà
0: á ní mi gbọ́ dáadáa.
1: lálọ́ bí eégún ọkùnrin eégún obìnrin ò tó nǹkan.
0: fún ọ̀gbọ́n mi ni ń gbọ́ obìnrin dáadáa jẹ́ ń gbọ́ ná kí n máa ń tọ́lọ́
1: ẹ wọlé
0: yóò lù yóò tún wá pórí bẹẹ
1: ni. ó lóun tó mẹta ilé ìtẹlẹ ó ní bọkọ òun ṣe ń lù lò ń yọ bí òòrì.
0: ẹ jáwọn èèyàn jọgbọ
1: ọmọṣẹ ọgbọ
0: ọmọṣẹ o
1: jágbọ. ẹ báyìí ní ká ṣe láre iwájú kọkọ bá ń ké sí tù yìí famasitiku tó bá wọlé tán wàá ké sóbìnrin yẹn bá ṣílẹkùn.
0: mo tiẹ̀ ní interest mo fẹ́ gbọ̀.
1: ọ̀ya.
2: orúkọ mi ni yèyé lua tóyìn adégbọlá mo sì ti lé ní 50 ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi àwọ̀ mi sì ń jí pépépé síbi tọmọ tuntun lójoojúmọ́ ẹ fẹ́ mọ̀ di abájọ́ monomi plus atẹ́jẹ́ṣe oògùn tán fi epo ẹja cod liver oil ṣe joy full supplement ni èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń máradán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé Monomin Plus.
3: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀. A tún fi èròjà cod liver oil epo ẹja sí i. Ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo. La fi ń pè é ní Monomin Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lẹ́ níbi kápò oògùn òyìnbó ló ṣe Monomin.

0: Kukuku lala otali Iranle ko dide Kara u le pemba Atora wo Atura pese Atura da da Ke gonto ke gona Kara u yagaga Aran roni tele koroni man Te bati fi kara u le pemba mra Le se kese lo nshishe wano egin Tosi nshia Soto re O shubu yeke fa paro tabi fi ese da Fi kara u le pemba mbo Kai Arari u le pada yakin lala Action Action Oje a waka aroma legun La kwebe arari ro Tabi anye dedon Kara u le pemba mloko bobo wan Agbara kwa Kara u le pemba to ye pharmaceutical industries limited awon to luruko to se gbekele ni be ka po ogun ibo lo se kara o le pemba ero se se pin ire patu opin ta pata ponpon kara o le pemba o kisibe
1: kara o le pemba more atura dada
2: mo fe ke ba mi pe ke ba mi be
3: ki le se ta bi mo be
2: fine o se le pe ni mo pa ke kuro nbe
3: ma
2: mi no de ni mo pa ke ru mi kuro nbe
3: ki lo fa
2: mi no ti po ju ni o mi no ti po ju de
3: ni na yesu yi okan yi o gbe ma
2: ki le ba su okan mi o gbe o okan mi o gbe ki le ba ti ni na ye ba le be ni so ba nbo la le tin ba gbo iwo moto bayi aya mi ma ja pe a o ti gbe amon to fe so
3: amon to tu kan la le yi
2: e bi pe yawo to wa nge lowo lowo bayi gan ma n gbe wa si ile dada wa jo o ma ra so kuna fun wa emi o de fi yen se o o fi olohun se le mi fun se bo ni na ya ti si anything bye
3: ni na ni
2: be yi ba mi gan to ba mu olorun de se mo gba mi gbo gba na ko ni ndiri lo mori ya wa to ba mu olorun de ba pe da kan abi kini kan leyin to ba na mi kan bayi
3: atun pada bani atun bani la
2: atun to
3: bani ni ajepo be ni do wo ni kokoro to fi nwole to fi jade
2: o wa ti je kin kan e su be bi pe dani tin ba ngba ti mo se wa ni odun e bayin ba n lo lo jona bayi ma ma ro pe den pe ki mo to gbo ta mi kin fun e wo ni mo pe se ati kon gan su wa o e to se ba ti mo ku lodun ni mo kokon ton pe ni adufe ti bataki jo nlo yara kan na bataki jo nlo yara kan to le ba be la gbe ti o ba fe ti bataki jo nlo yara kan soso ni o ri ba to pada ya o se yara to face wa o mu gbe si be mo ma ta jo nlo yara kan na yen to ba ma ba mi si bayi emi a kan ri pe nkan kan sa n gun mi lara to tan ta de ti se tan bayi o pari ni
3: okan yi o
2: bi igaloko rara o ko si pe boya jo n se re e o da sa din ko ti
3: mo ni okan yin o si ni pe rara
2: okan ni ko o n fun ra re se tin kan yen ba ti se mo pe gege bi laarin okun
3: yen o so si ibere ko si
2: e
3: ko si ki ke fara lo kan sa wole bi o le loru ni
2: ah e ni damu o ma ko si ko ya je se re
3: yo wole bi o le yo ko to fe ko yo ba tun bo sa
2: eh eh apara ke ki lo nja apara
3: ndi e wa ko
2: ni wo se ta
3: se ndi ja wa ko lo de bere ti ri adun fe
2: ah ba ti mo dupe fọlọrun mi dupe abi tin ba ma se ori olorun
3: eh ki le wa tun ni ka be si bayi
2: e mo nkan ti mo fe de fun ni pe awon omo ti mo bi ni o je ki won ni anfani lati dodo mi
3: eh
2: se wa mo nkan to sele
3: ni mo
2: ko si ta kankan ti mo le ni mo gbadun e but pe boyo ma yato o ma yato mo ti bi awon omo meta yin
3: do
2: ti mo keru mi ti mo kuro nbe gan ti lejo yen fi mo mo sunkun ni tori ki ko mu mi mo won wo pe ti ma sha
3: ni lu lo je ko nbe npo fe ja siku
2: eh ti ba ku awon ya saye won ba ti ya temi ku awa sha ri o ti ya ki kuro nde bi pe e wo bi ni odun kan bayi o si ni mo nu police station mo ju se nkan ti mo so
3: ye lo fo le ni
2: ni fo nkan kan
3: se e de ni
2: mo mu o ni mo mu to ni mo keru mi kuro nbe o wa ni mo mu sense to ni mo nkan to nje be titi di sin sense yen ni mo nkan to nje be
3: e ti mo to je sense to di sin
2: te ni mo nkan to nje be
3: fun ati mo le majumo
2: then se wa ri leyin yen na mo tu bi mo kan ẹ gbọ́ mi sà lẹ́yìn tó ti yìn mọ́lé yẹn lẹ́yìn tó ti yìn mọ́lé yẹn ẹ mọ̀ pé ẹni tó bá ti yìn mọ́lé ò lè gbà yàn ẹgbọn ẹn tó kù fún mi níyà ẹgbọn ni àti yẹn jẹ sí mi ó ti ní má dọdọ ẹ mọ má dọdọ fam níbi ṣe ọlẹyìn má bá ṣe tọhún níbi ṣe dọdọ fam ẹni yẹn gọgọn ló wà lọ fún lówó ó wà gbà bẹẹlí nírọlẹ ọjọ kejì.
3: ní kúkúrú èdè ibi ẹ wá wà lẹyìn tí ọkàn mi balẹ.
2: ọkàn mi balẹ o.
3: sọdọ ọkùnrin ilé wa ni.
2: ọdọ ẹni tí mo ti ẹ fẹ nígbà tí mo kó lọdọ tiẹ àgbàlagbà ti ẹlẹni ẹni
3: ẹni wípé ayé pé méjì
2: bẹẹni
3: olójẹ kẹẹtọ ayé kejì wò
2: bẹẹni àgbàlagbà ti ẹrí ẹni yẹn gan ẹ máa rò pé ọmọ kékeré sábẹ kí nínú àwọn àti ọkà máa jọ ṣe mọ rẹni yẹn ti kú ní ìsinmi wá dá wà ní dágbé ní báyìí.
3: àmọ́ gbogbo àti ẹ̀wà lọ́dọ̀ rẹ̀ ẹ gbádùn ayé.
2: ẹ máa rò pé ní ìjà ọmọ yìí fẹ́ sọ.
3: ìjà ẹ̀ka bẹ̀rẹ̀ sí ní
2: bẹẹni o ó wá tó bá wá kí bá mi bẹ ìyàwó ẹ
3: o àdéhùn tó bá pè pé kó yọjú sí wa tó bá dẹ̀ ti yọjú sí wa á wà bá yín bẹ ìyẹn ń kọ.
2: ẹ bá mi bẹ gidi gan.
3: ìwọ tún ní gidi kẹ bẹ.
2: àwọn ọmọ ẹ àwọn ọmọ pé kó lè yànda àwọn
3: ẹ. àkọ́bí yìí ti tọ́ ọdún mélòó.
2: àkọ́bí mi máa wọ 30 years lọ́dún
3: bí kẹba. 30 years ẹ ti rí tọ́dún mélòó.
2: sákọ̀bí mi. èyí máa ń rí gbogbo àwọn ọmọ kò mọ ni ọkọ.
3: àwọn ọmọ náà ni ó ní ọmọ pé ọmọ ti ṣe ń lọ.
2: dáadáa
3: ọtán.
2: èyí máa ra àwọn ọmọ ọtán gbọdọ parọ o.
3: a gbèsè ojú rédíò a kì í ọkọ yìí ọjọ ọjọ ẹmọ ojú kà wọn mọ. bí ìyàwó wà lọ́dún ẹ̀ báyìí.
2: a ó ti fẹ́yàwó náà àwọn tó gbé wálé náà ló wà ń dẹ́lu.
3: inú àwọn a ṣáà rà dáa.

0: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
1: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ ayé yóò fẹ́ iná ọkọ̀ ojú irin lọ́gùn sí ní ìpínlẹ̀ Èkó. Ìwakọ̀ ọkọ̀ bàálù tó wà ní ìpínlẹ̀ Èkó. Àjọ INEC ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú ṣáájú ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fòun lédè lórí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ìfikún lóko mìíràn oṣù tó kéré jùlọ lórílẹ̀-èdè yìí. Àjọ NAFDAC yóò ṣe àyẹ̀wò sí bó ṣe ń mugun tó ọ̀rọ̀ ogun ní àwọn ilé-ìwòsàn káàkiri tìbútòrò ìpínlẹ̀ Kwara. Ní ilé òkèrè ọgọ́rọ̀ àwọn èèyàn ṣe fẹ̀hónú náà ní ilẹ̀ Bẹ́jíọ́mù tó nìkan tó ní ṣe lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́. Àjọ FIFA fìdí ẹ̀ múlẹ̀ wípé adarí ayò ọmọlẹ̀ Somalia kò ní lè kópa díje àgbáyé tí ó wáyé lọ́dún tá a wà yìí. Ẹ̀ka san akíwa pé a kó ọ̀wọ́ lẹ́nu iṣẹ́ ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹyìn Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmi ròyìn ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net wà YouTube wa ní Diamond 88.7 FM. Ẹ̀kúnrẹ́rẹ́ náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akíyìn pé ẹ kú ìkàlẹ̀.
2: Social media, any online, any pretty by me. Oh, I'm blushing. Most your video you know, you like to update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House. You like be get black. Oh, if I got gun, you let me. Hey, but where it's my man say? Every morning, my man she ni 7 a.m. every day. Most your man keep fit. Lele, you every shape me you can see. Oh, boy, I'm all to you.
3: O ma ṣe o. O si se bẹ fọwọ ara rẹ sile kun fole, fira rẹ lajinigbe lọwọ. Gbogbo n to ni se pẹlu korokondo aye rẹ ati ara rẹ lo ti fi laye lọwọ yii. Awọn to mo, to si meru ọkan wọn. Nje o ti e mo awọn ti o n ba dọrẹ lori aye lujara to bẹ sa. Aye le o, eyan si buru. Ke si se gbogbo awọn ore aye lujara yi na lo fe daada fun o. Sora moju awon to ma fasiri aye re le lowo lori aye lojara
4: imoran yi lo n de tete igbo yin lati ikan ni Diamond 88.7 Ilorin.

0: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rè ní ẹkùn rẹ̀. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kéde ìgbésẹ̀ rẹ̀ láti fẹ ìrìnà ojúrin ní ìpínlẹ̀ Èkó. Dìpakọ̀ ọkọ̀ bàálù Mùsàlá Muhammed lára ìgbésẹ̀ láti jẹ́ kí àwọn èèyàn ní àǹfààní láti máa de pápákọ̀ ọkọ̀ ojú òfurufú ọ̀hún. Mínísítà nílẹ̀ yìí fún ìrìnà ọkọ̀ ojú òfurufú Festus Keyamo ló fún léde nígbà tó ń sọ̀rọ̀ níbi àpérò kan tó ní ṣe lórí ìdókòwò ẹlẹ́kẹta rẹ̀ tí wọ́n gbé kalẹ̀ látọwọ́ ìjọba ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí Keyamo ṣe wí ìgbésẹ̀ náà, wọ́n ti bẹ̀rẹ̀ ìfikùnlukùn láyàpọ̀lẹ̀ yìí àti iléeṣẹ́ ìjọba ọ̀hún, pàápàá jùlọ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó láti fẹ ìrìnà ọkọ̀ ojúrin hàn lójú sí i. Nínú ìròyìn mìíràn, alága àjọ ìbílẹ̀ yìí INEC ọ̀jọ̀gbọ́n Joash Amokwitan pẹ̀lú àwọn adarí àpapọ̀ nínú iléeṣẹ́ elétò ìdìbò ọ̀hún ṣíṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn alága àti àwọn akọ̀wé ẹgbẹ́ òṣèlú ṣáájú ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì. Ìpàdé ọ̀hún ló wà lára ìgbáradì fún ètò ìdìbò gómìnà tí ó wáyé tó bá di 20 oṣù kẹfà ọdún tá a wà yìí. Nínú ọ̀rọ̀ àkọsọ̀rẹ̀ alága àjọ INEC ọ̀jọ̀gbọ́n Amokwitan sọ̀rọ̀ gbé ìgbésẹ̀ àjọ INEC péjọ kò tẹ̀mílọ́nà ìṣẹ́jú kan tó gbé kalẹ̀ ìpàgọ́ INEC kò nẹ́tọ́ láti fìléde ìlànà ń tẹ̀lé lórí ètò ìdìbò. Wáyé o, ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn mẹ́rin lágbèrè fàyè tí àwọn èèyàn tí wọ́n tó 24 sì fara kaṣà látàrí ìjàmbá ọkọ̀ ojú irin tó wáyé ní agbègbè Wòrí Ìtàpẹ̀ ní ẹgbẹ́ Agbọ̀ ní ìpínlẹ̀ Delta. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ iléeṣẹ́ ìjọba ilẹ̀ yìí tó ń rí sí ìrìnà ọkọ̀ ojú irin lónìí látọwọ́ akọ̀wé ọ̀rọ̀ ròyìn ṣàpọ̀lẹ̀ yìí tó ń rí sí ìrìnà ọkọ̀ Funṣọ Adébíyí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe ìwádìí fihàn wípé ọkọ̀ ojú irin mẹ́rin ló bàjẹ́ tí ìkan sì kúrò lójú irin. Iléeṣẹ́ ìjọba ọ̀hún dárò pẹ̀lú àwọn èèyàn pàápàá jùlọ àwọn mọ̀lẹ́bí tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà rìn. Iléeṣẹ́ ológun ilẹ̀ yìí lónìí ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti já okùn ẹ̀mí ọmọ ológun kan àti ẹ̀mí àwọn èèyàn mẹ́rin tí wọ́n kú nígbèkùn nígbà tí wọ́n gbìyànjú láti jẹ́ kó àwọn ọmọlẹ̀ China nígbèkùn ní agbègbè Màgbọ́n ní Mòwí níjọba àbílẹ̀ Ọbáfẹ́mi Owóde ní ìpínlẹ̀ Ògùn. Ìgbákejì alūkkóró fún iléeṣẹ́ ológun ilẹ̀ yìí ti ẹkùn àwọn ọmọ ológun Àlámọ̀là ní ìlú Abẹ́òkúta Mẹ́jọ Anderegi Akari fìdí ẹ̀ múlẹ̀ tàbí kò buwọ́lù lónìí. Gẹ́gẹ́ bí Akari ṣe wí àwọn afurasí ajínigbé ọ̀hún, ó ní wọ́n já okùn ẹ̀mí ìkan lára wọn nígbà tán gbìyànjú láti ri pé wọ́n kó àwọn ọmọ China ọ̀hún nígbèkùn. Wọ́n ti já okùn ẹ̀mí ọmọ ológun mìíràn tó jẹ́ pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá méjì ló fara kaṣà. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn òṣìṣẹ́ aláàbò tàtìrí àwọn ọmọ ológun àtàwọn òṣìṣẹ́ ọlọ́pàá wọ́n gba ìpè pàjáwìrì pé wọ́n dọdẹ àwọn èèyàn ọ̀hún tó jẹ́ kó wọn nígbèkùn nígbà tí wọ́n lọ sí ibì kan tí wọ́n ti ń fẹ odò lógún sí tó sì ń kó yẹ̀pẹ̀ ní ẹ̀bẹ́ odò ọ̀hún. Wáyé o, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí Nigerian Labour Congress àti ìrọ̀ rẹ̀ Trade Union Congress TUC ti kéde pé àwọn bẹ̀rẹ̀ ìfikùnlukùn mìíràn ṣètò kéré jùlọ lóde yìí tó bá di inú oṣù keje ọdún tá a wà yìí. Àwọn òṣìṣẹ́ olófohùn léde nígbà tí wọ́n sọ̀rọ̀ lórí ìròyìn níbi àpérò àgbáyé kan àwọn òṣìṣẹ́ tó wáyé ní Geneva ní Switzerland. Àwọn aṣojú àwọn òṣìṣẹ́ ọ̀hún tẹnumọ́ pé àwọn gómìnà ti fìdí ẹ̀ múlẹ̀ pé ẹgbẹ̀rún lọ́nà ₦100 tí wọ́n san òṣìṣẹ́ ó ní kò tó wọn ná mọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ké sí àwọn gómìnà kan rí pé wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n léde pàápàá jùlọ kan jókòó ìfikùnlukùn pẹ̀lú àwọn tọrọ kan kan tó gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. Ajìjàgbara ọmọ ilẹ̀ yìí tuntun jẹ́ òdíje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Action Congress ọmọ ilé ṣòwò rẹ̀ tápọ̀lẹ̀ yìí kó lè rú ìgbésẹ̀ akin tó fi bilé àwọn afurasí ajínigbé wo ní ìlú Ìbàdàn láti máa wọlé àwọn olóṣèlú àti àwọn èèyàn tó bá kó owó ìlú jẹ. Ìjáde kan tó lédè lọ́jọ́ kó X rẹ̀ lónìí Ṣowórẹ́ ké sí Ṣowórẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé ó dàbí kéèyàn kówó ìlú jẹ pàápàá jùlọ pé ó ń ṣe àkóbá fun ogoro awon mo leye ege bo se wi oni ijoba oni o ye ki won bi duke awon eyan to ba gba mu to ba ko wo lo je pa pa julo ko se so ese kan to jura won lo ni ipinle kora ajo ijoba leye to muguto oro ogun lo nafdake sala pe ohun yo se agbeyawo bi won se nse ogun kan se kokun pa mo ni awon lewosan kakere tibutoro ipinle yi alari ajo nafdake ni ipinle kora miriam isa onilu fun won lede nigba ton so lana ojo aje nigba to se abewe lembeun si oga agba ijoba ipinle kora to wa ni janu oro lera isa onilu tẹlumọ wipe ajọ nafdake oni o forajin papa julọ lati ri pe o mogo to bọ segun pamọ ni awọn ilewosan ni pamu pẹlu ofin orilede yi iroyin ekunre ni amuwa se ti gboyin lati kanin damure ti 7 to wa ni lorin ni ipinle kwara lẹyin simi ranpa yi a lo si lokere bi ton se fonu ni ile belgium latagbeso joba ile ohun lati mu adukriwa eti won na ni eka eto eko lekan si akin pe eku ikale
1: e darapo mo wa ni idakun kai lujara wa idakun ibadore Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
0: Eka bo pada iroyin ekure ni amuwa se ti gboyin lati kan diamond ti 8.7 to wa ni lorin ni ipinle kwara iroyin ohun tesiwaju ni ile okere ogoro awon eyan lo se fonuha kakilanla ni le belgium pelu patakolowo lati tako igbese ijoba lati mu adekode ba owo tan peya mo fun eka eto eko alfe onu ohun sala e ko fonu na ga alafia amọ la si gbo be sile lawon bi kan ta si dana so dukia fọnu won lo waye leyin igba ta won je agbara atawon se olopa gbona woju ara won won ti fi esu kan ijoba wi pe on lo wa agbara lori awon yen se fọnu won ta ko igbeso ijoba lati de pe o mu adeko de ba owo ti won na ni eka eto eko won tan mo pe igbese na yo se akoba fun awon ile eko ati eto eko lati gbe kan so ide franse ni le belgium fọnu ohun won tan mo pe yo waye fun ose meji gbako ewe awon osise olopa de goloja ona won ti kolede ni lo brazil lati de pe won dekun la sigbo ko ma be sile sibe ni ile okere are ile america donald trump won de pe on nireti ngba ton so loworo to ni wi pe adehun tutun owon buwolu laarin ile america ati ile ran laipe Trump kuna lati filede ekun re nkan to wa ninu ade ohun ena ti pe awon olulaja ti ile Pakistan kosodi fopo wo se won tin gbianju lati ri pe ile mejeji lo buwolu iwe ade alalaafia amo ile ran ti la America kuretan lati ri pe won gbese kuro lori awon kan ti won bere lo wa ara won la bala iroyin daraya ajo FIFA ti fide mule pe daraya tojo ni adulawo Oma Abdulkadir Anta ko ni kopa to je agba yon ta waye bele America ko si jako wo ile ohun ata ara to ajulo ni ile adula won se kede re atowo ajo CAF to si je ko jomo somaliya koko to dari idije agbaye ti FIFA amo ile America o da pada sile re ngba to bale apa koko baalu Miami ajo FIFA fi die mule ke baye ko ni kopa to je agbaye to waye Bila America ko je ko wo ile re. Agba bolu teleri fun ile Ivory Coast ati Manchester City ya tore. Ti ko wo bo iwe ade o si di olu ko ni fun iko agba bolu ile Slovakia Slavan Bratislava. Igba kokore he to je olu ko ni fun iko agba bolu o si ko won so de lati gba idije ko an idije UEFA Champions League. Tore. Oni o ti gba iwe ase UEFA lati je olukoni saaju sise di gege bi igba keji olukoni ati adari awon ko agba bolu to je awon odo to le kan si awon koko na re ijoba apapo leyi kede igbese lati ifeyin na kojo ologun si ni ilu Eko pede pako oko balu mi tala Muhammad akafun yin pe ajo INEC se pade papo pelu awon adari egbe oselu saju eto le bo gomina to waye ni ipinle Ekiti atuka fun yin pe egbe awon osise fun lede igba tan bere fikun loko miran situ kere julo lorilede yi ni ipinle Kwara akafun yin pe ajo Nafdac yo bere igbese lati mojuto bi won se kokun pamo ni awon lewo san joba kakire ti botoro ipinle yi ni ile okere aso fun yin pe ogoran se fun na ni le Belgium legbese joba lati adukudoba owo ti won pe amo fun eto eko la ko tan aka fun yin pe ajo FIFA fide mule pe ile America da omo le Somalia pada sile kun dada yo mo indije agbaye ti o waye 2015 oni won se ifilole ilegbemo asofin apapo ile yi ele kejo leyin igba ti Aremodu Buhari ti ka iwe ase lati se idasile ilegbemo asofin ohun to ile pinro yin ohun e pade wa to ba di agomarabo loni fun agbaye wa ni kan de amode ti 8.7 to wa ni lorin ni ipinle Kwara nedu okore ni olotiro yin taiwo adeyemi lotu to ka se ti gbo yin lekan si akin pe ekowo lenu ise
2: you need to sue me man or long kick or any opportunity by my ex in Japan
3: o le shidi kuro nile Nigeria tan patapata gba be o ko ni sai ni awon ebi ore atolofe re lori ile na o le japa nitori ti o fe lati se be sugbon simi riranu mo gege bi ona bayo kan si awon isoro to nkoju orile ede yi lapapo koda bi o ba tile ko gbogbo nti se ti re kuro nile sibe ile eni ni ile eni ilu re ni Nigeria je yo ma gbe olokan lajo
4: imoro yin lo n dese ti iboyin lati ikani Diamond 88.7 ilorin

0: ṣé o lè pè mí lórúkọ.
1: Ṣéyí wà tẹ́.
0: O ní láti respect.
1: Ṣéyí o máa tẹ́.
0: Tí mi bá fọwọ́ sí ẹ̀gbọ́n mi ò lè fẹ́.
1: Ṣéyí tó bá yá o ní jẹ́nu lé mọ́.
2: Ẹyin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé akànfẹ́ lè ṣe ìtọ́wò fún yín ni ẹ máa pàdé àwọn olólùfẹ́ yín.
3: Ṣé máa ń gbádùn ẹ̀ náà ni ẹ pàdé wa lágo méjì ọjọ́ ìṣẹ́gun Tuesday.
2: Níkànnì Diamond 88.7 FM lórí ètò tá a pè ní ìdílé wa níbi tí ẹ ti máa gbọ́ àwọn eré oníṣe eléyìí tó máa ń tún ìdílé ẹni ṣe tí kì í jẹ́ kẹ́ bí ó dàrú. Lágbára Ọlọ́run ìdílé àwa àti yín ò ní dàrú o.

0: Rẹ́mi,
1: Rẹ́mi.
0: Ọ̀rẹ́ rẹ̀.
1: Rẹ́mi, Rẹ́mi.
2: Ibi tójú ẹ tẹ wú yìí kí ló ṣe ẹ náà.
1: Ojú òwà ni mo ń sùn, èmi ń sùn látàárọ̀ ni
2: o. Ọ̀sùn, oṣù ọgbọ́n ń sùn.
1: Ẹyin wa ní sùn.
2: Àbọ̀ ń ronú.
1: Ronú kí n. Jóná, ìrònú kí ló fẹ́ bá mi?
2: Ọmọ pọ̀rọ̀ ìrònú.
1: Àbọ̀ lọ́wọ́ jẹ́ mi ìrònú o.
2: Ìrònú ẹ̀rọ ìyàwó ẹ
1: wo mi ti e fe ma ti e da ma da ko buki
2: ti se o lo je ko ju ewu ba e
1: oju mi se wa
2: se yawo e won ti di buki
1: ma so o ma so pe yawo mi john s wa ma fi s kun yawo mi
2: yawo ni x bo so gbo so tun
1: o gbori
2: mi
1: gbo ni o ti bi kanal yen ti ma gbo nkan ma to jade o jade lo si le gbo pe won ko yawo ni s wo s ni o ki se yawo mi mo yawo mi john ni o
2: yawo e john ni bo lo te wa wa nsin bo lo wa
1: kí ló kà mí bóyá kọ gúgù ẹ kọ ọmọ wa kiri àbí kọ lọ
2: ọrẹ ọgbọ́n pé náà má bọ sọtòrò kò tí síyàn tó lè bọ sọtòrò èmi náà lè bọ sọtòrò.
1: Wow, kí ni tọ́ bá mi sọ kí lọ ń
2: gbìyànjú àtọ́ ọmọ tí mo ti mẹ́ ni
1: àti
2: àjọ lọ secondary school mọ yunifásitì ni ọrẹ mú mẹ́ dáadáa ọrẹ
1: àlejò mu àgbà báyọ̀ lọ́hùn.
2: Emi la alejo, mo ti dalejo.
1: Alejo ni e?
2: Mo ti dalejo.
1: Sokuso lo so lenu.
2: Sokuso
1: ti. O lororin lenu.
2: Mi lororin lenu.
1: Se bi won na ni? Se
2: gba oro di bai.
1: Se iwo gan bo se wa se omo buki ko o mo ti buki foju e ri ni. Ninu le. Se en ti buki se fun gan o ya ko tenu le mo ni.
2: Yawo e ni now.
1: Ta ni yawo?
2: Yawo e ni now.
1: Ma ani o mo pe ni yawo mi ma. Ah, ki se o mo ti le jade o ti ko le mi. O ti keru jade o ti ko le mi.
2: E nu o ra po sin lala ni.
1: Iya re gan pe mi mo lo ba ya re ni last weekend. Ayo sorry, iya re n ko le won bebe won se ko ro fe popo. Won se fe fe.
2: Mo wa lo ikunle bai. Yawo e ni ku si kan to fe. O sha. O yo ko yawo e le.
1: O da bi pe
2: do awon mo ko, awon mo ko.
1: Mo fe ko mo so do si ni. Àwọn máa kọ́ ọmọ lọ ni o. Wọ́n mọ̀ pé kú lápẹpẹ alápẹpẹ ò sí ni. Wọ́n máa kọ́ ọmọ dání ni o. Wọ́n ò lè fọ́ ọmọ tèmi o. Wọ́n ò lè fa ọmọ tèmi o. Ó sì kọ́ ọmọ dání. Ẹ máa kú lọ. N kò bá yọ ọmọ mọ bàbá rẹ̀. Ọmọbìnrin bàbá rẹ̀ ń gbọ́. Àwọn máa tẹ̀sí mọ̀ mí. A máa ti mọ̀ mí. Ṣé kó máa kó wọn lọ? Mo bá tún ọmọ béèrè bàbá rẹ̀ pé dádì mi ń kọ́.
2: Ìyẹn ò kí n lọ ra dírínkì kékeré drink 500 ó ní kí n lọ ra dírínkì 5000 wa.
1: Níbo jẹ́ pé ìwọ náà wo ológógóró ni ọ́ ọmọ ògógóró kiri ọmọ ògógóró 500.
2: Mo bá dùn sí ẹ gan.
1: Ọmọ ológógóró ni ọ́ ọmọ ògógóró 500. Wo sọ́ọ̀rì jẹ́ èso tó ọ̀rọ̀ fọ́.
2: Wọ́n aláwọ̀ ti wá ẹ náà ìyàwó ẹ̀ ní
1: kí n lù pa.
2: Èmi lè bínú
1: sí. Jẹ́ n bèrè question kan lọ́wọ́ ẹ̀ nínú kí n lù pa sínú ilé káwọn ọlọ́pàá máa wá mi kiri àbí kí n lè jáde èwo ló ti ọlọ́run nu méjèèjì.
2: Ọ̀rẹ́ mi ní advice kọ lupa.
1: Mo dẹ̀ ti lè jáde pé mi fẹ́ lupa. Tí bá ní mo dáwọ́ lé mọ̀ mí náà o. Mo ń ṣiṣẹ́ gbégi lódò rí. Mo ti gbé jáàkì ọkọ̀ rí. Mo ṣe gbogbo ẹ̀ rí. Kò sí tí ì ṣe. N bá fún ní jọ́mbù kan báyìí. Yọ kàn dákú sí o lọ́nu.
2: Lọ́nu ṣe.
1: O fi léyìn olè jàre. Ọ̀rẹ́ kí lọ fẹ́ sọ ntọ́ mo ti tú ọ àbọ̀ tó mo sí. Ọ̀ tiẹ̀ mú nǹkan gidi wáìnì gidi rí ọ̀ ní mú. Ògógóró yìí náà ni
2: jẹ́
1: n bọ̀ wá 1000 kọ́ lọ́ọ̀rì mú ògógóró ajá mu kọ́ lọ́ọ̀rì máa mú àwọn àbẹ́ mu ní ibi tẹ́sí máa mú àwọn jọ́sàn tó ti mú ògógóró lọ máa mú ògógóró tó tiẹ̀ ṣe o sọ́dí bọ́ ọ̀rí ọ̀run rẹ̀ ọ̀rọ̀run rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ mo ti ń ka iṣan 1 2 3 4 5 6 kò pé náà ìgbà mo ti di
2: sí
1: ìṣọ̀run rẹ̀ ti kú mẹ́ta wọ́n ti já mẹ́ta rà nínú
2: ìṣọ̀run
1: rẹ̀ mo lágidi

0: olúwa ẹ̀rí fọkàbalẹ̀ yìí wàlẹ́ àwọn àpá ń gbádùn fa kéèyàn mọ́ni yàwó ńlẹ̀ ìgbádùn gidi ni fa ngbà mo ti lé àwọn ẹrúkú mo lé gbọ́n dànù ń sìn báyìí sẹ́lú wa ní fọkànbalẹ̀ báyìí kẹ́dá wà lẹ́ni báyìí wọ́n mọ olúwa lé mọ̀ ni èèyàn nílé sùn ọ̀ nílé déjú ọ̀ nílé jókòó ọ̀ nílé dìde wọ́n mọ olúwa lé mọ̀ lọ́tún lọ́sì ni ọ̀tọ̀ ni wọ́n àbúrò ẹ̀ pé wá ní o ẹ̀yìn ní o tí wọ́n mọ ẹ̀yìn lé mọ̀.
1: Mo sòsòsò ojú lóòrá mi jẹ́ látàárọ̀
0: ẹ jẹ́ wo kí n mo fẹ́ jẹ náà bó tiẹ̀ jẹ́ gàrí mo bá wa gàrí mo ń sin ọkàn mi balẹ̀ inú fọkànbalẹ̀ mo ti wa gàrí mu mo àwọn ti kóra wọn lọ ń sìn báyìí kò mọ̀ dáa kéèyàn mọ̀ ṣẹ̀ṣẹ̀ gbé ńlẹ̀ ayé o bí àwọn polúwa rẹ̀ sí ìyàwó fẹ́ ṣé irú eléyìí ló yẹ kéèyàn ò fẹ́ irú búkì ṣé búkì ló yẹ kí n bá pàdé bí ìbá ṣe pé èèyàn mọ bọ́jọ́ lẹ́ ó sì rí ara sì fún gbòbí mọ àkọ́kọ́ náà ara fún mi pé ẹlẹ́sìn ò sì mọ̀ lọ́mọbìnrin n kò tún bí ẹlẹ́ẹ̀kejì ara fún mi lẹ́lẹ́ẹ̀kejì pé ṣèṣe pé eléyìí ti fẹsẹ̀ kó wọlé pẹ̀lú gbogbo ìgbésí ayé jákujàku tí ń gbé ngbà mo sì ti lè dànù sí yín ìyá rẹ̀ náà ní ọjọ́ ìyá náà burú ngbà wà kéèké ìyá náà burú yóò burú ngbà tó wà lọ́mọge yóò burú tó lè láyàláyà máa pe ọkọ ọmọ rẹ̀ kìnìkan mo sì ti nù lọ́rọ̀ tó yóò gbọ́ mo ti fún un lé sí ọ̀rọ̀ tó yóò gbọ́ ta ni ìyá ìyàwó ta ni s tó yẹ kó máa sọ pé yọ s o wá sọ pé ìyàwó rẹ o ta ni ìyàwó mi ìyá nǹkan ò pọ́nra rẹ̀ lé fa bí a pé mo tún ṣàpọ́nlé rẹ̀ dé ó yẹ kí n wọlé jù bá ń lọ ni.

0: Hello.
1: Hello.
0: Hello.
1: Hello. Baba lekan.
0: Ẹ jọ ta ni sọ̀rọ̀.
1: Ṣé wàá sọ pé o mọ omi? O mọ ohun ẹni tó ń sọ̀rọ̀.
0: Èmi ò mọ o bóyá kò ṣàlàyé ara rẹ o.
1: Kí n ṣàlàyé ara mi? Mi ò sọ ẹ̀ mọ̀ pé ó ti lè dé yẹn.
0: Nọ́mbà ẹ̀dúró náà o, ṣé kì í ṣe tí mo bùn mi? Búkì.
1: Búkì náà ló sọ̀rọ̀ bùn mi. O wà
0: àbí fún mi ni.
1: Ìwọ́sẹ̀ wàhálà ti ẹsẹ̀ nìyẹn, búkì ló ń sọ̀rọ̀.
0: Búkì. Ìyá ilé kan.
1: Bàbá ilé kan.
0: Kí ló dé tó lo nọ́mbà rẹ fi pè mí? Kí ló dé tó fi nọ́mbà? Then why? Kí ni God tó láti máa pe nọ́mbà mi? I don't understand.
1: Mi ò ṣe lè pè é. Mo mọ̀ pé tí máa lo nọ́mbà mi fi pè é, o lè máa pì kẹ́.
0: O ṣe lè pè mí.
1: Mo ṣe lo nọ́mbà mi fi pè é.
0: Lọ́dún mélòó láti sọ̀rọ̀ gbẹ̀yìn?
1: More than
0: 4-5 years ago.
1: Ṣé ọwọ́ mi ò sí lọ́dọ̀ mi ni tí mi ṣe lè pè?
0: Lẹ́yìn bí ọdún márùn-ún pe nọ́mbà mi. Kí ló dóná? Kí ló gbàgbé?
1: Mi ò mọ. Máa gbọ́ nǹkan ní sùúrù kò fara ẹ̀ balẹ̀ tí o ti gbọ́.
0: Agidi
1: wèrè tó wà lọ́pọ̀lẹ́ náà
0: ni ṣáà gbọ́. So pè mí láti mò ń gbọ́ ẹ.
1: Nǹkan ṣẹlẹ̀ ń sìn ni pé o ò bèrè àwọn ọmọ láti 5 years ago àbí bọ́ ṣe ń jẹ kò kàn ẹ́, tọ́ ṣe ń wọṣọ kò kàn ẹ́, tọ́ ṣe ń san school fees kò kàn ẹ́. O ò mọ anything nípa àwọn ọmọ more than 5 years now, going to 6 years.
0: Kí ló fẹ́ kí ló fẹ́ kí n mọ̀? Kí ló fẹ́ kí n mọ̀?
1: Kí ni mi fẹ́ kó mọ̀? O ò mọ báwọn ọmọ ṣe ń sanwó school fees, o ò mọ bọ́ ṣe ń ṣe anything. O wá ń bi mí pé mo ṣe ń pè ẹ́, why tí mi ṣe ní máa pè ẹ́?
0: O ṣe àánú gbọ́ farabalẹ̀ o. Kí ló ń pè mí fún? Tó ń pè mí fún gangan ò yé mi.
1: Nǹkan tí mò ń pè ẹ́ fún náà ni pé tó bá yá ń sìn o, tó bá dọjọ́ wájú ṣé wàá sọ pé ní àwọn ọmọ ẹ o, àwọn ọmọ yẹn ìwọ ló ni wọ́n pé o fẹ́ jèrè ọmọ, fẹ́ pé kán wá ṣe fún ẹ táwọn ọmọ yẹn bá dín lárí tán.
0: Ó dàbí pé èébú lọ fẹ́ bú. Bóyá kọ́ pè mí padà, ó dàbí pé èébú lọ fẹ́ bú.
1: Kí n pè é padà àbí?
0: Èébú lọ fẹ́ bú náà.
1: Wọ́n kọ́ tiẹ̀ o, kó o kọ́ tí mò ń sọ fún ẹ.
0: Ẹ̀lọ́ ìwọ náà farabalẹ̀ kó o gbọ́ orí burúkú ọ̀rọ̀. Kí n nà nípa àná ọ̀rọ̀ nílé
1: tí. Bàbá fẹ́ nà nípa àná ọ̀rọ̀.
0: Kí n jọ ní ọ̀pá jẹ́jẹ́ ẹlẹ́yin ọrùn. Kí n lọ ní àìkiri. Wá o, ṣé àti ọdún tó ti kúrò nínú ilé mi. Ǹjẹ́ mo fojú kan àwọn yẹn? So ká mọ wá fún
1: mi.
0: Ṣé wọ́n béèrè wọn? Tí
1: o ò lẹ́kọ̀ọ́ bí kò tó bá lẹ́kọ̀ọ́ bá ò rí bó ń sọ̀rọ̀.
0: Mo ti sọ̀rọ̀
1: ìgbà tó yẹ pé o ní respect fún àwọn tó bí ẹ náà.
0: Ìyá rẹ̀ àyè kẹ́ ṣé kò sọ fẹ́ pé ń pè mí? Ìyá rẹ̀ àyè kẹ́ àyè kí onílà lẹ́jọ́ ṣé o pè ọ́? Ìyá rẹ̀ àyè kí onílà lẹ́jọ́ kò sọ fẹ́ pé ń pè mí? Ìyá rẹ̀ ló ń pè mí àyè kí. Ìyá ẹ̀ wo
1: ló
0: ń pè ẹ? Àwọn
1: lẹ́kọ̀ọ́
0: sẹ̀. Èmi ò lẹ́kọ̀ọ́. Mi ò lẹ́kọ̀ọ́.
1: Ìwọ lẹ́kọ̀ọ́ báyìí bóyá ń sọ̀rọ̀.
0: Lẹ́kọ̀ọ́.
1: O lẹ́kọ̀ọ́.
0: Àmọ́ wọ lẹ́kọ̀ọ́.
1: Èmi lẹ́kọ̀ọ́.
0: Ọlẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́.
1: Àtẹ̀kọ́
0: àtẹ̀kọ́ máa kó lọ léyìn. Ṣé mo ti kó lọ lé ìyá rẹ̀ àyìnkẹ́ onílà mẹ́jọ? Wo wá jẹ́ sọ kan fún o. Bébí ṣe wàyí o. Àkàní àdé àkàní ìgò. Bébí ṣe wàyí jẹ́ sọ kan fún ẹ o.
1: Àpẹlẹ.
0: Àkàní. O mọ̀ mi.
1: Kí ló ṣe?
0: O mọ̀ mi ni. Ọmọ yọdún mo ṣe tọ́ọ̀gì lẹ́kọ̀ọ́ ká tó lé mi kó lẹ́kọ̀ọ́.
1: Àní mi ò ṣe ẹ̀ mọ̀ nǹkan tó
0: mi mọ̀
1: nǹkan tí mo bá dọ́dún ẹ̀ gan-an sẹ́yìn.

0: Hello. O na lori igi ti won gbe bayi lati kan, eh? Edi ti won pe gan gbe ko. Hello.
1: Hello.
0: To. E seun.
1: Adesina lati Sango.
0: To.
1: Oko yawo pele pele ni.
0: Ni kini?
1: Eyi to o se yi to ba dojo ale. O ka ba ma re ba.
0: Eh le ka ba ma kankan. Ka ba ma kankan.
1: Oh, kaba ma re pa.
0: Lona wo ma eh lona wo ona wo yika. Eh kaba wa kaka o.
1: Toju awon omo re. Bo ba ti e fe yawo re mo toju awon omo re.
0: Eh toju kaka.
1: Ara ni isin. O le be soke, o le be sodo, o le se to ba wu o. Time kan wa to ni le se mo.
0: Ise.
1: Awon omo isin ni o, Olorun le so won di nda o.
0: Eh.
1: O foju e gbole.
0: O ni fi kaka se.
1: O toju won.
0: Eh toju kaka. Eh toju kaka.
1: Ojo awon me o.
0: Eh.
1: Iyawo.
0: Eh. Ewo emi lo gba kọlu lekule ni o.
1: Seki awon me.
0: Eh.
1: Ti o ba gba file, Olorun toju awon me fun e.
0: Emi ti ati file.
1: Ojo ale ni o to mo nkan ti o nse bi pe aida lo nse. Eni kini so fun o, o nyari eni keji so fun o. O so ti ya yawo re bi eni pe lo toro si si aburu e gbogbo to wo le wa nbe. Toju awon me.
0: Ko
1: ba fi gbo bo ba si o ma gba o pa loju ale.
0: Eh wo baba. Ro agba agbalagbanu. Eh mi mo ti se o ti mo le se lori awon mo. Eh ni owo kankan ni sawo school wo. Eh ni la sawo Olorun. Eh ni la bata. Eh ni toju won kankan. Iya won ko mo da bukata gbo. Ko mo mo se ri. Ko mo se ta won okunrin se. Ki ya won na gbo bukata. Ah se e be fi se pa won okunrin ni. Ki ya won na mo gbo bukata. Eh mi o ni kankan ti mo be se. Hello.
2: Alaafia fun yin.
0: O e seun.
2: Alaafia fun yin.
0: O.
2: Godwin ladajo rin.
0: To.
2: Nkan to sele ni pe ojo waju e ojo ola e eyin e lo go bomba je die yen
0: emi abi ya won mo
2: wo ba won mo sojo ma ro ti awo e ya yawo e ko ko tubu si isubu omo e
0: ah
2: ojo ko to buru ko ye ko gba sojo dale mo su so wa da fun awon obi ni ko da fun awon obi ko da fun obi ti juni
0: eh
2: se ma wo yen sojo ola e gba won mo yen
0: mo fe gba ko fun mi ko yanda awon mo fun mi ko gba omo ko je ki gba omo o ni ki ma send owo school ki ma send owo bata owo we owo bayero owo pen owo gini
2: o ni se won o ni se won ma da lohun
0: ah
2: ma ro ti e se gbo
0: ki ma ro ti e ki lo se ma lo ja awon gbe lodo re ni isa ni lo ja awon ko
2: toju e yo wa wi
0: eh gbogbo le to wo ka wi se lo ja awon ko ni mo fe gba omo ko je n gba omo o so pe emi o ibi to n fa awon si eh akata la awon ma wa o ke mi ma send owo o ke mi ma se kini kan o isa ni send owo kankan Isa de wo ba mo ra ba mo mi eh e seun eh
3: ayolo lati sakele ni
0: to
3: eh pele pele va eh iru ile mo wa ni iru ni iru ile mo wa binu lojo ale pegba na eh emi mo bi mo be go de to wo mo mi
0: ah oyin gan le kilode oyin le
3: responsibility lo de awon mo re
0: ah
3: gbogbo nkan tẹ ko se to se ko da ronu pe wa da
0: so ko mo fun mi ni so ko mo fun mi so je ko mo wa lodo mi
3: ba se wa ko mo fun won ebi wa lo le jade
0: eh mo le jade tomo tomo ni
3: o le jade lo tomo tomo responsibility re so n se owo ti owo school omo to n fun owo nje won so n fun omo kan tin lo laarin won
0: emi o send owo nje send owo school send kankan si won mo
3: boya igba bi joba ara won mo tebi le npi o da lohun ni
0: eh le da lohun se bo ko mo lo fun ra re ni o ko mo lo ni
3: won
0: mo mi won mo mi e ma se pe won mo mi
3: emi o se pe
0: e ma se pe ha omo si wa ni mo mi eh wo e ma soro buruku won mo mi bo se wa yen ngba to mo le jade nule o lo wo ko mo lowo ni mo si ni mi nigba o si ni dada won o ko mo lo eh ko ma ko won bo ti ko won lo emi owo school in ko kan mi owo nje ko kan mi owo gbogbo e ko kan mi eh ko kan mi o ni send kankan ko ato mo kan kan ma ran wa ati ya re kan jo ma ran
4: e ku eto
0: e seun
4: mo mi wa le lo so la pe ya
0: to
4: ala de ti number mi wa le lo ni e n le oko ya wa bi mama wo
0: ta la bi mama wo
4: ti se ta mo ba lo aye le
0: o ba da aye mi
4: o o se ta ba bo se pa la lori o ọmọ
0: ẹ bá sọ iye wà dọ̀
4: láti
0: jẹ́ ní yàwọn ìsànà yà ń fọ́ bá tí ká bá máa kìí àyàwó ìsànà lákàtà mímí ìtọ́jú wọn ni ẹgbẹ́
4: ọ̀gbẹ́gbẹ́
0: bùnmí ni ẹ̀bá ní mọ́ rájú wà bí náà sango ni ẹgbẹ́ se le toju omo kekeke ni se be ko mo fi dagba ni
4: e toju won e toju
0: won mi mo dada ni
4: yawo seyin yawo royin
0: ko se mi ko se mi ni mo le jade inu le mi lo keru jade
4: olorun
0: ri yin olorun gbogbo ara re ran ri eyin te si be na olorun re yin na olorun ri gbogbo ara ran ri e ma so pe olorun ri awon okunrin ta si be awon gbogbo ara ran se ko se mi ni mo le jade to ko mo jade inu le mi e wa ni en nikan se to wa ara ka ni toju re ni ile gbo mo kekere sowo se imo na da ni se e ba ni mo ta na bi rice ni mo si e wa so pe kini kini mo si bi ba mo kele se gan mo lawon ala ti mo le to lo pe e dakun ounje re ba nsi fawon mo ki won o jeun hello number na na npe to ring ring ti won gbe hello
5: hello
0: to won ti gbe adupe seun
5: baba
0: eh
5: baba omo
0: mo nda yin lohun
5: e ti dawo omo te toju
0: omo ti toju
5: e ti dawo
0: to wa la o wa la kata mi toju re mo si number pe gan eyin ko lo ye ki npe eyin ko lo ye ki npe mo si number pe ni
5: eyin
0: se baba mo dada
5: se
0: yawo si lodo mi mo o wa lodo awon wa lodo re ki wa ma lo sodo abi ki ma fun lowo yin le se kan fun ko si lodo mi mo mo si delete number yawo mi ko yawo mi jọun ebe ti delete number number ya won gan mo ti delete e ko si lodo mi mo e wa ni kini kan o pepe furo se eni ti o si lodo mi mo ti mo ti le danu ti mo ti delete number re to pe on local mo sodo se o ne ki wa so pe kini ni e wo emi o le se toju kankan in ni se de wo to ba do mo pada sodo mi mo toju awon mo ni mo dana fun won mo jeun
6: hello hello baba omo
0: e seun
6: o ko ada di wala lati ga odo tani lo re
0: to
6: on le ni lowo ale yo di eru
0: ah
6: ṣugbọn se ri imọran ti mi o fun yin ko ti peju lati satose
0: pe
6: e fayawo yin mọra
0: iyawo iyawo gbawo iyawo odun marun seyin
6: iyawo odun ma ko da ko so odun mewa
0: ah
6: o se nton lo le tun se
0: emi o se
6: e mo fi iwa didi eyin mejeji e mo fi ko ba awon omo
0: ah
6: awon omo ta bi laye se opolo won sari the moment that you have been down with you see Olorun ni dai lo siwaju eni ko kan wa duro
0: ah
6: e dakun to lo Olorun
0: o fi won se school o fi won se school odo re ebi mo school tan wa ni in se mo class tan wa
6: seri eto to ye ke se tori ola e dakun e bi yeju ke se e ta se o da bi ere ni e seri o ja wa da ni ke sa wa da opolopo wa ko ni guru ta buju to ye ka buju to ta se nkan mi so e dakun e pe awon omo e je ki awon omo mo yin labe pe e jo soro pelu yawo yin e sanwo lewe kankan oro yin le tun pada wo pada
0: ko lewo mo ipele seun ipe ni o
6: e dakun
0: ipele seun
6: ta olorun ri ja se pe
0: ma se pe
6: Ade Adebola bi ga odo
0: ta e se e ma se pe ipele seun emi ati yawo o se po mo yawo ti o ti ja lo niyan te ba so pe o ti lo so pe o ti lo o ti ja lo niyan e boya ki pe nikan si tori o ra pe awon tin pe gan bi a se pe se pe e se wa fe e se fe pada leyin odun marun olorun ba nti mi mo ba nkan je mi nkan mi je hello
7: hello e se suru sa
0: o
7: se ti go okorin ti ba wa be se wa ataniyan ni
0: killer abi mother
7: atanigo
0: eh
7: ibadi ni to ski o da
0: ah
7: ti olorun ati ni o di olorun ni mi alfa olorun Emmanuel Abiodun lo pe soro
0: e ti mo wa se o da
7: sori n ti o so tinu re dun si to nso yo iso ku so lo so lati kedile
0: eh
7: ore re ti o ati o bi o
0: ah
7: nda to re re ti o ya ya wo to pi o pe takun fati njo sunday ijo da lohun
0: se bi fo re na lo ma jaje
7: ìwọ gangan ìfún rẹ ò dá láti kèdílẹ ọmọ àti kúlọ ti bá wọn ní ọkọ lẹkọọ ni.
0: Ìmọ̀ sí tọ́ọ̀gì lẹ́kọ̀ọ́ ni mo sì ti gẹ́ǹtù.
7: Wọ́n sì yí ọkọ lẹ́kọ̀ọ́. Tó bọ́ ṣe ń bọ̀ láti kèdílẹ̀ làwa náà wù ọ́. Tó dákun tó di ọlọ́run ìgbà tó ń wúwo dá rárá yáyàwó gidi lọ ní.
0: Kí ni mo ṣe tí ò da gangan? Kí ni mo ṣe tí ò da?
7: Oníyàwó mi ṣé yá kí ìyàwó rẹ mọ lọ ṣàṣẹwó káàkiri tó tún tọmọ rẹ.
0: Ẹ̀mí ti lè dànù.
7: Nílà
0: Akai. Mo ti gbọ́ yín èmi ò ní sùúrù kankan bàbá ẹ wò ó èmi ò lé èyí ní fáwọn ẹ̀ lówó mo ti lé àtìyá àtàwọn mo ti lé wọn dànù owó skool kò kàn mí owó aṣọ́wó bàtà owó kinní kan owó oúnjẹ kò kàn mí mo ti gbá wọn dànù ẹ wò ó wọ́n ti di wọ́n ti lọ ẹ mọ ọlọ́pẹ́ jẹ́ ìránṣẹ́ ọlọ́run ẹ̀yin ò lè mọ pé ká máa sọ pé ó ti lọ àwọn eléyìí ti lọ mo ti lé wọn dànù àtìyá ìyàwó mi gbogbo mo ti gbá dànù èmi ò ráyè jákujàku mo ti lé wọn dànù àwọn ọmọ nǹkan ń gbò bá dàgbà tán wọn mọ mi wọn mọ bàbá wọn pé èmi ni bàbá wọn èmi àkàní àdá àkànígun ẹ wo èmi ò ráyè tiwọn o bó ṣe jáde lórí ètò tá a pè ní ìdílé wa fún tọ̀sán tòní adúpẹ́ gbọ́ ẹ̀yìn tẹ́ ẹ pè wá fún tọ̀sán yìí ẹ̀yìn tẹ́ ẹ pè lọ́wọ́ ẹ má bínú àní lè gbímọ ọjọ́ ti lọ lórí ètò bó láti ṣèyí sí àwọn ọkùnrin torí ọ̀rọ̀ tèmi ó dàbí pé àwọn ọkùnrin ló kàn gbọ̀ngbọ̀ngbọ̀n jù kákọ̀yàwó lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àmọ́ pé bó bá ti di pé ìjà lónìí ìjà lọ́la tó lè mọ́ ẹ̀mí ẹ̀ ni lọ kò sí tó burú kẹ́ ẹ fira yín lẹ̀ ṣùgbọ́n kẹ́ ẹ wá fira yín lẹ̀ kọ́ wá ní ọmọ tó bí fún ọ kò kàn ẹ́ torí pọ́mọ wà lọ́dọ̀ rẹ̀ ọmọ tó bí fún ẹ kò kàn ẹ́ owó skool rẹ̀ ní gbogbo ẹ̀ ní owó oúnjẹ kò kàn ẹ́ bó bá tiẹ̀ tọ́jú ìyàwó rẹ̀ mọ́ pé ẹ ti fira yín lẹ̀ àwọn ọmọ tó bí fún ẹ ń kọ́ àwọn ọkùnrin lè kàn ẹ já ṣàtúnṣe àwọn táyà bá ṣe ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn lọ wẹ́ fíà lénìí wọn lọ kẹ̀nìkan ilé ẹjọ́ lọ́la wọn lọ kẹ̀nìkan lọ́tọ́ ní tí wọ́n dà náà ni pé ọmọ san iye báyìí lóṣooṣù láti mọ ti gbọ́ bùkátà àwọn ọmọ àwọn ọkùnrin tá a bá ń ṣe léyìí tá a pa ìyàwó ti papọ̀ mọ́ àwọn ọmọ ẹja ṣàtúnṣe o adúpẹ́ lọ́wọ́ ìyàwó fún tòní ìyàwó tẹ́lẹ̀ s wife àbíbò láti pè ìyálé kan
8: orúkọ tèmi ni Miriam Mohammed Iyamuse
0: tọ adúpẹ́ o lọ́wọ́ ìyá ìyàwó
9: orúkọ tèmi ni Princess Oladokun ìyá ìyàwó
0: tọ adúpẹ́ lọ́wọ́ ayọ̀ náà tó jẹ́ ọ̀rẹ́ ọkọ ó dá èmi náà lọ́kọ ìyàwó láti níwájú ògùn ní ọ̀pá ìbìtì lórúkọ tèmi adẹ̀dúpẹ́ lọ́wọ́ cameraman wa omidan Ọláyinka Ajani Ajíbádé ọ̀ní sọ̀rọ̀ lẹ́ni owó mi náà ṣe wò mí ọ̀ní sọ̀rọ̀ ó dá ó ti lóhùn sọ̀rọ̀ ẹjá mọ́ lọ ọ̀sẹ̀ tí mo lápàdé lórí ètò tá a pè ní ìdílé wa ìdílé wo ní dàrú lógo tọ́lọ́run dámọ́dé 8.7 FM nílùú ti lọrin eré ayọ̀ náà látún pàdé bẹ́ẹ̀ lọ́sẹ̀ tí mo ó dìgbà kan náà bye for now.

0: radio station. Number one radio station. In the mix. The mix. And we ain't stopping.
1: And on 88.7 FM.
2: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàríbà.
5: Lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
1: Láti inú iyàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ní ṣókí.

ẹkùrọ̀lẹ̀ akẹwà pé àkóṣùrìn ṣókìrẹ láti ìkànnìdá mọ́lẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lọ́ni ọjọ́ ṣẹ́gun ti gbà wípé ìpèníjà àwọn gógó ọjà àti ìpèníjà ètò ààbò òní àwọn ìpèníjà tó ń kojú àwọn ilẹ̀ yìí bó ṣe sọ̀rọ̀ pé àwọn àtúntò ọrọ̀ ajé tó lédè lábẹ́ ìṣàkóso ààrẹ bọ́lá tinubu fún ọdún mẹ́ta sẹ́yìn akọ̀wé síjọba àpapọ̀ ilẹ̀ yìí jọjà kúmẹ́ ló fún lédè nílùú àbújá nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé àwọn oníròyìn láti ṣe àyájọ́ ìjọba tiwantiwa tọdún tàwá yìí ó tẹnumọ́ wípé ìjọba ló mọ̀ nípa àwọn ìpèníjà tó kojú àwọn ọmọlẹ̀ yìí látàrí àtúntò ọrọ̀ ajé àkúmẹ́ tẹnumọ́ wípé àwọn kan tí wọ́n ti rí ní ẹ̀ka ọrọ̀ ajé ti fihàn wípé àtúntò ṣiṣẹ́ rẹ̀ olórí ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí tó pọ̀jù ọ̀pẹ̀yẹmí bámidélé ti ṣàlàyé pò ṣetán láti ṣe àgbátẹrù àbádòfin kan tí yóò jẹ́ kí àwọn ààrẹ àti àwọn gómìnà lè ṣe sáà ọlọ́dún mẹ́fà onísàá kan lẹ́yìn ètò ìdìbò ọdún 2027 nígbà tó sọ̀rọ̀ pẹ̀lú àwọn ìròyìn lọ́fíìsì rẹ̀ lónìí aṣòfin àgbà ọ̀hún tẹnumọ́ wípé ìlànà onísàá méjì ló máa jẹ́ kí àwọn tó dìbò ṣèlú mú lo gbogbo sáà kọ̀ọ̀kan wọn láti máa gbáradì fún ètò ìdìbò láti ṣe sáà kejì ìlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin lẹ́yẹ ti ké sí ààrẹ bọ́lá tinubu pé gbèsè akin láti rí pé wọ́n finá mọ àwọn akógunjàlú àti àwọn ajínigbé níbi tó farapamọ́ sí kó sì pèsè ètò ààbò káàkiri tìgbótòrò lẹ́yẹ látàrí ìpèníjà ètò ààbò tó ń kojú àwọn orílẹ̀-èdè yìí nígbà tó ń sọ̀rọ̀ níbi àbá kan tó lédè láti ọwọ́ ibẹ̀ ozunwa tó ń ṣojú àwọn èèyàn ẹkùn dìbò arochukwu ovia ní ẹkùn dìbòjọba àpapọ̀ ní ìpínlẹ̀ abia níbi ìjókòó lónìí òní àwọn aṣòfin ti pèpè ọ̀hún. ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí tó ń ṣojú àwọn èèyàn ẹkùn dìbò arúgbogbo ìpínlẹ̀ kogi natasha akpotiuduaga ti gba ìlérí láti ọwọ́ iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí tí wọ́n gbé kalẹ̀ sí ìpèsè àwọn gáàsì afẹ́fẹ́ cng láti rí pé wọ́n ṣe ìdásílẹ̀ àwọn ibi tí wọ́n ti máa ra gáàsì cng ọ̀hún káàkiri tìbútòrò ìpínlẹ̀ kogi látàrí ẹ̀sùn wípé àwọn gáàsì ọ̀hún ó ní kò tó fún àwọn tó ń ṣiṣẹ́ ọkọ̀ àtìjáde kan tó lédè láti ọwọ́ iléeṣẹ́ ìròyìn rẹ̀ aṣòfin àgbà ọ̀hún ní fún un lédè látàrí ẹ̀sùn kan tó lédè látọwọ́ àwọn awalukuku tó jẹ́ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta ní ìpínlẹ̀ kogi tán kanmínú wípé ọ̀pọ̀lọpọ̀ ọgbà òní wọ́n ń tò láti máa ra àwọn gáàsì cng ọ̀hún pàápàá jùlọ látàrí kẹ̀kẹ́ ṣoṣo òní wọ́n ti ń tà á ní ìpínlẹ̀ kogi. tó èyí ló pin ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá di aago máa bọ̀rọ̀ lónìí fún ìròyìn àgbáyé wa ní kẹ̀kẹ́ mọ́lẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara lẹ́ẹ̀kan sí àkọ́pẹ́ àkù iṣẹ́ òní. ìròyìn

lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀túnwọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ.

ẹ tún ká bó padà ẹgbẹ́ alábọ̀sẹ́ ọmọ tó ń sọ ọ̀njẹ́ ẹ ti gbọ́ kì í ṣèròyìn mọ́ gbogbo nollywood ni wọ́n ń kí àǹtí rúkọ̀lá wọ́ọ̀lù ìyá àbàdàn kú oríire wọ́n lálé mọ́lẹ̀ kò ízì lásìkò tí gbogbo wọn ń pariwo pé tòmátò 10,000 ní ike ìdánù lé ike ìdánù báskẹ̀tì kọ́ la máa pè yín bá kékeré tó fi ń dalẹ̀ nù ike dustbin kan 10,000 báskẹ̀tì béèyàn bá dé mandate ni o update tẹ́ ìsanwó fún. láyé tá à ń sọ pé rodó kò ṣe é mọ̀ ní kò ṣe é mọ̀ lò ẹnu tí ò jẹ́ta á ní ẹnu yẹpẹrẹ ni ẹ̀mí tí ò jẹ́ta ń kọ́. èèyàn wá lálé mọ́lẹ̀ kó ra sìmẹ́ǹtì ra búlọ́ọ̀kù lásìkò náà ó tó ká kí kú oríire o gbogbo òǹṣèré ni wọ́n ń kí ìyá àbàdàn sná ẹgbọ́n tèmi dáadáa àǹtí mi alálùbákà actress rúkàyàtù làwẹ́ẹ̀lù ipa kú oríire o duplex nílé yẹn. wọ́n fọ̀dà red àti yellow àti white kún. yàwùsẹ̀ lànà kẹ́ ẹ bá lè mọ̀ pé mo rí ni black ceiling rẹ̀ ó lẹ́nu ọ̀nà àbáwọlé ó ní compound. congratulations. lára àwọn tó kí ìyá àbàdàn kú oríire bí ń bá ṣọlọ́kọ̀ sọ́kọ́ àbí bọ́tù united ṣe yí ẹdun yéwádìí adékọ̀yà kò ní àfọ́ọ̀dù fẹ́mi adébáyọ̀ bá mi àti gbogbo wọn bá.

kí gbé wá débẹ̀ lápá ibìkan ẹjẹ́ ń sáré tí wọ́n rí tiktok lọ wọ́n ní gbẹjúgbẹjọ nǹkan islam nì kí n tó máa dákọ́ ẹjẹ́ ń jẹ́ báyìí.

ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti ṣe ìfilọ́lẹ̀ iléeṣẹ́ àjọ EFCC ní ìpínlẹ̀ Èkìtì. Ìlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ń gbèrò láti ṣe àtúnṣe sófinlẹ̀ yìí kí gómìnà àti ààrẹ lè lo sáà ẹlẹ́ẹ̀kan ọlọ́dún mẹ́fà. Ìlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ti ránṣẹ́ pé àwọn adarí ẹ̀ṣọ́ aláàbò wọn ṣiṣẹ́ ìjọba mìíràn látàrí ìpèníjà ètò ààbò tó ń bá ilẹ̀ yìí fínra. Ní ilé òkèrè ilẹ̀ Israel ti ṣe ìkọlù sí ìlú Tyre ní ilẹ̀ Lebanon. Adarí ayò ọmọ ilẹ̀ Somalia àtàwọn fohùn lédè lẹ́yìn ìgbà tán gbégi dínà rẹ̀ kó mọ́ lè kópa nínú ìdíje àgbáyé FIFA. Ẹ kúrò lẹ akíwa pé a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáyé rẹ̀ láti kàyìn Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn yìí. Kásọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn wa ní www.diamondfm.net. ẹ wò wa ní YouTube wa ní Diamond 88.7 FM. Kúrò náà bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyin pé ẹ kú ìkàlẹ̀.

0: every social media. Amy Omoyini, pretty by me. Blushing. Most your video you know, let's update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House. You let me get black. If I got gone, let me. Hey, but wait, it's my man. Say every morning, my man, she 7 a.m. every day. Most man keep fit. Lele, you every shape me. You can see over my little tree.
1: Oh, my show. O si se bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́ gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndú ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn ǹjẹ́ o ti ẹ̀mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá ayé lé o èèyàn sì burú kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ ṣọ́ra mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: ọkọ̀ tí ó bá ti ní nọ́mbà àbí èyíkéyìí tán dàn kan bo nọ́mbà rẹ̀ lójú àbí tán kọ bọ nọ́mbà rẹ̀ bákan náà dísù tó pàṣẹ pé kán kó àwọn igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá DIG sọ̀wọ́ sí ẹkùn ìdìbò mẹ́fẹ̀ẹ̀fà lórílẹ̀‐èdè yìí dísù ló pàṣẹ ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé olóṣooṣù tó ṣe papọ̀ pẹ̀lú àwọn adarí iléeṣẹ́ ọlọ́pàá ní gbọ̀ngàn ìgbàlejò goodluck ebele jonathan peacekeeping tó wà lóléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn nílùú àbújá gẹ́gẹ́ bó ṣe wíwọ́ pàṣẹ pé àwọn dig ọ̀hún wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹfà ọdún tá a wà yé lójú náà láti rí i wípé iṣẹ́ wọn ò ní wọ́n wà ní agbègbè tá a ti ń kojú ìpèníjà ọ̀gá àgbà ọlọ́pàá tó pàṣẹ pé kán rí i pé òfin ọ̀hún wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn ọkọ̀ tó bá forúkọ sílẹ̀ lọ́dọ̀ ìjọba àbí tó dá nǹkan bo nọ́mbà ọkọ̀ wọn ìròyìn àgbáyé oná ni àmúwáṣe tí gbọ̀yìn láti kànìdá amúrẹ̀tì 8.7 tó wà nílọ̀rin ní ìpínlẹ̀ kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilé òkèèrè níbi ti lestra ti ṣe ìkọlù sí ìlú kan ilẹ̀ lebanon wọ́n sì ja okùn ẹ̀mí àwọn èèyàn mẹ́jọ lẹ́ẹ̀kan sí akínpé ẹkù ìkalẹ̀.
1: ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbàdàn rẹ facebook ìdàkùn abẹ́yẹfò twitter àti instagram lórí diamond 88.7 fm diamond fm shining supreme.

ẹ̀ka bọ́ padà ìròyìn àgbáyé oná ni amúwáṣe ti gbọ́ yín láti kẹyìn dayamọ́dé ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilé òkèrè iléeṣẹ́ ológun ilẹ̀ israel ti ṣe ìkọlù sí agbègbè gúúsù ilẹ̀ lebanon nílùú tẹ́ẹ̀ wọ́n sì já ọkọ̀mí àwọn èèyàn mẹ́jọ ìkọlù ọ̀hún wáyé lẹ́yìn ọjọ́ kan tilẹ̀ ráńpẹ́ ìpè kan dẹ́kun ìkọlù tí wọ́n ṣe sí ilẹ̀ lebanon ìkọlù ọ̀hún wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ìpè ilẹ̀ israel ló ṣe ní òní ní agbègbè gúúsù ilẹ̀ lebanon ṣáájú ni ilẹ̀ ran àtilẹ̀ israel ti gbà láti karuna lórí ìkọlù tí wọ́n ṣe síra wọn àbílẹ̀ méjèèjì ṣe dágunla lálàáfíà tí wọ́n buwọ́lù ilẹ̀ israel ṣàlàyé pé ó ń dojú sọ àwọn ikọ̀ hezbollah ní ìlú lebanon ilẹ̀ ran ti pè ìpè kí wọ́n dẹ́kun ìkọlù tí wọ́n ṣe sílẹ̀ lebanon. Ìkọlù ọ̀hún tó wáyé láàrin ilẹ̀ israel àti ikọ̀ hezbollah ó ní wọ́n ti já ọkùnrin àwọn èèyàn tí wọ́n dín díẹ̀ ní 4,000 tó jẹ́ pé àwọn èèyàn tí wọ́n lé ní 100,000 àwọn èèyàn tí wọ́n lé ní 100,000 ó ní wọ́n ti fara kááṣá. Síbẹ̀ ní ilé òkèrè àwọn òṣìṣẹ́ ọlọ́pàá nílẹ̀ kenya lóyin tagútagú sáwọn èèyàn tó ń ṣèfẹ̀hónúhàn ní àárín gbogbo ìlú nanyuki tí wọ́n ń tako ìgbésẹ̀ láti kọ́ bùbà fún àwọn tó bá lùgbàdì àrùn ebola tó máa jẹ ọmọ ilẹ̀ amẹ́ríkà. Àwọn èèyàn tó ṣèfẹ̀hónúhàn ọ̀hún ó ní wọ́n gbé àsíá ilẹ̀ kenya dání pẹ̀lú pátákó lọ́wọ́ pẹ̀lú pósí kan tí wọ́n kọ ebola sí tí wọ́n sì ń pè wípé kan fagilé ìgbésẹ̀ náà lọ́sẹ̀ tó kọjá. Ó ní wọ́n já ọkùnrin àwọn èèyàn méjì tó ṣèfẹ̀hónúhàn látọwọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ilẹ̀ amẹ́ríkà. Ó ní ìgbésẹ̀ rẹ̀ ti ń fa awuyewuye ilẹ̀ kenya tí àwọn èèyàn sì ń pariwo ipò ṣeéṣe kó ṣe àkóbá fún ìlera àwọn èèyàn agbègbè tọrọ kan àti pé kí ìjọba nàkóyàwó lórí bí wọ́n ṣe fẹ́ kọ ibùdó ọ̀hún. Ààrẹ ilẹ̀ kenya william ruto ti ṣàlàyé wípé ilẹ̀ amẹ́ríkà ló ké sí láti kọ́ bùbá ọ̀hún tó wọn bá sì kọ fún ilẹ̀ amẹ́ríkà yóò jẹ́ ìwọ ọ̀dájú. Ní abala ìròyìn ọrọ̀ okòwò ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí lónìí ló ti ka àbádòfin kan fún ìgbà kejì láti ṣe ìdásílẹ̀ àti mímójútó àwọn dúkìá ojúpọ̀ ayélujára clear nigeria lẹ́ni àwọn ìlànà òfin fún ọ̀rọ̀ cryptocurrency àti àwọn dúkìá ojúpọ̀ ayélujára. Àwọn aṣòfin ọ̀hún nígbà tó sọ̀rọ̀ lórí àbádòfin náà tẹnumọ́ wípé yóò jẹ́ ìgbésẹ̀ láti dáàbò bo àwọn olùdókòwò ní ẹ̀ka ọ̀hún. Àbádòfin ọ̀hún ò ní igbákejì ààrẹ ìlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí senator juri barao ṣàpátẹ́wò rẹ̀ lójú náà láti rí pé wọ́n mójútó àwọn dúkìá lójúpọ̀ ayélujára pàápàá jùlọ cryptocurrency. Nígbà tó sọ̀rọ̀ lórí àbádòfin ọ̀hún senator tai mugunu tó ṣojú barao tẹnu pé ilẹ̀ nàìjíríà ló wà lẹ́yìn láàrin àwọn èrò rẹ̀ nílẹ̀ adúláwọ̀ lórí òfin

0: láti mójútó àwọn dúkìá ojú òpó ayélujára. Ní abala ìròyìn àwọn àmúlùdùn olórin ọkùnrin ọmọlẹ̀ yìí Peter Okoye tọpọlọpọ wọn sì Mr. B ti fohùn lédè lórí ẹnìkan tó kẹsí kú fẹ̀yìntì nínú iṣẹ́ orin látàrí ọjọ́ orí rẹ̀. Ó ṣàlàyé pé irú àwọn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ alábòsí pàápàá jùlọ tẹ́ pé wọ́n bòla fún àwọn olórin bíi Usher, Beyonce àti Chris Brown tó jẹ́ pé wọ́n jù lọ. Mr. B tẹnumọ́ wípé ó ní kan olórin tí òun kọrin tó ń jó bẹ́ẹ̀ sì rèé tó tún lè lu oríṣiríṣi àwọn irinṣẹ́ orin pàápàá jùlọ ó tún ní ìwé ẹ̀rí ní ẹ̀ka iṣẹ́ orin. Ó ṣe àfikún rẹ̀ pé bóun ṣe dádúró pẹ̀gbẹ́ sí akin tó ń gbé jùlọ nínú ìrìnàjò rí òun. Orin ọ̀hún kéde wípé láìpẹ́ yìí ló ń buwọ́lu àdé ọlọ́dún márùn-ún pẹ̀lú iléeṣẹ́ akọrin kan ní àgbáyé tó sì ṣe àwo mẹ́ta ọ̀tọ̀ fún iléeṣẹ́ ọ̀hún. Ní abala ìròyìn eré ìdárayá, àgbà àmì ẹ̀yẹ adarí ayò eré bọ́ọ̀lù ọmọ ilẹ̀ Somalia Omar Abdulkadir Atan ti fohùn lédè lẹ́yìn ìgbà tán gbé gidina rẹ̀ látọwọ́ ìjọba ilẹ̀ Amẹ́ríkà kó má wọ ilẹ̀ Amẹ́ríkà fún ìdíje àgbáyé ọdún yìí tí yóò wáyé. FIFA fìdí ẹ̀ múlẹ̀ lánàá wípé Atan kò kópa nínú ìdíje àgbáyé ọ̀hún bí àjọ tó mójútó ìwọlásíjáde nílẹ̀ Amẹ́ríkà ṣe fún láǹfààní láti wọlé Amẹ́ríkà nígbà tó balẹ̀ ṣàkọ ọkọ̀ bàálù Miami ní ọjọ́ Àbámẹ́ta. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní ó wáyé bílẹ̀ Sọ́lá ṣe wà lára àwọn orílẹ̀-èdè tílẹ̀ Amẹ́ríkà fòfin dè lábẹ́ ìṣàkó Donald Trump pé kò búlọ́ wọ ilé rẹ̀. Atan tẹnumọ̀ pé ní báyìí ó ti gbajúmọ̀ àwọn kan tó kàn nínú eré ìdárayá rẹ̀. Ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pàápàá jùlọ ní ẹ̀ka eré bọ́ọ̀lù tó kàn sí tó ṣàlàyé pé òun kí wọn pé wọ́n ṣoríire nínú ìdíje àgbáyé tí yóò wáyé. Balógun ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin àgbà ọjẹ́ ilẹ̀ yìí Falcons Rashida Atibade ṣàlàyé pé ní báyìí àwọn ti gbajúmọ̀ ìdíje adúláwọ̀ AFCON tí ó wáyé nílẹ̀ Morocco lẹ́yìn ìgbà tó ń gbé wúrò sójú ilẹ̀ Senegal lóje ọ̀lẹ́rẹ̀ sọ̀rẹ̀ méjì tí wọ́n gba. Ilẹ̀ Nàìjíríà ó ní ó gbé wúrò sí ojú ilẹ̀ Senegal lóje ọ̀lẹ́rẹ̀ sọ̀rẹ̀ méjì ọ̀hún. Falcons ló kọ́kọ́ fi ilẹ̀ Senegal jẹlẹ̀ pẹ̀lú àmì ayò méjì sí ọ̀kan níjà àkọ́kọ́ wọ́n sì gbúrò sójú wọn pẹ̀lú àmì ayò mẹ́ta sódò nígbà tó pàdé nílùú Ikenne. Nígbà tó ń sọ̀rọ̀ lẹ́yìn ìdíje ọ̀hún Ajibade tẹnumọ́ pé inú òun dùn láti kó ikọ̀ Falcons sódì lọ sínú ìdíje ọ̀hún. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé, a kà fún yín pé ààrẹ Tinubu ṣe ìfilọ́lẹ̀ ọ́fíìsì àjọ EFCC ní ìpínlẹ̀ Èkìtì. A tún ka fún yín pé ìlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí ti ń ṣe àgbéyẹ̀wò láti ṣe àgbátẹrù àbádòfin kan tí ó jẹ́ kí ààrẹ àwọn gómìnà lè lo sáà ẹlẹ́ẹ̀kan ọlọ́dún mẹ́fà. A kà fún yín pé ẹlẹ́gbẹ̀mọ aṣòfin ilẹ̀ ránṣẹ́ pé àwọn òṣìṣẹ́ aláàbò látàrí ìpèníjà ètò ààbò tó ń bá ilẹ̀ yìí fínra. Nílé òkèrè a kà fún yín pé ìkọlù ojú òfurufú ilẹ̀ Israel ti já ọkọ̀ ẹ̀mí àwọn èèyàn mẹ́jọ ní agbègbè gúúsù ilẹ̀ Lebanon. Lákòótán a kà fún yín pé adarí ayò ọmọ ilẹ̀ Somalia Omar Atta ti fohùn lédè lẹ́yìn ìgbà tílẹ̀ Amẹ́ríkà gbé gidina rẹ̀ láti má kópa ní ìdíje àgbáyé tí ó wáyé. 2015 ó ní wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìlẹ́gbẹ̀mọ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí ẹlẹ́ẹ̀kẹjọ lẹ́yìn ìgbà tí ààrẹ ilẹ̀ yìí ìgbà náà Muhammadu Buhari ka ìwé àṣẹ láti ṣe ìfilọ́lẹ̀ ìlẹ́gbẹ̀mọ aṣòfin àpapọ̀ ọ̀hún. Tó èyí lópin ìròyìn ọ̀hún Abiodun Akinwumi ni olóòtú ìròyìn Taiwo Adeyemi ló ti tọ́ka sí etí gbọ̀yìn ọkọ̀ kan ní àjíṣayé ó dárò.
1: Ìkànnì tó já.

0: Ọlọ́run àánú yanjú ẹ̀ ló pè ọ́. Pé kó wá gbáre. Àsìkò ti tó fún ọ. Wọ́n ti pẹ̀lú àwọn aláyọ̀ jẹ́rì. Kò jẹ́ ni táyé ń bá gbégbá ọpẹ́. Àánú nìkan ló lè fi ṣẹ́gun. Àìsàn ọlọ́jọ́ pípẹ́. Alágídí ogun. Ogun tó ń jọ látorí òkè dórí òkè. Àìní fọkànbalẹ̀ nílé ọkọ. Àìní sinmi lórí ọmọ. Ìdápadà ayọ̀ ìdílé. Iṣẹ́ tó ń sàárẹ̀. Ayé tó ń ṣàfẹ́kù ìrànlọ́wọ́. Yá pàdé níjọ CAC. Goshenland. Ìyànà Sapati ìpínlẹ̀ Kwara. Orí òkè àánú yanjú ẹ̀. Láago mẹ́wàá òwúrọ̀. Gbogbo ọjọ́ bọ̀ ọ̀sẹ̀ọ̀sẹ̀. Every Thursday. Àti ní gbogbo ọjọ́ Sátidé àkọ́kọ́ nínú oṣù. Ìta pàkórí ẹ̀ ni Sátidé bẹ̀ wọ Ọlọ́run 1930. Láago méje òwúrọ̀ sáago mẹ́sàn òwúrọ̀. Ẹbí tí Ọlọ́run ìke bàbá wa bàbá Lọlá Olómìyẹ ti ń lo wòlíì Fẹ́mi Dáìró. Bàbá àánú yanjú ẹ̀. Àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi. Fún àdúrà pàtàkì. Pẹ̀ sórí 08032404977. Sọ fẹ́ ní ìkan pé.
1: Ẹ fi ọpẹ́ fún Olúwa. Nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Ọlọ́run àwọn Ọlọ́run nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Jẹ́ kí gbogbo etí tó gbọ́ mi kó wí pé nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Mo kí Ọlọ́run àwọn Ọlọ́run àṣírí àwọn wòlíì, ọgbọ́n àwọn akẹ́kọ̀ọ́, agbára àwọn ajíhìnrere. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo tún fi kí ẹ̀yin aráalé o níbikíbi tí ẹ ti ń gbọ́ wa. Ní àkókò yìí àánú yanjú ẹ̀ afawà ló wà lórí ètò lọ́wọ́lọ́wọ́. Mo wà nílé agbára pẹ̀lú bàbá mi wòlíì àti ajíhìnrere Fẹ́mi Dáìró tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá àánú yanjú ẹ̀. Bàbá ẹ kí gbogbo ọmọ ara lé.
2: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.
3: Hallelujah.
2: Níbi gbogbo tí o bá wà.
3: Wherever you are.
2: Tàbí tí ìkànnì yìí fẹ́ dé.
3: Or this frequency gets to.
2: Àmì ni mo fẹ́ kó o ṣe níbi tó wà.
3: I want you to shout amen where you are.
2: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí ó jí lọ lọ́wọ́.
3: The key of success that has been stolen from
2: you. Tó o bá ti lè ṣe àmì tó tóbi.
3: Once you can shout a vibrant
2: amen. Àánú dá padà fún ẹ.
3: Àmì Jésù.
2: Mo sọ tẹ́lẹ̀ sí o.
3: I prophesy to you.
2: Níbi gbogbo tí irú àmì ti dún.
3: Wherever the sound of amen comes from.
2: Aṣọ ògo tó jí lọ lára rẹ lójú àlá.
3: The garment of glory stolen from you in the dream.
2: Aṣọ ògo tí ó jí lára rẹ ní ìlú àlá.
3: The garment of glory stolen from you in the dreamland.
2: Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà.
3: As God lives and his spirit lives.
2: Ajá padà fún ọ.
3: Àmì Jésù.
2: Mo gbàdúà.
3: I pray.
2: Ogun agbára kákà.
3: The battle of struggle.
2: Ogun kò ṣeéṣe.
3: The battle of impossibility.
2: Èyí tó ja àwọn tó bí ọ.
3: That afflicted your parents.
2: Ah, tó tún ja ìwọ náà.
3: And is already afflicting.
2: Ogun yẹn ṣẹ́ wọlé.
3: Àmì Jésù.
2: Ogun tó máa ń yanjú.
3: The battle that usually happens.
2: Nígbà tí ọ̀rọ̀ rẹ bá fẹ́ yanjú.
3: When your case wants to be settled.
2: Tó o bá ti ṣe àmì jù.
3: Once you shout the loudest thing.
2: Ogun yẹn gbiná dànù.
3: Àmì Jésù.
2: Mo sọ tẹ́lẹ̀ sí ọ.
3: I prophesy to you.
2: Yàrá òrìṣà.
3: The room of idols.
2: Tí wọ́n gbé ogun ẹ pamọ́ sí.
3: Here your glory have been kept.
2: Mo sọ bí wòlíì.
3: I decree as a prophet.
2: Àrá kó wọ bẹ o.
3: Àmì Jésù.
2: Àìlíkà pọ́lí ẹ̀bà. Alágbára tí àdúrà rẹ ò ká.
3: The strong man your prayer cannot handle.
2: Alágbára tí ìrìn àjò orí òkè rẹ ò ká.
3: The strong man that your mountain journey cannot conquer.
2: Alágbára tí agbára rẹ ò ká.
3: The strong man that your power cannot pull down.
2: Mo kéde rẹ̀.
3: I announce it.
2: Májẹ̀mú ìpè àwọn bàbá wa.
3: The covenant of the calling of our fathers.
2: Apostle Ayo Babalola.
3: Apostle Ayo Babalola.
2: Májẹ̀mú ìpè orí mi.
3: The covenant of my calling.
2: Kó bá ọkọ lù.
3: Àmì Jésù.
2: Kó bá ọkọ lù.
3: Àmì Jésù.
2: Ẹni tó ń fi ẹ̀rín pàdé ẹ.
3: That person that comes to you all smiling.
2: Tó ń fi inú daṣẹ́ rẹ
3: ru. But internally scattering your
2: word. Tó o bá ti ṣàmì jù.
3: Once you shout a louder amen.
2: Bí Olúwa ti ń bẹ.
3: As God lives.
2: Tí ẹ̀mí ẹ wà.
3: And his spirit lives.
2: Ó máa jáde láyé lójijì.
3: Àmì Jésù.
2: Mo gbàdúà fún ọ.
3: I pray for you.
2: Ọfà tí ó jẹ́ òdìdé bí ìràwọ̀.
3: The arrow refusing your rising like a star.
2: Ọfà yẹn lana lára.
3: Àmì Jésù.
2: Ìkórìtà tó ti ní kò ṣẹ̀ sí.
3: The juncture where they want you disgrace.
2: Mama to she ami.
3: That mommy shouting amen.
2: I must kind of highly.
3: Nigeria tadaba rosa tayo.
2: Ikori tatati ni koju ti oye.
3: The point when they want you disgrace.
2: To ba ti she ami.
3: Once you shout amen.
2: Ogo ko fara onbe.
3: Ambi Jesus.
2: Ibi to ti fe li ojade.
3: Where they want to send you packet.
2: Mo so tele.
3: I decree to you.
2: Loruko baba.
3: In the name of the Father.
2: Omo ati emi mama.
3: Son and Holy Spirit.
2: Iranlowo dide.
3: Ambi Jesus.
2: Iranlowo dide.
3: Ambi Jesus.
2: Iranlowo dide.
3: Àmì Jésù.
2: Ìrànlọ́wọ́ dìde.
3: Àmì Jésù.
2: Mo sọ tẹ́lẹ̀ sí ọ.
3: I prophesy to you.
2: Májẹ̀mú tó kórajọpọ̀ lórí ẹ.
3: The covenant that has gathered for your sake.
2: Tí wọ́n ní àfikà wọn mú ọ wálẹ̀.
3: That the sense of self they bring you down.
2: Mo wí bíi násìrì olódùn. Mary.
3: I decree as God's Nazarene.
2: Iru igbimo be.
3: Such evil counsel.
2: Ara ko tu waka.
3: Ami Jesus.
2: Ara ko tu waka.
3: Ami Jesus.
2: Je ki kori.
3: Let me sing this
2: song. Oni je o kan ti o ma sin. Je o kan ti o ma na wole.

Ọlọ́run àánú yanjú ẹ̀ ló pè ọ́. Pé kó wọ́n gbáre. Àsìkò ti tó fún ọ. Wọ́n ti pẹ̀lú àwọn aláyọ̀ jẹ́rì. Kò jẹ́ ni táyé ń bá gbégbá ọpẹ́. Àánú nìkan ló lè fi ṣẹ́gun. Àìsàn ọlọ́jọ́ pípẹ́. Alágídí ogun. Ogun tó ń yọra torí òkè dórí òkè. Àìní fọkànbalẹ̀ nínú ọkọ. Àìní sinmi lórí ọmọ. Ìdápadà ayọ̀ ìdílé. Iṣẹ́ tó ń sàárẹ̀. Ayé tó ń ṣàfẹ́kù ìrànlọ́wọ́. Yá pàdé níjọ CSC. Goshenland. Ìyànà Sapati ìpínlẹ̀ Kwara. Orí òkè àánú yanjú ẹ̀. Láago mẹ́wàá òwúrọ̀. Gbogbo ọjọ́ bọ̀ ọ̀sẹ̀ọ̀sẹ̀. Every Thursday. Àti ní gbogbo ọjọ́ Sátidé àkọ́kọ́ nínú oṣù. Ìta pàkórí ẹ̀ ní Sátidé bẹ̀wọ̀ Ọlọ́run 1930. Láago méje òwúrọ̀ sáago mẹ́sàn-án òwúrọ̀. Ẹbí tí Ọlọ́run ìke bàbá wa bàbá lọ́lá olómi yẹn. Ṣé lo wòlíì Fẹ́mi Dáìró? Bàbá àánú yanjú ẹ̀. Àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi. Fún àdúrà pàtàkì. Pẹ̀ sórí 08032404977. Sọ fẹ́ nìkan pé.

0: kábíyèsí ọlọ́run àgbàlagbà oníṣẹ́ ìyanu ńlá alágbára gíga oníkangbéra ẹníjà ọlọ́run tó ń ti bàbá wa prophet solomon lẹ́yìn tí ó ti wá lójú kábíyèsí rẹ edumare mo fẹ́ kí gbogbo yín fọkànbalẹ̀ níbi kíbi tẹ́ bá wà lónìí torí pé ọlọ́run ṣetán láti dáwọlé yín àkànṣe ètò léléyìí léyìí tá a fi ń gbáradì dé ètò tó máa ń wáyé nínú ìjọ aláṣepé ní gbogbo ọjọ́ wednesday láti aago mẹ́sàn-án àárọ̀ sí aago méjìlá dádì ẹ bá ń kí àwọn ara lé
1: ẹ ṣe gan olóòtú
0: yes sir
1: ẹ kú ìrọ̀lẹ́ gbogbo ènìyàn
0: ẹ kú ìrọ̀lẹ́ sir
1: ẹ jẹ sáré sun àsọtẹ́lẹ̀
0: yes sir
1: báyìí lolúwa wí o báyìí ni wòlíì sọ èmi ò mọ̀ bóyá wàá lè sàmí ẹni tó bá ti sàmí ayé ò ní pa ọ́ lẹ́kún
0: ayé
1: ò ní pa ọ́ lẹ́kún ayé ò ní pa ọ́ lẹ́kún wọ́n ò ní pa ọ́ lẹ́kún
0: wọ́n
1: ò ní pa ọ́ lẹ́kún
0: wọ́n
1: ò títọ́ yìí lórí gbogbo ọmọ tó bí tó bá ti sàmí ayé ò ní pa ọ́
0: lẹ́kún
1: wọ́n ò títọ́ yìí lórí ọkọ tó ní tó bá ti sàmí ayé ò ní pa ọ́ lẹ́kún lórí aya tó ní tó bá ti sàmí ayé ò ní pa ọ́ lẹ́kún lórí gbogbo ìní rẹ tó bá ti sàmí ayé ò ní pa ọ́ lẹ́kún
0: fún
1: àsọtẹ́lẹ̀ kejì bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ bẹ ẹni tó bá ti sàmí ayé rẹ jáde
0: kúrò
1: ní ilẹ̀ gbígbẹ ayé rẹ jáde
0: kúrò
1: ní ilẹ̀ gbígbẹ ayé rẹ jáde
0: kúrò
1: ní ilẹ̀ gbígbẹ àsọtẹ́lẹ̀ kẹta bí olúwa ti ẹ̀mí rẹ bẹ tó bá ti sàmí àìsàn tó máa ń sọ ní dàrú ká tó bá sàmí èyí tó máa ń gbowó lọ́wọ́ ẹni àìsàn yìí ò ní jà
0: ó
1: ní tọmọtọmọ kò ní jà tọkọtọkọ kò ní jà tayataya kò ní jà tẹbitẹbi kò ní jà taratara kò ní jà tiletile kò ní jà ndanimobi fara ndanimobi sọfún ndanimobi kò ní jà sọtẹlẹ kẹfẹsì gbogbo ẹyin tí ẹ wà nínú ogun ṣùgbọ́n tí ogun yẹn ń sẹ́rùbá ṣùgbọ́n tó wà nínú ìṣòro
0: ṣùgbọ́n
1: tí ogun yẹn sẹ́rùbá ọlọ́run kì í sọ àsọtẹlẹ ogun yẹn ṣẹlẹ ogun yẹn ṣẹlẹ ogun yẹn ṣẹlẹ ogun yẹn ṣẹlẹ ogun yẹn ṣẹlẹ sọtẹlẹ kẹfẹsì báyìí lolúwa
0: wí o
1: báyìí ni wòlíì sọ mi ò mọ bóyá wàá sàmí ìjì ìbànújẹ kò ní jà ilétilé kò ní jà tọmọtọmọ kò ní jà tọkọtọkọ kò ní jà tayataya kò ní jà ndanimobi fọyọ mi ndanimobi sọfún mi ndanimobi kò ní jà sọtẹlẹ kẹfẹsì báyìí lolúwa
0: wí o
1: báyìí ni wòlíì sọ
0: tó
1: máa sàmí lọdún yìí o gbogbo ọ̀tá rẹ pátá.

0: oni emi o domi si oni eni ti o gbe se kini to nge
1: eni ti o gbe nge
0: iyan tun se wi pe ki olohun to le pese fun o olohun gbudo ri o gege bi eni ti o nilo re gege bi eni ti ebi re npa gege bi eni ti o bere fun gege bi eni ti o mo iwulo re eni to ba ti sami e bi oluwa tin be ti aye re wa di alabukun fun wa di eni buku wa di eni buku wa di eni buku in the name of the father in the name of the son in the name of the god
2: amen
0: ewo ewo nigbati ile ba je ile asale Olorun wa wo wa susun idi ni ewo asiko kan wa npe ni asiko ojo asiko wa asiko em like pensi bai ni titi ipari osu yi ni po ri ofe Olorun o ya kojo ma ro
1: ojo bere si ro sa
0: amen ewo wo ile ti di gbugbe bai sugbon nigbati ojo ba bere si ni ro kilo ma sele sa
1: oluwa bo mi rinle
0: oluwa bo mi rinle ile ma tutu
2: Amen.
0: Ile ma se kini o ma tutu. Enikan sami. So de ma le sami. Nibi to tin gbo mi. O yo ngbo mi ni le po. O yo ngbo mi ninu taxi. O yo ngbo mi ninu lie. O yo ngbo mi ninu personal car. O dede ma gbo mi. Olorun ran mi si e. To ba ti sami, aye re ma loju tu. Ara ma tu e. Ara ma tu e. Ara ma tu e. Ara ma tu e. Yes sir. Nigba ti ojo ba ro sile. Kile mo to ma se sile ara mo ntule
1: koko itura de
0: oh yes
1: thank you Jesus
0: hallelujah
2: amen
0: ara mo se kini o mo ntule yes sir nigba ti ara ba wa tule kile wa mo ti ile ma se ile na mo nso so rere o mo wa fufu
2: oh yes
0: o mo nso so ni so mo so jade ah eni kan sami ye ara ma tu e
2: Jesu
0: o ni ara ma tu e
2: Jesu
0: o ni ara ma tu e
2: Jesu
0: o ni ara ma tu e
2: Jesu
0: yes sir o ngugu e wa wo kori konsi opolopo won ti ku sugbon opolopo se kini won ti ku sugbon nigba ti ojo ba bere si ni rosa wọ́n àwọn koríko tó ti kú wọ́n á jẹ́ gba iye wọ́n á jí dìde wọ́n á ruwe ẹ́ ohun tó ti dòkúnú ayé ẹ̀ nìkan ohun tó ti dòkúnú ayé ẹ̀ ohun tó ti dòkúnú ayé ẹ̀ ohun tó ti dòkúnú ayé ẹ̀ tó bá ti sàmí ó máa gba iye báyìí ó máa gba iye báyìí ó máa gba iye báyìí ó máa gba iye báyìí ó máa gba iye báyìí ó máa gba iye báyìí ó máa gba iye báyìí ó máa gba iye ó máa gba iye yes sir ẹ wá rí tí ọlọ́run bá ti pèsè ìbùkún fún ènìyàn a gbúdọ̀ wà sensitive ọ̀tá àti èṣù wọ́n máa ń wá gbogbo ọ̀nà ní ọ̀nà rékèrékè báwo làwọn ò ṣe tako ìyanu yẹn ìdí nìyẹn mo máa ń sọ fún wa sà yes láàrin ọ̀tá ló wà ó máa ń ṣẹlẹ̀ láàrin ta bá kíyèsí sà tí èèyàn méjì bá rìn ti ọlọrun ba n bun kun ẹnikan inu de mo bi ẹnikeji in fact ẹlomi le bade bi pe wa ki ko ni de lo mo why o ti koja level to fe ko wa yeah ẹni tó sọ mi bá yẹ ṣe fẹ kó rí fòkò ní rí bẹ ayé rẹ ò ní wà bá kan
2: náà
0: bá yẹ ṣe fẹ kó rí kó rí bẹ́ẹ̀ fún mi ẹni tó bá ti sàmì bí ọ̀tá ṣe fẹ kó rí fẹ kò ní rí bẹ fún ọ in the name of Jesus so ìwọ ló wá ní òwá ní bring ara down to their level ó nítorí ká mọ bínú sí ẹ kí wọn náà wá ní kọlọ ọmọ sànú ẹ. ẹni tó bá ti sàmì bí olúwa ti ń bẹ tí ẹmi wàá dẹni ìbùkún ìbùkún tí ó jẹ kí ìbànújẹ àwọn ọ̀tá rẹ di púpọ̀ yẹsà ìbùkún ní máa ń tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ rẹ ti ń ṣe bí ọ̀tá ọ̀tá ti ń ṣe bí ọ̀rẹ́ tí èèyàn bá di ẹni ìbùkún sà àwọn ọ̀tá kan ṣe bí ọ̀rẹ́ àṣírí wọn máa tú because wọ́n ń pretend ní tẹ́lẹ̀ wọ́n ṣe gbogbo bàtẹ́ fi wà lọ́dún ẹ̀yẹn tó ti dẹ̀ dìbòkún tá yí ẹrí irú níyẹn irú lọ́rẹ̀ẹ́ tẹ́jọ rí bákan náà wọ́n á dẹ̀ wọ́n á máa bẹ́ẹ̀ ṣe wọ́n á ṣó lọ sí ẹ inú wọn dùn ṣùgbọ́n sókè tó lọ́ba lóde bàbá dáadáa akínṣoore akínmọ́máwẹ́yìn pẹ̀mí olúwa fọjàmúni máa jẹjẹ́nu lẹ́yìn rẹ̀ jésù pẹ̀mí olúwa fọjàmúni nígbà tí akínmọ́máwẹ́yìn bá dé tó bá kàn.

0: Àdìtúnlá ọba tó sọ agbára kalẹ̀ o sínú ìjọ aláṣepé. Olórí burúkú tó wọnú rẹ̀ o, ó sì sọ ọ́ dolórí rẹ̀. Àgàn tó wọnú rẹ̀ o, ó sì sọ ọ́ dọlọ́mọ.
1: Agbára rẹ̀ tó bẹ̀.
0: Ẹ̀rín fọhùn lóríṣiríṣi.
1: Bẹ́ẹ̀.
0: Agbára ń fọhùn lóríṣiríṣi.
1: Bẹ́ẹ̀.

0: bẹ́ẹ̀ni okòwò kan téèyàn lè kówó lé téèyàn ní kábàámọ̀ ó nílera òun àtàlàáfíà ọmọnìyàn léṣe jẹ́ kó dì tiẹ́ bí àlàáfíà òun lọ́wọ́ náwà lé agbá pẹ̀lú mi ẹ bá ń kí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa pé wọ́n kú dédé àkókò ìsà.
1: Alátiléṣẹ́ Jerry Gold ni àkókò yìí.
0: Yes, sir.
1: Ní àkókò yìí a fẹ́ bára wa sọ nípa ọ̀rọ̀ àlàáfíà.
0: Ok.
1: Àwọn product wo ni a lè lò
0: fún àlàáfíà wa,
1: fún àlàáfíà àgọ́ ara wa,
0: tara ó fi bó ṣe yẹ kó rí.
1: Bẹ́ẹ̀ni òun ni mo fẹ́ ká discuss.
0: Àwọn product wo ni yẹn sà?
1: Vmas Ganoderma coffee. A máa ń pè ní Ganoderma Lucidium coffee.
0: Vmas Ganoderma Lucidium coffee.
1: Bẹ́ẹ̀ láti ìlú China ni wọ́n ti ṣe coffee yẹn wa.
0: Iṣẹ́ kí ni yẹn sà?
1: Coffee tó ní caffeine
0: nínú. Kò ní caffeine.
1: Rárá o, it's Ganoderma Lucidium coffee. Ó máa ń boost immune system.
0: Ó máa ń boost immune system èèyàn.
1: Ó dáa fún liver wa gan.
0: Ó tún dáa fún liver, okay.
1: Then ó dáa fún blood sugar.
0: Blood sugar.
1: Tẹ wá rẹ ní tó wá ṣe wàhálà lọ látàárọ̀ tó fẹ́ sùn. Ẹ jẹ́ kó mú Ganoderma coffee kọ́ ra po torí tí ni.
0: Okay.
1: Ó gbé ìlera kọ́ lọ sùn.
0: A ṣe wàhálà látàárọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: A wá fẹ́ sinmi lálẹ́.
1: Bẹ́ẹ̀ni stress bẹ́ẹ̀ni.
0: Ẹyà kéèyàn
1: kún. Ẹ mú kọfí ẹ gbé ìlúra kẹsùn.
0: Omi tọ́ lọ́wọ́ wọ́ di àbí tútù.
1: Omi tọ́ lọ́wọ́
0: kẹfì
1: po. Ganoderma coffee ẹ má fi ṣeré.
0: Ok.
1: Ẹ jẹ́ lọ́wọ́ gọ́ọ̀gù kẹ wo àwọn iṣẹ́ ti Ganoderma Lucidium coffee tó ń ṣe. Na ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tẹ ní ìpèníjà ojú tẹ ti náwó náwó náwó náwó náwó.
0: Ìpèníjà ojú.
1: Bẹ́ẹ̀ni ìròyìn ayọ̀ ti dé báyìí o.
0: Ok.
1: Bóyá glaucoma ni. Bóyá cataract ni. Èyíkéyìí níwọ̀n ìgbà tí ojú yẹn ò bá tí ì lọ.
0: Tí èyí tí ì lọ pátápátá. Ok.
1: Iléeṣẹ́ double plus. O ti dé Nàìjíríà báyìí.
0: Ok.
1: Àwọn ni wọ́n ń ṣe quantum eye glasses. Glasses yẹn ẹ máa ra.
0: Ok.
1: Ó máa correct ojú yẹn.
0: Ipò yòówù tójú yẹn bá wà.
1: Ipò yòówù kọ́ mọ́ṣáì wà níwọ̀n ìgbà tí ọba
0: tí ì lọ tán.
1: Bẹ́ẹ̀ni so ó máa correct ojú yẹn.
0: Ok.
1: Ifá glasses yẹn ó wà transferable.
0: A lè lo lo
1: lo lo lo lo
0: alo tó lo.
1: Lo.
0: Bí má lo tó ṣiṣẹ́ fún ẹ̀mí tán, mo tó lè fún ẹ lò mí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ká tó kú omi glasses yẹn bó o la ṣe lè máa wojú tó lè ṣiṣẹ́ fún.
1: Níwọ̀n ìgbà tí ojú yẹn ò bá ti fọ̀. Tó sì ń rí òye náà pé bàtà mọ́ná dẹ́ o. Mo rí òye náà.
0: Mo rí pé náà wà.
1: Ṣùgbọ́n tí ó bá rọ̀ òye náà mọ́. Kọ́mọ wò lè ra.
0: Ok.
1: Tá a bá ṣe ìròyìn náà wọn kí wọn rà ó máa correct ojú yẹn. Be it cataract.
0: Cataract.
1: Glaucoma or any kind of eye problem.
0: Ok.
1: Nǹkan tó ń wà fún nìyẹn.
0: Ok.
1: The glasses is 320,000.
0: 320,000 naira.
1: Bẹ́ẹ̀ni.
0: Ok.
1: Iléeṣẹ́ kan ṣoṣo ló ń tà ní Nàìjíríà. Tẹ bá ti ní the glasses yẹn. Ẹ pè wá.
0: Ok.
1: A bá yín send there lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Lójú ẹsẹ̀ ni wọ́n gbà.
1: Tẹ bá ti make payment yẹn.
0: Ok.
1: Ẹlẹ́kẹta ó ní àmọ̀sí say no to malaria.
0: Ká sọ pé rárá sí ibà
1: èyíkéyìí
0: irúfẹ́ ibà tí ibà jẹ́.
1: Nílá wa introduce you Vmas mosquito repellent.
0: Ok oògùn ẹ̀fọn ni o.
1: Oògùn ẹ̀fọn ni o.
0: Ok.
1: Ṣùgbọ́n wọ́n ṣe bí perfume. Kẹ̀kẹ́ ra spray sí ara yín.
0: Bí pẹ̀fúmù olóòórùn dídùn náà ṣe ṣe.
1: Bẹ́ẹ̀ni òórùn rẹ̀ kì í pààyàn lára láti ìlú China láti kó wọlé.
0: Òórùn rẹ̀ ò ní láìfi kankan. Kò sí ife mi mú pẹ̀hẹ̀ pẹ̀hẹ̀ pẹ̀hẹ̀ yìí kọ́.
1: Nígbà tẹ̀ lè lò.
0: Ok.
1: Ní bedroom yín ni lórí àwọn ọmọ ní. Fani traveling ẹ fi sinu mọ́tò yín.
0: Ok.
1: Vmas mosquito repellent.
0: Ok.
1: Gbogbo ẹni tẹ wà nílùú Ìlọrin tẹ bá fẹ́ ra repellent yẹn. Ẹ lọ sí ọ̀dọ̀ Chupet Cosmetics. Chupet Cosmetics yẹn wọ́n wà ní Taiwo Oke.
0: Ok.
1: Ibẹ̀ ni wọ́n wà.
0: Ok.
1: Ṣé wàá rí àwọn oògùn tí mo ti pẹ́ lówó ṣáájú yẹn. Èmi ni mo fẹ́ ra Ganoderma coffee.
0: Ganoderma coffee.
1: Àti eyeglass yẹn.
0: Àti mosquito repellent yẹn.
1: Ṣeré eyeglass. Ìyá correct yẹn ni yẹn o.
0: Ok.
1: Eyeglasses yẹn. A máa bá yẹn order rẹ léṣe wa ni.
0: Ok.
1: Ṣùgbọ́n ẹ fẹ́ ra Ganoderma coffee.
0: Coffee.
1: Àti mosquito repellent. Ó wà ní Aromakeyi pharmacy.
0: Ok.
1: Níwájú division. Ó wà ní One Step Pharmacy.
0: Ok.
1: Ní Sunbay.
0: Ok.
1: Number 3 Oro Road Akọlapọ Moye Plaza off Taiwo Oke Ìlọrin. Gbogbo ọ́fíìsì mo darúkọ yìí ìlú Ìlọrin pátápátá ni wọ́n wà.
0: Wọ́n wà.
1: Ẹ mọ́ gbàgbé wípé mo sọ wípé gbogbo ẹni tí a fẹ́ ra mosquito repellent nìkan. Ẹ lọ sí Chupet Cosmetics.
0: Ni mosquito repellent nìkan.
1: Nìkan ló wà níbẹ̀.
0: Ok.
1: Báwọn ètò kù yẹn ó wà láwọn pharmacy tí mo darúkọ yẹn. A fẹ́ alágbàtà fún oògùn ẹ̀fọn yìí. Káàkiri ìlú Kwara State àti Nàìjíríà.
0: Ok.
1: Ẹ wá gbọ́ mi. Èyíkéyìí ìpèníjà àgọ́ ara tẹ bá ní. Bóyá sugar level yín ni. Bóyá BP ni. Bóyá inú egungun ara inú tí ń dùn yín ni. Àwa ní wellness package. Àwọn products tí ò ní chemical ta import láti China.
0: Ok.
1: Ẹ pè wá ìlú Ògbómọ̀ṣọ́ la wà. A wà ní Jerry Gold Wellness Center ní Odetomi Street.
0: Ok.
1: Odòru èrè àní ìlú Ògbómọ̀ṣọ́.
0: Nọ́mbà wo náà lè pèsè?
1: Ibikíbi tẹ bá wà a bá ń ṣe ewé bí ìlògùn yẹn síbẹ̀.
0: Síbi tán bá wà.
1: A lè kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa lò. Ẹ pè mí tàbí WhatsApp sórí nọ́mbà yìí 080 34 34 84 84 4389
2: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
2: Akinyin àlùyìn lọ́gbà. kanu lórílẹ̀dẹ̀ Nàìjíríà. Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. The best music.

0: Sound FM 88.7 Shining Supreme.
1: Lórí ẹ̀rọ rédíò yín.
2: Ẹ káàbọ̀, Diamond FM ni wọ́n ń pè bí.
1: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarìgì ni wá. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Diamond FM fún ìgbádùn tiyín nìkan ni o.
3: Àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe é sì fọ ọ̀rọ̀ lọ́ga sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nílò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM.

kàbíyọ̀sí. Adúpẹ́ lọ́wọ́ rẹ fún orí ọ̀fẹ́ ńlá tó fún wa. Ọlọ́run ọba. Kàbíyọ̀sí. Adúpẹ́ lọ́wọ́ rẹ fún orí ọ̀fẹ́ ńlá tó fún wa. Láti rí ọjọ́ tóní. Òní tó jẹ́ ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹfà ọdún 2026. Kàbíyọ̀sí. Ìbùkún rẹ ló mú wa là. Ọlọ́run ọba. Adúpẹ́ lọ́wọ́ rẹ lórí Nàìjíríà. Adúpẹ́ lọ́wọ́ rẹ lórí àwọn èèyàn tí ń gbọ́ wa. Adúpẹ́ lọ́wọ́ rẹ lórí obìnrin lé, lórí ọkùnrin lé, lórí ọmọdé lé.

0: That's the flavor of mercy.
1: I'm there alone, lazy good away. Àwọn nǹkan kan wà téèyàn gbàwẹ̀ fún tí wọ́n rí. Àwọn kan wà tí wọ́n gbàwẹ̀ tí wọ́n rí. Àwọn kan wà wọ́n gbàwẹ̀ wọ́n gbàwẹ̀. Ọlọ́run ò tíì rántí wọn. Àwọn tí ò gba nǹkan kan kan kan lọ́lọ́run bá mi rántí. Lálẹ́ òní a ní láti bèrè fún àánú o. Ní gbogbo nǹkan tá a bá ń ṣe, àánú la bèrè fún. A bèrè fún àánú fórílẹ̀-èdè Nàìjíríà láàkó ta wáyé kí gbogbo ìrìn àjò wá àti gbogbo nǹkan tí a bá dáwọ́lé kó yọrí sí rere. Nọ́mbà tẹ́ sọ síta sí 0916-159-1011. Olórin kan tí mo fẹ́ràn láti máa lò ṣe bí o ti mọ ọ̀rẹ́ mi láàkó ta wáyé.

Obìnrin náà ó ń lọ iléèwé tí ẹnìkan nínú mọ̀lẹ́bí arábìnrin òun ó àbẹ́nìkan ló ń sponsor arábìnrin náà ẹni tí ó jẹ́ arábìnrin àkọ́kọ́ tọ́mọ rẹ̀ padà yìí arákùnrin yìí sì ń dúró wípé ó máa fẹ́ wípé òun ò mọ̀ bíá ọmọ tí ó lọ sí skul yìí o bóyá yóò fẹ́ òun torí level rẹ̀ yóò ga ju tòun lọ arákùnrin tó ń sọ fún arábìnrin pé bárábìnrin bá lọ rè fẹ́ lómìn ó jẹ́ ọlọ́mọ wípé òun sì máa bá sùn tí ó fi lóyún fóun nǹkan tí arábìnrin wa ń sọ wípé kí ló ń ṣẹlẹ̀ kán bá ń gbọ́rọ̀ yẹ̀wò arákùnrin yìí lóòótọ́ wọ́n sì jọ ríra wọn ó dẹ̀ ti bímọ kan arábìnrin tó bímọ fún iléèwé ló wà ṣé kì í ṣe pé tárábìnrin yìí bá dé yóò sọ pé òun fẹ́ fi arákùnrin yìí ta ni ó ń fa àkókò rẹ̀ ṣòfò láàrin òun àti arákùnrin yìí ó jọ́rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ kejì ni ẹni tí ó ní ọ̀rẹ́kùnrin tó jẹ́ bestie láti bí ọdún mẹ́wàá ó lé àti àfẹ́sọ́nà rẹ̀ tí wọ́n ti mọra tí kì í ṣe ọjọ́ méjì sí mẹ́ta bestie ọlọ́mọ mẹ́rin ni arákùnrin yìí ó ń sọ fún ìyàwó rẹ̀ wípé bestie mu yìí ó èèyàn dáadáa ni ó ń pọn gẹ̀gẹ̀ lọ́tún ó ń gbé gẹ̀gẹ̀ lọ́sì arábìnrin wa ń wèwé ṣé kì í ṣe pé tí n bá fẹ́ arákùnrin yìí arábìnrin tí ó pè ní bestie yìí ṣé nǹkan ni ó dá lé ìrú àbí ẹni tó ń pọn lélé tó ń pọn lẹ́nu ọjọ́rọ̀ kejì ti ń bẹ ńlẹ̀ ẹnìkan ń sọ̀rọ̀ nípa ọmọ wọn tí mo gbó tó ti lé ní ọmọ ọdún 35 ẹnìkan tó wá sọ̀rọ̀ nípa ọkọ wọn tí kì í fowó oúnjẹ lẹ̀ kò mọ bọ́mọ ṣe ń sanwó iléèwé oúnjẹ níta wọlé ni arábìnrin ló ti sún òun torí kò dáná fọ́kọ rẹ̀ mọ́ kí ni kárábìnrin ṣe nítorí ọ̀rọ̀ ọkọ rẹ̀ ti sùn àwọn ọ̀rọ̀ yìí bá a bá padà dé ẹ̀ láǹfààní láti dá sí ẹ má yìí kún bẹ́ẹ̀.

0: ìkànnì tí ẹ ń kọ́kọ́ kan lórí ẹ̀rọ rédíò yín.
1: Ẹ káàbọ̀ Diamond FM ni wọ́n ń pè bí.
0: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarigi ni wá. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

0: Yes, sir.
1: Agrafun.
0: Ami, sir.
1: Alhaji Akini.
0: All right, sir.
1: Lórí ọ̀rọ̀ ti ọkùnrin tó fóbìnrin yẹn lọ́jà. Fóbìnrin yẹn ní òfẹ́fẹ́. Tí ọkùnrin yẹn ọ̀dẹ̀ ní interest. Ẹ̀mí akọ́rọ̀ ọkùnrin yẹn náà ni torí ìfẹ́ ó máa ń wá naturally kì í ṣe pé ká ká fẹ́ ra sí. Ẹlòmíì ó lé nífẹ̀ èèyàn kì í ṣe pé ká pé kì í ṣe pé ká fẹ́ ra. Ìgbà tó kún yẹn ti ní ìdí láti fẹ́. Èmi á rọ pé èrìkì yẹn ò ní ìdí pé ó ń stop pé ó ń ràn lọ́wọ́ Ọlọ́run ló ràn sí. Lẹ́kọ́ sọ fún kókó lọ́wọ́ kọ tiẹ̀ síwájú. Pé tó bá lọ́kọ tó bá pè ní màmá bẹ̀. Èmi ò ní mo ti yàwó tèmi mo ti ní. Ìgbẹ̀yìn ò ní kó a kó dáwọ́ ìrànlọ́wọ́ dúró. Ìgbà Ọlọ́run ló ràn yàn sí yàn Ọlọ́run àbá máa rùn náà lọ.
0: Èsì
1: ọkùnrin tí ó ti ní ọkàn náà ń ṣojúṣe gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ ṣáájú mi. Èèyàn bímọ tó dé mẹ́rin. Ṣé obìnrin bá ti bímọ? Ẹ̀rọ wa ti márí. Obìnrin kan ní obìnrin kejì ò kí ń sọ́ọ̀dì ọkọ̀ yìí pé kò fẹ́ máa kéde responsibility. Ọkùnrin tó bá lóun fẹ́ fẹ́yàwó ó ti gbà pé òun gbọ́dọ̀ take responsibility ní gẹ́gẹ́ bí ìlànà tọ́lọ́run. Ṣùgbọ́n ní ìyẹn bá ti di pé obìnrin yẹn ọkùnrin yẹn ń ṣe bẹ́ẹ̀. Ọkùnrin yẹn kóbìnrin yẹn kó mọ̀ ya bímọ lọ́pọ̀ tó bá ti mọ̀ pàgbára òun wípé. Bẹ̀rẹ̀ tó lóbìnrin ní ìdán lówó lọ́wọ́ ju ọkùnrin lọ. Pàgbára ẹ̀ bá gbé wáàbù mẹ́rin yẹn náà tó bá káyọ̀ ọ̀hún tó bá ń tọ̀lọ̀. Bẹ̀rẹ̀ kó kàn máa rán ìbàdàn ti pé fámìlì tẹ́niyàn ò ti tún nọ. Àwọn ọmọ yẹn tó máa ti gbọ́n tó á jẹ́ bí ìnù àní ká àwọn ọmọ yẹn lọ máa bá ọ̀dà wọn lẹ́ẹ̀kan dájú ò àlejò kan báyà ní. Tó máa béèrè tí ó bá dẹ̀ fún wọn àwọn máa máa mọ̀. Obìnrin ẹ̀rọ a máa tọ́jú wọn lọ tọ́lọ́ba fọlágbára ọlọ́ba jẹ́ orígbèrè wọn. Torí irúfẹ́ pọ́ ń gbòrò pé àríwé eléyà fi ń dọ̀rù bọ́ lọ́rọ̀ ni.
0: Ó dá sí aṣọ.
1: Àwọn
2: ọkùnrin
0: náà lọ́ba sá
2: fún ètò ọlọ́run níjẹ́ ká ṣe
0: ṣe. Àmì ẹ̀ṣọ́.
2: Tẹ́rí obìnrin tí ọkọ rẹ̀ tó ń lù. Tó ń tún wá lu ìyá ìyàwó rẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ti dájọ́. Obìnrin yẹn ló kàn kù tó ń wéṣì táìmù ní ọ̀dọ̀ ọkùnrin yẹn. Mi ò bá kọ ìyàwó o. Mi ò sì báwọn náà kọkọ. Àmọ́ ohun tó bá ti yẹ múyàn tó ń lu ìyàwó ní gbogbo ìgbà tó tún wá ń lu ìyá tó bí ìyàwó yẹn. Kódà ọ̀rọ̀ rẹ̀ ṣe nídìí kan tiẹ̀ lọ sí kóòtù ọ̀ lọ sí ẹnìkan tí wọ́n fi mọ̀ pé kì í ṣe ọkọ rẹ̀ ni ó kàn sí ilé àgbà. Obìnrin ẹlẹ́ẹ̀kejì tó ní ọkọ òun òun ti bímọ mẹ́rin òun lòún ṣe ọkọ lòún ṣe ìyàwó. Èyí kó kàn ní sùúrù kó máa tọ́jú ọmọ ẹni tó bá tọ́jú ọmọ òun ni ó jèrè ọmọ àmọ́ kó mọ̀ pé ọkọ òun òkú ayé ni because kò sí ní tó lè ṣẹ̀ṣẹ̀ kò lè fi ọmọ kalẹ̀ kó sọ pé òun kọ́ ló ń bí wọn mọ́ bí ọmọ bí ò bá dẹ̀ tọ́jú ọmọ àwọn ọmọ ò di ọmọ kọ́ mọ wọn ó yàyà kò yà ni àmọ́ kó máa fi àdúrà tí kọ́ lọ kó dúró tí kó máa padà lẹ́yìn rẹ̀.
0: Ọlọ́run ni jẹ́ ká ṣe tòṣe. Adúpẹ́ ẹ já gbé kọ́ọ̀lù kan sí náà ká tó bọ́ sórí ọ̀rọ̀ mi ẹ ká lẹ́ o.
3: Ẹ ká lẹ́ o.
0: Ẹ ṣeun tẹ́ ẹ pé wọlé o.
3: Orúkọ mi ni ọ̀gá sínìọ̀ mẹkáníìkì ọmọ fún tàdá wà náà láti gbogbo. Ẹ̀rọ kan rí ọkùnrin tó rí ń pùnyàn ní ọjà. Ẹ ọkùnrin o kọ́ wà fẹ́rẹ̀ kí ẹ̀fọ́. Wọ́n fẹ́rẹ̀ kí ẹ̀fọ́. Ìbátan fún lọ́jà náà nísìn ewu ń bẹ ló polongo ẹni bí ìtàn fún lọ́jà náà.
0: Kí wàá lò ní àbáyọ tẹ́yìn ní lọ́kàn sá.
3: Bẹ́ẹ̀ kó ṣe fún ni pé kó pe obìnrin ni. Kó yí kó yí pé ibi tí ń lọ kò sọ̀rọ̀ ń bẹ. Sọ̀rọ̀ ń bẹ rárá. Yọ̀bá máa fún lọ́jà kó wá wà fẹ́rẹ̀ kí ààfù. Kọ́ mọ̀ fi gbogbo ara dúró pẹ̀lú rẹ̀.
0: Ẹ ṣeun. Ẹ ti gbọ́ ìmọ̀ràn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan fún arákùnrin yìí mo lérò pé wọ́n ń gbọ́ wa tí wọ́n arẹ́wòmí kí wọ́n ṣe àmúlò àwọn ìmọ̀ràn yìí lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan ọ̀dà ẹja tẹ̀wájú bàbá ní ọ̀rọ̀ tẹ fẹ́ dá sí láàrin ìṣẹ́jú kan sí méjì aṣojú òpólẹ̀ ká tó bọ́ sí orí àwọn ọ̀rọ̀ míì bẹ́yìn náà bá fẹ́ sọ síta 0916 159 1011

0: Ẹja lọ sórí WhatsApp àwọn tí wọ́n pe tá a gbé kọlu wọn òun wọn lọ sísàlẹ̀ ẹja gbọ́ fúnra yìí náà.
1: Ẹkàlẹ́ Mr. Adétúlà ìpẹ̀lẹ̀ ẹkú ètò ọlọ́run níbi ètò jẹ́ o ẹpẹ̀lẹ́ sà orúkọ mi lẹ́yìn tọ́lọ́mọ láti lu tọ́lọ́mọ ìmọ̀ràn tẹ́mi fẹ́ fọkùnrin tọ́lọ́run fúnbìnrin ní ọjà yẹn ni pé kó má wulẹ̀ dààmú ààrẹ tí ó jẹ́ kẹ́lòmíràn aláàánú nìyẹn kọkùnrin yẹn kò yíwó ẹ̀sẹ́gbẹ́ tó bá ti fún lọ́jà mọ́ ni ò mú wàhálà wá so mọ̀nà tó ń fẹ́ fún nìyẹn.
2: Ẹ̀kọ́ Nẹ́sàn ẹ̀kú ètò ẹ̀kọ́ àtàrọ ẹ̀yìn ní ṣètò ṣe tẹ́rí ti èyí tán náà tó ti di pé ṣe ti ń na ìyá ìyàwó rẹ̀ kó filẹ̀ márùn ìtàn bá ti tó wá ti di pé nínà ti wọ̀ kò sí ìfẹ́ bibẹ̀ mọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì èyí tó sọ pé òun ṣe bíṣínẹ́sì wọn àti pé òun ràn lọ́wọ́ wà náà ọ̀fẹ́ sí kó mọ́ gbà ó bá ti lè di pé ìfẹ́ ti wọ́ báyìí gbogbo nǹkan tí ń gbé fún láì mọ̀ kò sí pé kò lẹ́tà àti bèrè mọ́ nìyẹn kó yẹra fún mi. Ẹlẹ́ẹ̀kẹta tó sọ pé ọkọ òun pé kò ń tọ́jú ilé kẹ́sì kan nọ́mà ná ó ní nǹkan tí tó ṣẹlẹ̀ láàrin yẹn ni torí ọkùnrin dédé yọwọ́ bẹ̀yẹn sóbìnrin nọmba one ọkùnrin mi wà náà ó tí ò serious àmọ́ ọkùnrin dédé yọwọ́ bẹ̀yẹn só obìnrin tó di pé wọ́n ara ń jẹ wá sí láti kó nǹkan lù làwọn ọmọ tó bí kó fi ẹjọ́ rẹ̀ sọ àmọ̀lẹ́bí rẹ̀ kó fẹjọ́ rẹ̀ sọ àmọ̀lẹ́bí bá fẹjọ́ rẹ̀ sọ àmọ̀lẹ́bí rẹ̀ tí ò bá wá ṣe kó kún fàdùà àti tá yẹn ló fẹ́ àfẹ́ ti nílé.
0: Ẹṣẹ̀wọ̀ àdúpẹ́ ọ̀ ẹṣẹ̀wọ̀ ọ̀dà ẹja gbé kọlù iná ẹ̀lú ẹ̀ka lẹ́wọ̀.
3: Ẹ̀ka lẹ́sà.
0: Ẹṣẹ̀wọ̀n sà.
3: Ẹ̀kọ́ ètò olóyàwó kí alẹ́wọlé padà.
0: Ẹ máa ṣeun.
3: Nínú ọ̀rọ̀ tí màdámù yẹn sọ wípé ọkùnrin ò tọ́jú ọmọ wọn dẹ̀ lọ sanwó sukúl. Orí tó bá ti gba sálárì rẹ̀ tán ó máa lọ sí Èkó ó tó bá dẹ̀ ti ná owó yẹn tán. Pé ọ̀nà tó máa padà wà lẹ́gẹ́ bí ta gbọ́. Ẹ sà pé ìgbà tí ó ń gbọ́ sálárì tó lọ sí Èkó tó lọ ná owó oṣù rẹ̀ ń bẹ̀ o. Ìgbà tó wá ná tán àwọn ilé iṣẹ́ tó sílẹ̀ o wọ́n ti gbà padà síbi iṣẹ́. Ẹ jẹ́ káwọn ní dáadáa. Mi ò ní ọkùnrin ẹgbẹ́ ẹ̀dá ní ilé kò sí dáadáa o. Ẹgẹ́ bí ìyá kan ní gbọ́dọ̀ ẹjọ́. Olùdíje kó dá ìjọ wa.
0: Àmì.
3: Ìwé yẹn tó gba sálárì tó lé Èkó tó wá ná sálárì tán tó rà lé tó ẹ̀ka pàṣẹ ibi iṣẹ́ lọ́jì gbà pàṣẹ ibi iṣẹ́ ẹ̀kíní ẹ̀kejì. Lẹ́ka ké sáré dáadáa. Mo ń sọ̀rọ̀ ọmọbìnrin tó parí pé kò wọlé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rìn táàrù àpẹjẹ rẹ̀.
0: Àmì ẹ ṣeun ẹ ṣeun ọdún pẹ́ o ẹ ṣeun. Kódà àwọn ìmọ̀ràn sì wà nílẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ sọ síta àyè wà fún yín ẹjẹ́ tó wá sọ síta kan jáde kí fukun èyí tó wà nílẹ̀ torí àwọn èèyàn náà sọ síta lẹ́ẹ̀kan tí a sì ń bẹ̀ tí a lọ rè tajà 0916159101 ẹ ká lẹ́ lẹ́ ń bẹ̀ wọn.
4: Ẹ ká lẹ́ Adétúlà.
0: Yes sir. Ẹ ti wọlé o.
4: Ẹ ká lẹ́ Adétúlà.
0: Yes sir, ń gbọ́ yín.
4: Ẹ ká lẹ́ sà.
0: Yes sir.
4: Àfà kọ́kọ́rọ́ àjọ àfàjọ àjàgùn kájí nìyí sá.
0: Ẹ ṣeun.
4: Ọwọ́ yín lẹ́gbẹ̀ẹ́ tọ́ yín o.
0: Àmì o.

0: Adétula sẹ́rí gbogbo tẹ́ ẹ̀ sìn ó léré o. Ẹ máa ṣe lọ ẹ máa ṣe lọ ó léré o. Ẹ padà níbi tẹ́ ẹ̀ rókè. Ọlọ́wọ́ síjú àníwò
1: yìí.
0: Àjálù àgbẹ̀yìn àtọmọ yín àtìyàwó yín ẹ bàjọ́ ní ọlọ́run pàdé. Ọlọ́wọ́ síjú agbókè ní ṣùkúra kọ́lá sókè àti gbogbo àtàndà ṣètò yìí. Sẹ́rí eléyìí tí èmi fẹ́ mẹ́nu kan ẹni tó ń sọ nípa ọkọ wọn. Hello.
1: Gbọ́ngbọ́n.
0: So wọ́n ní ọkọ àwọn pé kò ṣe kankan lórí àwọn sòdíyé. Sẹ́rí ọ̀rọ̀ yìí ó mẹ́ẹ̀ẹ́dì ẹ̀. Ó mẹ́ẹ̀ẹ́dì ẹ̀. Ọkùnrin ṣàdédé yọwọ́ o ṣàdédé yọwọ́ o tó ti yẹ máa ó lè jáde pé àwọn kankan ti wà lábẹ́ kínní yìí tí ìyá yìí fi hàn wá tí wò jẹ́ ká mọ̀ tó bá jẹ́ pé kò sí kankan lábẹ́ rẹ̀ kí wọ́n fi ẹjọ́ àwọn ó dá àwọn tó mọ̀ sí nígbà tí wọ́n fi fẹ́ra wọn. Kí wọ́n pè wọ́n kí ìyàwó kó jòkó ìyá ọkọ kí wọ́n jòkó kí wọ́n jòjò sọ̀rọ̀ ní ìtùbínú yìí. So eléyìí náà ni wọ́n nà Adétula.
1: Yes sir.
0: Ọlọ́wọ́ fún aníyàwó títí wa.
1: Amen.
0: Ọlọ́wọ́ sì fún obìnrin náà lọ́kọ̀ títí ẹ̀.
1: Amen.
0: Àìtú yìí lórí ètò yìí. Kí wọ́n kọ́ obìnrin yìí kó yẹra fún ọkọ òun torí pé tẹ́lájúlé gọ́ọ̀mẹ̀ lè ti lónìí tó dọ̀tà tẹ̀tù gbà lójú ìfẹ́yẹ̀ tí ń dínkù Adétula. So ẹ ti dínkù díẹ̀ díẹ̀ nìyẹn kí wọ́n yẹra fún àwọn ọlọ́wọ́ síjú àníwá
1: ẹ máa dé tó
0: à ń tẹ̀lé yín o kọ́kọ́ rájú àní èyí láti rí sá.
2: Ẹ kalẹ̀ olóòtú, mo fẹ́ sọ síta ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà òun ni mò ń fẹ́ látara ọkọ mi. Ó ti rẹ̀ wọ́n bíi oṣù bíi mẹ́ta sẹ́yìn ọ̀la ti wà lórí pé à ń sáré kiri. So a ti ti gbìyànjú a ti sapá apágò kò ṣe gbé mọ́. Wọ́n á nílò ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà. Ẹ dákun nítorí Ọlọ́run ọmọ Nàìjíríà ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú fún mi ojú ò ní tì yín ẹ dákun ẹ ṣàánú mi o 750.
3: Ìkàlẹ̀
1: ẹ̀dá.
3: Kọ́tàrọ̀ akó ètò náà
1: lọ́dọ̀
3: pé tó jẹ́ o. Lọ́dọ̀ ìgbà tó ń rí ẹ̀dá sí ni pé nípa tí ọkùnrin tí fún yàn ní ọjà yìí. Ìgbà bá ń sọ fún pé kẹ́lẹ́ kó kéke fúnra dákun tó gbẹ̀rẹ̀ o. Bọ́s ọ̀rọ̀ yẹ orúkọ kan báyìí ó ti ṣẹlẹ̀ sí fámílì mi kan rí. Ọjọ́ gbọ́dọ̀ Smarty ní Aláàjì Ẹ̀ta. Obìnrin ó dúró di tírélà wá torí a lódo Smarty ni. Ó wà lọ dunú lónìí. Ààrẹ ni ó máa dunú lónìí o. Ọkùnrin náà kó náà bí kẹ́fù o. Orí ta mọ̀ kò dé sí ìpinnu ọdún fò.
4: Ọmọọba ẹkọ ètò ṣẹ́rí ọ̀rọ̀ nǹkan burúkú ni kí ọkùnrin kó máa ná obìnrin. Gbọ̀ngàn kan tí mo fẹ́ ka fi ṣàkíyèsí ni pé àárín ọ̀rọ̀ ni nínà máa ń wọ relationship kì í ṣe bẹ̀rẹ̀. Torí tó bá jẹ́ bẹ̀rẹ̀ ni ìrọ̀pọ̀ àwọn tó torí bọnú relationship tó wọ́n ń nara àwọn yẹn máa ṣe tọ́rọ́ láti rí bíi red flag pé igbó ẹ̀wọ̀ lélẹ̀. Àmọ́ àkíyèsí tí mò ń gbìyànjú àti sọ ni pé kí ló bí nínà débi pé èèyàn ń ná ìyàwó tó ń ná yín lọ àti pé irú fámílì wo gan ni wọ́n. Wọ́n bá ti náà náà yàn inú mi bá dùn kán máa sọ ohun tó ṣẹlẹ̀ náà. Even gan kí ó já àwọn lọ́jà rẹ̀ àwọn jẹ̀bi síbẹ̀síbẹ̀ a máa dẹ́ni tó náà yàn lẹ́bi. Ó máa dùn létí kán sọ pé nǹkan báyìí. lo sele laarin wa to fidi pe nkan ba sele mi o fe ma cite example pe fun apejuwe tokunrin ba se nkan bayi bayi to bin ba se bayi bayi bi ta family obirin ba se bayi bayi kile ro pe okunrin yen ma se mi fe ma ma won apejuwe wa but mo is totally wrong ke ma si wo so kino bin but ki lo sokun fa tori pe ton ba nora won bere won ni bere relationship yen
1: ẹni
4: ẹ mọ tó yẹ kó ṣe ó pọ sọ síta ni
1: ẹ ṣe ọmọ dúpẹ o a ní ó ṣeéṣe ká ní ìpolówó ọjà kan láláìpẹlẹ láìjìnà ṣùgbọn láàrin ìṣẹjú kan sí méjì ẹjá fọmílà ìkànnì diamond fm lẹ ń gbọ ẹ ṣeun púpọ fún ìfẹ tí ẹni sọ wa torí àwọn ọrọ yìí ta kókó àwọn eléyìí tí wọn ti dá sí ńbẹ o ti fẹ́ ẹ̀ níyànjú tán ẹ̀dúpẹ́ ló wà àwọn èèyàn tí wọ́n ń dá sí lọ́lọ́kọ̀ ọjọ́ kan ìṣeun púpọ̀ àmọ́ lóore ẹjá sáré dókè lọ́hùn kí a gbọ́ fọ́nrán ètò yìí sọ síta láti ìkànnì diamond fm.
5: ọ̀rọ̀ àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣeéṣe sí fọ́ọ̀rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday àti ọjọ́bọ̀ thursday lórí ìkànnì diamond fm.

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe ṣe sí fọ́rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlé sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlé sùn ní déédé ago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday àti ọjọ́bọ̀ thursday lórí ìkànnì diamond fm

0: Eka Bakwada, sorry to La Wolison, ni Kani Diamond FM. Oda, Eja Felumi Lamfani, Latte Sauceta, Baba Shep Bowal, Eto La Wolison Leto, Tete Lamfani, Latte Sauceta, Lala Eda Okonyi, Baba Refe Sauceta, Eseni Kama Kama, Eni Kampu Ise, Atejisha Ise Jumefa, Masya Simniayi, Alelo, Ema Binu, Toba ke le ba wagi kuru si se jubi meta a togbon si aba yin lo sugbon se ju mefa yin ti poju e da ko ba wagi kuru 0916159 1011 oni number te pe se lati so sita 0916159 1011 oni number te pe se Lattice Hosita Tabi WhatsApp number one kefi ateyise ranse be ba de fe soro nipa anfani ti eto iti je fun yin nipa wipe e ngbo soke en so sita en gba e mara o de en je fun yin e ja mo ka won yin ma wo ki boya a so possible sha possible opolopo awon eyan ni won tin ni anfani eto ilopolopo gba nitori ti wepe won gbon soke be ba de fun ni imoran e ja mo imoran lele so sita lele latori WhatsApp 0916159 1011 e kale sa o
1: e kale o
0: e seun o
1: e ku ataro o
0: yes sir
1: olohun a wa pelu yin o
0: ami atayin na sir
1: yes sir yes sir e jo iranlowo ti mo ni mo fe na ni gbon kankan lori e
0: se ri
1: asthma ti mo lo ndamu mi
0: awon yan soro lojo
1: mo ti lo so hospital mo ti se gbogbo e but mi o ko si anything lori e
0: e soro asthma
1: mo de tin nurse ni is over 20 years
0: oda awu mi ke fate ise ranse latori WhatsApp te ba ni WhatsApp phone o ya ba re nikan to fi gbolohun kan ranse gbolohun to fi ranse yen a wa fi ranse sin yin pe o ya ke tu don obi eleyi
1: Oda, e se mo dupe sa. Lo awa pelu yin.
0: E seun.
1: Ojo ni kiyan. E le sa.
0: Baba wa ti won pe wa yi, won soro nipa asthma. Ti won damu. Looto enikan ti soro pe o se se ko je laarin molebi abi o se se ko je pe arakunrin jogun re latodo molebi won abi ayika won ni won ti se konge kini. Ṣugbọn wa ni awon nkan teyan le lo ti o je ki emi ki o lo dere ti o ni di ti okan won yo fi bale ti won ni ma masaka akiri e n ba mogun re e le fi ate ise ranse latori WhatsApp abi e tun le e de le pe wole 0916159 1011 te ba fi ate ise ranse latori WhatsApp to wa ke so sita e fa mi dani mo han pe so sita lele yin o e ka le o
2: hello e ka le
0: yes sir seun
2: e pe tu lata
0: yes sir
2: no ma ran yin lowo
0: abi ate yin na sir
2: e ri sin bi a wo e ni mo fe da si
0: ta
2: hello e ri to ba ti di pe oko abi won ba nura won ni yawo iya oko abi tu o le nkan kan to wa nbe won za ko sai de lati le amọ ko ni tin ba lu yawo ki oko yeye oko si la kai kankan to ba ti den kon yago ni da tun bi di pe to ya yawo se de o ma ti e to wa ni oko ti o ba nja pelu oko re ti iya re ba wa lo se ba ndu si yote lorun so beta ku won yago fura won won le mako o amako ko fura ni gaya yo ba gba le ni so olorun ma ran lowo
0: ami eso
2: won yago fura won o
0: eso
2: e teni re da si nbe ni sari eni do ni a iko asmo yen won ti so fun ni jo ti tori mo gbo eto yen da mo ma ntele yin eh won ni pe agbado pupa hello
0: e ba ran
2: agbado pupa pelu
0: Hey, hello, sir. Hello. Hey, Olorun ba. E da ko fi yan, e gbianju lati fi ate ise ranse latori WhatsApp. Kale ba fi ranse en to soro asma. E da ko en awon so ke nbe won lori WhatsApp. Hello, e kale o. 0916159101. E kale le nbe won.
2: E kale.
0: Yes, sir, I show. Engineer, show.
2: Okay,
1: Hello, Mr. Detula. Daddy, ti won so si tansin Samson so lati busy. Daddy, ti won ti won so si tansin lori oro asma. Awon yen ti fun ala advice gidigan lo join now. I can remember boy last 2 weeks ago or whatever. Anybody ti ba ti ma so si ta kan ma do CBT radio won ba wa. Elomi a kan so si ta bayi won kan sun lo abi won kan sa ju radio CBT kan bi won ni list.
0: E se won fun akese ti yin adupe lowo yin be se so. Oda ejen sare wo oro arakunrin kin sare gbeyewo
3: e kale o e peto ade kwataro e ni ti olo ma ni eje dakun ore mi kono yeso sita oni yawo kan tun fun ba lo ferawo odo na mo mara won tele o ge o si ni Kwara State bile ibo ni ge wa that all one lay bones are just sorrow. A tea or any, and one may go one lay boy. Was I do connect around my answer that do she fear him. But he gave all so far or any a pay key who lost him lay. I will go to buy the pair on where I've been fair to follow you to see there. Or any, I want to see there, that will see there. I'll be there no more rather. Then the other ones are bars and around the other wire. Was it the pay? I'm a Yabani pay. I open it if I follow or say anything for cigar. But I'm afraid the picky on my push out widely, not the label to work. But I mean, that's see, so maybe that's a wally. Wa di pe o wa re o ma die da to wa ro ma die ko wa si o lowo ore mi ye o he fun pe o chemistry abi kaka sa o sa so fun pe to ba ti ja o mo ma fun ni owo ye o ko ma wori to ba je tori ti ba ide ma ti bi fun elomi ni ye ko ko lo fe lo mi da ko kini ki ore mi ye ko si ile tun pe ore mi ye pe tori fe le ti tun wa le mi re ene ko unde no di mari ko ti na ka
0: oda o lagbara a si ni bi ogoji iseju lasele toni ki a to ma lo 0916159101 ti gbo fona lato do ara kunrin bayi o in kan be ele ka le o ese won yes sir ba mi gbohun soke
2: e mo ku eto
0: a wa nu okay oda ese won ojo opo won yo jagere o awa ko la
2: to ri oko o sodisi
0: eh eh
2: di mo mere fun agborolo eto ni baje lagborolo
0: ami
2: e pe eto yi wa leri pe o lo mi erojo ko ni rote e bi ko ni rote bi ke malu o eto wa le le ki ni pe ka ma dajo fe nikan e boje nikan da oko ti ko sojuje e bi ma kan fun o se e bi ma keji ko ke ta ko se o de le ke ni o ya ibe ko ma se ma sana ro twa iboko nkan to ba wa na run atoko e nkan to ba wu to se toko fi fere mo ko lo wu owo e o
4: ọmọ jàkárá burú ọ̀rọ̀ ọlọ́pọ̀ ọpọlọpọ obìnrin mi lélẹ̀ tó bá dé dùn lọ́kàrin náà mọ̀ tí kò bá dé dùn mọ́ lọ́kàrin nínú ayé nínú àkókò yìí àkókò náà le jù ọlọ́run kú ayọ̀ ọlọ́run àdúrà burú o
0: ẹ ṣeun
4: ní òní bàjẹ́ o
0: àmì ẹ ṣeun sà.
5: Nǹkan mi ẹ̀kọ́ tí orúkọ tèmi ni Rashid Látòpẹ́ ṣe rí ẹni tó bọ́ rẹ̀ sọ ọ̀rẹ́ ẹ̀ ti kọ́kọ́ fọkọ̀ ná sórí ìgbà tí ń lọ sọ́dọ̀ àwọn ẹ̀yà gẹ̀yìn tó máa ń lọ ọ̀dọ̀ wọn kì í bùn wọn ní nǹkan àbí kì í bùn wọn ní nǹkan kẹ́kẹ́ bó ṣe máa ń lọ bẹ́ ń gbà yẹn bí kò rún èlò kan mọ́ ìyá lọ́wọ́ kó rún èlò kan mọ́ bàbá lọ́wọ́ wọn ò ní sọ bẹ́yìn bò ó ní ìsìtọ́ ti wá lọ fún ẹlòmíì torí ti bímọ bẹ́ẹ̀ so ẹ sọ fọ́ọ̀rọ̀ ẹyin kó má pè é mọ́ kó fi lẹ́nà àwọn ọlọ́run pèsè ìyàwó tiẹ̀ fún kó fi kalẹ̀ kó fi lẹ̀ ìbí fẹ́ wo ló tún gbé sọ́kàn mọ́ wọn ò fún náà ti fẹ́ lòmíì so kó fi kalẹ̀.
0: Kódà tó bá rọrùn báwọn ẹja gbọ́ ìmọ̀ràn yìí hello.
6: Ẹ̀kọ́ ètò ọmọọba ẹni tó sọ síta ń sìn pé ọ̀rẹ́ òun wọn ti fìyàwó fẹ́ lómi torí kò fò kẹ́mi sílẹ̀ kò sẹ́ni tí kì í gbè níjà pé kò ṣòwò lọ́wọ́ ẹ̀ but bóyá ju ẹni ò tó àwọn fámílì yẹn dẹ̀ ti kàn sílẹ̀ bí ẹni tí ò serious ìfẹ́ tó wà lọ́kùnrin ó máa lọ wẹ́ lómi tó máa fi bá lò ní torí ẹni tán ti fọbìnrin yẹn fún tí àárín wọn bá dàrú tí nǹkan kan ò ṣẹlẹ̀ kò sí gbóbìnrin yẹn ṣe máa padà sọ́dọ̀ ẹ̀ àti gbóbìnrin yẹn gan lè dá padà sọ́dọ̀ ẹ̀ láì ṣe pé àwọn fámílì ẹ̀ mọ̀ sí amójúkúrò ń bẹ̀ kò sí ohun tó máa ṣẹlẹ̀ kó lọ wá bóyá máa darí ìfẹ́ yẹn sọ́dọ̀ ẹlòmíì tó máa rí bọ́lọ́run ṣe kọ́ nìyẹn then àwọn eré kan máa ń fojú jọ ibi àwọn ibì kan máa ń fojú jọ rẹ òun lè máa rí bí ẹni tóun máa fẹ́ tó máa fún lọ́kàn balẹ̀ bọ̀ kó jẹ́ pé wàhálà lọ́lọ́run yẹ̀ lórí ẹ̀ tí ó mọ̀ so kó tún fojú yẹn wò kó má wò pé torí òun ti nífẹ̀ẹ́ tóun bá fẹ́ òun ní gbádùn kó yá gbádùn òun ni kó fi rẹ̀ lọ́kàn balẹ̀ kó lè gùn lẹ́mìí ẹ̀ pẹ̀tù.
0: Ọ̀rẹ́ ṣeun ẹ jẹ́ ń fi ọ̀rọ̀ yìí kún ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí.
7: Ẹ kalẹ̀ pátá ọ iléeṣẹ́ díámọ́nù ní bàjẹ́ o ọlọ́run ọmọtẹ́sí díámọ́nù ọmọtẹ̀síwájú ọlọ́run gbàdúrà gbogbo ẹ̀ dẹ́wà tún kọ́ díámọ́nù ẹ̀ bàjẹ́ fún yín o agbára ọ̀rẹ́ tó dálẹ̀ náà olùdásílẹ̀ ẹ̀ náà agbára òun ní sófin lọ́wọ́ kó bá mẹ́ra bí ẹ kó bá.
0: Ẹ dákun ẹ fi fúnra yín ẹ tún voice mo ń gbóhùn ara mi lábẹ́ aṣọ èmi ìfẹ́ kó yípo mọ́ ọ̀rọ̀ tí ẹ fẹ́ sọ síta bí a kẹ́ tún fi ránṣẹ́ lẹ́ẹ̀kan sí ẹtúnṣe 0916159101111 ẹ káàlẹ́ ẹ ṣeun o.
8: Ẹ káàlẹ́ o.
0: Ẹ ṣeun adúpẹ́ o.
8: Orúkọ mi ni ọ̀gá sínú mẹkáníìkì ọmọkùnrin Tàdáwà.
0: All right, sagbo ẹ.
8: Alábìnrin tí ó ní ọkàn ò ti dáadáa ń dímọ̀. Tẹ́lẹ̀ gbogbo tí a sọ ní rẹ́díò yìí ká máa ṣe àṣìlẹ̀ fún un láì. Tẹ́lẹ̀ àwọn tí ń rojọ́ gẹ́gẹ́gẹ́ wọ́n dàkún abẹ wọn fún kẹ́mí kan. Tẹ́lẹ̀ nǹkan tí ń bá ń fa kankan tí wọ́n bá kù sọ́dọ̀ tí wọ́n náà kọ́ máa sọ. Ẹ̀ǹ tábà dá lẹ́bi ká dá lẹ́bi. Tẹ̀m̀ ọkùnrin ọ̀kan ní sàdédé ìyàwó nínú ilé. Táwọn sọ ní ìsìnkú ọkùnrin tó ṣe ni kàlámà sọ. Wọ́n sọ tí wọ́n gangan. Tẹ́lẹ̀ nǹkan tí máa ń wá dá ìṣòro lẹ̀ nírú àwọn nǹkan tí wọ́n máa mú wáyé. Kàkà tí máa dá ẹni pé obìnrin mẹ́à ní máa ti sọ́rí. Ní máa ń padà ń di ra tó mọ́ wọn lọ́wọ́ bí ṣe ń bí ṣe ń bì. Ọ̀dà inú tí ó yẹ nìyí sọ nísìn àwọn obìnrin gangan sọ nǹkan táwọn ṣe gangan nítorí tọkùnrin ṣe gangan wọn sọ. Bọ́yá ìfi sọ́rí lásán nulẹ̀ nísìn tọ́wọ́ padà yá nísìn ọkùnrin ní padà wálé mọ́ kò sì wà níbi tí wọ́n wálé nísìn tọ́wọ́ yá yóò tún máa lé sí ni. Pípẹ́ tẹ ẹ kọ́ bẹ́ẹ̀ pé dájú wa báyìí kí ni mo ṣe ọ̀dà ìmọ̀ bínú sí nǹkan báyìí mo wá sí náà ni. Tẹ́ẹ̀mọ̀ àwọn ọkùnrin bóyá nǹkan tá a hẹ́ ti kéèyàn ọmọ kan máa fi bí ìgbà tẹ pé bọ́yá nǹkan mẹ́rin bá ń bọ̀ kàrọ̀ wọn ẹ dáhùn kọ́mọ́ sọ̀kan kí àwọn náà bá ṣe lérí ètò
9: Ore obinrin ti Olorun bi mo merin ti oko ohun o se daada si ohun mo. Dede ejo titi oko loro agbo ti e. Sugbon to fi di pe oyan fi bi ma koko e keje tete kerin. To fi wa di pe ko mo se mo oni ko se atosi ara re ni arin. Olorun ni bale atuna kaluku je.
0: Amen. Eseun. Eseun. Oda adupe lowo awon eyan ti won pe wa lasele etoni amo lori laarin iseju mewa sasiko ta wa yi eto yo ka se nle fun ta sele etoni and fun ti o se yi itokun tu di ojo segun sugbon la nfani lati gbo loye to ba di ojo bo elo e ka le o
9: eseun I took it back to me.
10: So diye ya to je ilo je ko konu si okunre o so diye olorun gadu awa ani dan
0: eseun dupe o 0916159 1011 arabini ti money kon fi foran se lekan won ti fi imi anse kara igbara wadada. I'm ready for you. You say, Daddy, I'm bombed by.
11: Hello, Mate. Listen, German, you're my test. I'm going to tell you, Benny, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for my call, but I'm going to go for
7: oni ko so kaka lawo ami gba na eyan pe lori eto oni kin se suru ke mo pe ele o ti lo ama ki ma je ko jija to ri pe nkan o kere ni waju olorun o si olorun le pada ran olorun le pada yi pada o ran lowo o si se mejeji fun mi ama suru ti mo ni lojo na lo to ta ye gba ni mo en tan fun mi ni mo níbi ètò wàláì ìṣúná mo mú lò mọ fún ìyàlẹ́ lọ́nà wàláì ó ra visa ó ra ilẹ̀ alhamdulillah ọ̀fẹ́ alamí ẹ̀yìn tẹ̀ ń tún kọ diamond ọ̀pọ̀lọ yóò ní dáwọ̀ àtàwọn tí wọ́n fún wa lọ́gbọ́n àtò yé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọ nìkan kan wọn ní dáwọ̀ lọ́mọ tẹ diamond síwájú ẹni tó dá lẹ́rùdásílẹ̀ lọ́ba mi sàn lọ́ba mi fún ní àánú àtẹ̀yìn tẹ̀ ń tún kọ rẹ̀ lágbára lójú omi tí ni ò rẹ́ fọwọ́ yí gbẹ̀tọ́ ẹyin lọ́la.
0: Ẹ ṣeun Adúpẹ́ fún yín àdúrà àti àwọn ìgbésẹ̀ tí ẹ gbé. 0916159 1011 ẹ já fi léèkún.
11: Pẹ̀lú olóòtú ẹ kalẹ̀ o.
0: Ẹ ṣeun.
11: Ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú mẹ́yìn ọmọ Nàìjíríà lọ́kùnrin lóbìnrin. Ẹ dákun ẹ ṣàánú mi o. Èmi ni mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí mo ní mo nílò ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà lórí ọkọ mi tó wà lórí àìsàn. Ẹ dákun ẹ ṣàánú mi ọkùnrin obìnrin ẹ̀mí sàìsàn o ẹ̀mí fàìsàn ló gbá o ẹ̀dẹ́rẹ́ dààmú ẹ̀nẹ́rẹ́ wàhálà o ẹ ṣàpọ̀ ẹ ṣàánú mi ọmọ Nàìjíríà 750 ni mò ń wá o ẹ dákun ẹ ṣàánú fún mi ẹ ṣàánú mi ọmọ Nàìjíríà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ dákun ẹ ṣàánú mi ojú ò ní tì mí o ẹ̀mí dààmú o ẹ̀mí tọrọ jẹ́ o ẹ dákun ẹ ṣàánú mi o 750 ni mò ń wá o ẹ dákun ẹ ṣàánú mi ọmọ Nàìjíríà ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹ̀mọ́ ìjẹ́ sọpọ̀ ọ̀sọ̀jọ́ ìgbà ọmọ kékeré ara mi ni ẹ ṣàánú mi.
12: Ẹ kalẹ̀ dádì ẹ kú ètò ọlọ́run túnbọ̀ mọ́ ọ̀ràn yín lọ́wọ́ sà mo fẹ́ sọ síta ni sà ó ṣẹlẹ̀ pé ọ̀rẹ́ mi kan ìgbà tó rẹ̀ mí ó wá kí mi so ó wá jókòó sí orí bẹ́ẹ̀dì mi èmi náà mo ní kó jókòó síbẹ̀ ọkọ mi mí pé bó ṣe rẹ̀ mí yẹn ń fà mí lọ́wọ́ so ìgbà tí ọ̀rẹ́ mi dé ó fi mí sílẹ̀ ó bọ́ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ó ṣàǹfàn ọ̀rẹ́ mi ọ̀rọ̀ yẹn kọ́kọ́ bí mi nínú but ìgbà tọ́rẹ́ mi lọ tán mo challenge ó dẹ̀ ní sorry so adẹ̀gbójú ń bẹ̀ ọ̀rẹ́ mi yìí ìgbà tó di ọjọ́ tí a jọ jà ọ̀rẹ́ mi yìí wá ń jẹ́ kó yé mi wípé ọkọ mi pé nǹkan tóun ò fi lè kí ọkọ mi mọ́ láyéláyé pé òun délé òun sọ fọ́kọ gan pé lọ́jọ́ tóun wá kí mi pé ọkọ mi fọwọ́ ràn ní bèbè pé ọkọ mi fọwọ́ ràn ní ilẹ̀ kẹ́ẹ̀dí so ọ̀rọ̀ yẹn ó hurt mi mo wá pé ọkọ mi wá bá mi bẹ̀ so ẹni yẹn dẹ̀ ní oníkọ́kọ́ mi búra ọkọ mi ò lè búra so ìgbà tá a délé ọkọ mi jẹ́ kó yé mi pé rọ́lùn pamọ́ oníkọ́kọ́ mi jẹ́wọ́ fún mi ó ní kò sí nǹkan tó jọ ó ní kí má tiẹ̀ mẹ́nu bá ó ní òun sí mi mo dẹ̀ gbójú but later tí ẹnìkan wá kí wa ló di wípé ọkọ mi jẹ́wọ́ fẹ́ nìyẹn pé lóòótọ́ lòun fọwọ́ ra ní ilẹ̀kẹ̀ so ó hurt mi pé èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ kò jẹ́wọ́ fún mi tó fi wá di wípé wá sọ fún aráàta yẹn wá ń gbé ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé gbogbo àwọn tá a jọ wà nínú ìlú gan ti wá mọ̀ pé lóòótọ́ ẹni ọ̀rẹ́ mi yẹn ò parọ́ mọ́ ọkọ mi ọ̀rẹ́ mi yẹn tún wá máa ń sọ àwọn ọ̀rọ̀ sí nígbà àwọn agbọ́kọlé onítàn trust ọkọ nìyẹn àwọn rútù àwọn kinní kan tí ò mọ̀ pọ̀kọ̀ ẹ̀ flet tí ò mọ̀ pé kinní kan so kò síbi tí mo lè rìn sí tí bá ti pàdé gẹ́rọ yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn á bẹ̀rẹ̀ sí ní mock mi so wọn ò fi ọkọ nìkan ṣe yẹyẹ mọ́ ó di wípé kan tún máa fẹ̀mí nípa ẹ̀rí bó ṣe rẹwà tó bóyá kò mérè ṣe ni bóyá kan ni kò tẹ̀ yìí so ó wá ń bì mí nínú tó yẹ pé bẹ́mi àtọkọ mi ṣe nífẹ̀ẹ́ ara wọn tó tí bá ti tèmi àtẹjọ ń rẹ́rìn-ín báyìí tí bá rántí ọ̀rọ̀ yẹn báyìí inú àkàn bí mi ni so ìgbà tó yà ọkọ mi ni mi ò lẹ́mìí ìdáríjì mo wá ní kò ń ṣe pé mo ò lẹ́mìí ìdáríjì but pé ọmọ nàìjíríà kan advice mi ṣé lóòótọ́ ni mi lẹ́mìí ìdáríjì àbí nǹkan tọkọ mi ṣe kò tó torí sà. Dádì ẹ̀ kalẹ̀ sà ẹ kú ètò.
0: Ṣé arábìnrin yóò lẹ́mìí ìdáríjì ni àbí nǹkan tọkọ rẹ̀ ṣe ni ò bójú mu tó abọ́kọ rẹ̀ ni ò ní gbàgbọ́ nínú rẹ̀ padà aṣojú òpólẹ̀ fẹ́ yìí ti wà láti dá sí ọ̀rọ̀ tí ń bẹ́ ń lẹ̀ 0916159 1011 ẹ̀ka lẹ́wọ́.
13: Ẹ̀ka lẹ́wọ́.
0: Yes, I show. I'm going here, Kalesa.
6: Kobirin ma e kan to bo family finger relationship o oro okiri ti o ba le o ma din o I to so pe okan jewo fun enikan yen kini integrity kini assurance pe truly oko jewo fe ni kobirin ma e kan leun ni di eru mu bi eni pe won ti foju si nkan kan ti won jowo lara obirin to won mo to won ri bi pe oko nsesi na ni after all gege bi oro ti obirin so obirin ton no so pon fo kan kini won fo kan kini iyawo leyan kan ni so n ba ni ki obirin yi fi oye ati suru pelu ogbon lati fi approach oro yi o because atenti o so poko n leta jewo fun atobirin to so poko ko si kankan nu to ye ko gbagbo ko de ma ye ki ko mama ri oko bi eni pe ko jewo fun that was my own opinion I've seen a scenario like this before mo ko ri bi strategy lati make sure pe won je ki family won fall apart ni ko de ma fun ko ma te je ki alangba ri bi raye wo no giri won rara ati rara that's my own advice for her
0: sure
5: mo ko to ruko temi ni rashid atokurin sey lady to soro tonsin to ni ore ore on okun fowo ra sey let me tell you ba to ko ti ma sise to ti mo pe nkan to nsise to ti mo la sise bari wa to ko se ni daru ni ko ma wa my sister awon ton bu eje kon ma bu e na ko kan e foriji oko e foriji ye e wo ton mo foriji oko e awon to ba ma soro je kon ma so awon so ti won ni abi ta ni o le se mistake lai mm bi se yan to le sa si se o mo fe je kikini yen lo yu gan te je yawo bi se to le sa si se o I'm telling you the fact e boko yin soro pe ko ma se we mo e foko yin mora ari yin o ni daro awon ti ba ma so ko ma so awon so ti won ni na tani o le sa si se e wo ekweto
13: hello mr detula ekweto sir samson na ni arabirin ti won so last thing lori oko won ti o fo ra yan leke

0: lọ́wọ́ gbẹ̀yìn tí ẹ dá sí lálẹ́ yìí àmọ́ lórí ẹ ṣeun púpọ̀. Yes, I show.
1: Mo fẹ́ dá sí ọ̀rọ̀ obìnrin tó sọ̀rọ̀ last. Tó sọ̀rọ̀ nípa nǹkan tí ọkọ ẹ ṣe. To say the truth, nǹkan tọkọ ẹ ṣe kò dáa.
0: Bẹ́ẹ̀ni.
1: Àmọ́ ẹlẹ́ran ara ni gbogbo wa. Kí ìyàwó ẹ̀ kó dáríjì, kó sì máa rò ó. Ṣé rí ọ̀rẹ́ ẹ̀ tóun náà pé lọ̀rẹ́. Ìgbà tọkọ ń fọwọ́ ra lára kí ló dé tóun náà sọ̀rọ̀ ibi tó yẹ kó ti lè mọ̀ pé ọ̀rẹ́ kọ́ ni ẹni tó ń jọ sọ̀yọ̀ ò fẹ́ dalé ẹ̀rù ni o. So táwọn yẹn bá ń fi ṣe ẹyẹ tóun náà ò bá lè sọ̀rọ̀ sí wọn kó kọ̀ rìn kọjá bí pé wọn ò gbọ́. Àmọ́ tó bá fẹ́ sọ̀rọ̀ kó bí wọ́n léèrè pé tí n bá ṣe pé àṣẹwò ìwà tí ò dá ni kẹ̀yẹn náà ṣe. Lédè tí ò sọ̀rọ̀ pé nǹkan tọkọ ẹ ṣe níbi tí kinní ẹ ti ṣẹlẹ̀ kó má da ilé ẹrú o kó dáríjì ọkọ ẹ kó sì máa bá ilé ayé lọ kó máa gbádùn ara wọn kí á mọ̀ ní bàjẹ́.
0: Mo lérò pé a ti rí nǹkan mú láṣàlẹ̀ tòní látọ̀dọ̀ arábìnrin tí wọ́n sọ síta àti àwọn arábìnrin tí wọ́n dá sí ọ̀rọ̀ àti àwọn èèyàn tí ọ̀rọ̀ yìí kàn wọ́n gbọ̀ngàn. Mo fẹ́ ká mọ̀ pé ní àkókò tá a wà yìí gbogbo ìgbésẹ̀ tá a bá máa gbé láti yanjú ọ̀rọ̀ láàrin lọ́kọ láyà láti yanjú ọ̀rọ̀ láàrin èèyàn àtọkọ rẹ̀ ẹja gbìyànjú kó jẹ́ ìgbésẹ̀ tó dán mọ́rán. Ẹja gbìyànjú láti wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú ọkọ ilé ìyàwó ilé. Ẹja gbìyànjú láti ṣe nǹkan tó tọ́ ní àkótá wà yìí ojú òní tì wá o àǹbẹ ọlọ́run lórí iṣẹ́ tá à ń ṣe káwa náà yege lẹ́nu iṣẹ́ náà. Ẹ ṣeun púpọ̀ fún tẹ̀sálẹ̀ tòní ètò yìí ń tẹ̀síwájú tó bá di ọjọ́ ọjọ́bọ̀ pẹ̀lú olóye wa. Ẹ ṣeun púpọ̀ láti ọ̀dọ̀ gíwa ilé iṣẹ́ yìí ẹ má gbàgbé láti máa gbé ìpolówó ọjà yín wá sọ́dọ̀ wa náà. Orúkọ títẹ̀mi ni Adéolú Adétúlà. Orun ayọ̀ lásán ọ̀kọ̀ọ̀kan làájì ó dàrọ̀.